0: padà o ìṣe tí ọwọ́ yẹsẹ̀ ó tó gẹ́ ẹ̀jáwọ́ ẹ tún wọ́n lọ́rọ̀ ayé mi o owó ọlọ́run pààrọ̀ ọwọ́ ọkọ̀ owó owó agbára yí ọwọ́ padà o ìṣe tí ọwọ́ yẹsẹ̀ ó tó gẹ́ ẹ̀jáwọ́ ẹ tún wọ́n lọ́rọ̀ ayé mi o owó ọlọ́run pààrọ̀ ọwọ́ ọkọ̀ owó owó agbára pààrọ̀ ọwọ́ ọkọ̀ owó owó agbára pààrọ̀ ọwọ́ ọkọ̀ owó
1: owó agbára pààrọ̀ ọwọ́ ọkọ̀ owó
0: Esisi ọdẹ adẹ ma kun ọjà o esisi ọdẹ o n kun ọjà mo ni ọjà wo lo n ta ẹgbọ sa kẹyàn ma n ta aṣọ aṣọ ẹ ma n ṣe foodstuff ta ba sọ pe foodstuff ti bajẹ ni esisi ọdẹ n kun aṣọ ready made china lo ti lo n kun aṣọ ẹsọ esisi ọdẹ lo ma bẹrẹ to ba ti ṣilẹkun bayi esisi ọdẹ ti o ṣe ka owó ayé ni ẹ ma ká owó ayé lára mi owó ayé lára ṣe mi ẹ kíbi owó ọlọ́run o ẹ pààrọ̀ owó ayé
1: owó
0: ọlọ́run o ẹ pààrọ̀ owó ayé.

0: sọ́bàbà mi mọ́lẹ̀.
1: Ó sọ́bàbà mi mọ́lẹ̀.
0: Tí ọjọ́ débi gíga.
1: Tí ọjọ́ débi gíga.
0: Bí mo ti ń gòkè yìí.
1: Bí mo ti gòkè yìí.
0: Jàbọ́.
1: Jàbọ́.
0: Ó yẹ́ ó yẹ́ yẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀.
1: Orúkọ Jésù. Ha mi mímọ́.

0: From today, judgment never stops. Shout. God, I shout against my testimony. Break up. You get target you at this time. You go to the left. You move to the right. Those that I shout, I get my testimony. Break up. Break. Break. Come forward. Father, let me go.
1: Orúkọ mi ni Motunrayo Adetayo láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ fún ohun tí Ọlọ́run ṣe. Mo ti máa ń gbọ́ ẹ̀rí àwọn èèyàn nínú rédíò, ṣùgbọ́n mo máa ń wò pé ṣé ó ṣe ṣe ṣá. Ṣùgbọ́n mo wá bìlíf nínú agbára Ọlọ́run pé kò sí nǹkan tí ó ṣe ṣe. Nígbà tí mo máa gbọ́ ẹ̀rí yìí, a tireless helper lẹ́ni yẹn sọ pé Ọlọ́run ṣe fún ọmọ òun. Èmi náà wá fìgbà gbọ́ claim ẹ̀ pé tó bá.
2: Ìbò lẹ ti gbọ́ lórí rédíò.
1: Ìjẹ̀bú òde ní Farem Ìjẹ̀bú òde, ọmọ Farem Ìjẹ̀bú òde ni. Mo wá wà ní ilé Anúbẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní ṣe prayer láràárọ̀ níbẹ̀. Ibẹ̀ ni mo ti gbé rédíò mi tí mo máa ń gbọ́. Mo wá gbọ́ tẹ́ni yẹn sọ wípé testimony wípé bàbá ní pé káwọn pray lórí tireless helper. Èmi náà wá fi ìgbàgbọ́ claim ẹ̀ pé Olúwa, tó bá yẹ pé lóòótọ́ ló ṣe fún obìnrin yìí tó ṣe tireless helper fún ọmọ ẹ̀, tí wọ́n jẹ́ pé ọmọ ẹ̀ rí èèyàn rán lọ sí school. Àwọn ọmọ tèmi náà jẹ́ kí n rí èèyàn tó yẹ pé máa rán wọn lọ sí school, tó yẹ pé máa bá mi gbé ẹrù mi. Ayérayé ṣe fún mi. Kó tó di 2 days, mo kàn gbọ́ ìpè láti Ìbàdàn ni, ọmọ yẹn ní pé mọ́mì mi, mọ́mì mi, bàbá kan òun.

0: marubo ojo.
1: Yes,
0: sir. Si alafia lewa.
1: Alafia ni, sir.
0: Alafia Kristi koni fi sile.
1: Amen. Yesu.
2: Mo pala se fun e.
3: I command into your life.
2: Oni e ola e koni daru me lowo.
1: Amen. Amen. Amen. Mo ro ko
2: Ejo mo ni de nikan go na won si mi oba fini mona.
3: God has shown people the way.
2: O ma fi mona loni loruko
3: Jesus. Show you the way.
1: Amen. Loruko Jesus.
2: Oba toni sona.
3: God that set one on the path.
2: O ma to sona la ye.
3: Set you on the path.
1: Amen. Loruko Jesus.
3: Amen.
2: Made ni den to sami ta lo n ba rin ti se ife olohun o ya egba ipin ya
1: ha mi loruko Jesus
2: ta ni destiny partner re
3: is your destiny partner
2: ta gangan lo ye ke jo rin
3: who are you supposed to be friends with
2: o ye sale lo pade ara yin
1: ha mi loruko Jesus
2: iwo to ti pade destiny partner ti e ko ni bo me lowo
1: ha mi
2: E try ke di owo mo ri yin.
1: Yes.
3: Put your hands on your head.
2: To ba ti di oro ri, ori yato sori.
3: When it comes to destiny, destiny differs from destiny.
2: E wo ri bo se lo rere bayi nisin.
3: Look at so many head here.
2: Sugbon itin benu ori ele yato si ni benu ori ele.
3: But the content of what this head have different from what the other head has.
2: E je kan bi wa lojo kan ayanmo toto layan.
3: Even though we're giving birth on the same day, we have different destiny.
2: Asi awon kan wa ti oni pada ri 2050.
3: So there are people that will not witness 2050.
2: Eni kan sami iko itojo jade lara. Bi owo le bi aya to tin mi.
1: Yes sir.
2: Ni bi ti heart e tin pump eje.
3: Put your hands in your chest.
2: Iwo Olorun eleda mi.
3: Oh God my creator.
2: Mo be olori en to ba sami.
3: I plead to you on so ever I can say amen.
2: Emi ri oni sonu.
1: Mi don't go to this.
2: Emi ri oni bo lojiji.
1: Mi don't go to this.
2: Bose do yan wo mi lokan.
3: As you are standing, look at me.
2: Je ko we si owo kan si wa nibi aya si be.
3: Let one of your hand be on your chest still.
2: Obirin kan o narrate story e bo n se jabo lori trailer to fe gbe on lo traveling. O wa gun trailer yen. O de jabo. Won tojo e lo hospital.
3: A woman narrated how she fell from a trailer that was supposed to convey her to one particular location. She fell and she was taken to the hospital.
2: Gago se ma o de ti dide bayi.
3: And nothing happened to her and she's okay.
2: Ikan jabo to na jabo o ya omo lo nso oni ya njabo lori trailer ni pe ba don o no run jegejege oni koda awon lati park won ninu aso la won fi ri won sin pe tori ba se jabo ori won fodanu. Wow ona teni kan gba to fi to lo layo to denisin iwo lo be olo parent e iwo ori iwo lele no we soke wa.
1: Yes.
3: The road that some people pass and they came back safely. You pass through that road and you die on the road.
2: Hello, me nisin. O tin lo lu ebo nsin. O ni lo ma pe 30 years. Abi 20 years. O den love plane. Ko plane ri o jari. Iwo ti e tori ori to ni. Ijo to ko gun plane. O ni tire plane oyo. Igba tan fe land. Ilu Eko le ke ti land. Afi gba te lo ma ko di. Tori pe won sa pada run omo nu go kan.
1: Rapa.
3: Some people have been traveling for the past 30 years now and they have never experienced plane crash before. But you, because of the kind of head that you have, the first day you are going to board on the plane, you are supposed to land at Lagos, but because of your head, you landed at Makurdi.
2: Mo like Makurdi to be here. No worse. Okay.
3: Lift up your head.
2: Iru ori ra da da.
3: What kind of unfortunate head did you carry?
2: Elomi apade yan gidi. Eni yan de ti fe mo sa o tin kan like e for no reason. O de ti ojiji bayi. Wa kan de si wa wo. Bi ko fa so loju olore. O kan fa so ya. No we soke.
1: Yes sir.
2: Mo pase. Bo se wa ye.
3: As you are.
2: To ba ni bad luck lori.
3: If you have bad luck.
2: To ni kadara ati ayanmo buruku.
3: If you have bad destiny.
2: Kini yan ma jabo lara ile.
3: Let me send out something from your body.
2: Ipasaye emi ipasaye.
3: The spirit of vanity.
2: Emi ti mo mu keyan pasaye.
3: The spirit that will make you just leave this world in vain.
2: Emi yan ma fi emi ati esile. Ilori tete sile. Gbogbo eniyan, e gbo iroyin ayo. A gbe isoji meta bo. Toluwa ti palase fun mi pe mi o godo mo se o di October 5
4: 6 àti 7 Monday to Wednesday ni lóní ni o ni o lóní ni ìpàdé náà ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ni ó ṣe ṣe kẹjọ on the 6 and 7 tó jẹ́ kejì àjíjọ́ kẹta hun a lè ṣe oní àárọ̀ àti ìrọ̀lẹ́ so but ìrọ̀lẹ́ ni mẹ́tẹ̀ta ọjọ́ àkọ́kọ́ yóò jẹ́ ìrọ̀lẹ́ on the 5 6 àti on the 7 ní oṣù October oṣù kẹwàá ẹ mọ prepare kalẹ̀ Kwara State Sports Stadium tó wà ní ọ̀nà Taiwo Road gbogbo ènìyàn a gbé ní on the 5 6 àti 7 ibẹ̀ yẹn cancel yóò ti wáyé ibẹ̀ yẹn ni deliverance yóò ti wáyé ibẹ̀ yẹn ni healing gbogbo àwọn tó láìsàn ẹ tò wọ́n sọ wájú gbogbo àwọn tára ni ẹ prepare àwọn kalẹ̀ gbogbo àwọn tí ìyá ń jẹ tí èsùn pẹ́ lójú ẹgbẹ́ ọwá Ọlọ́run fẹ́ fún àjàgàdànù kájọ pàdé ní on the 5 on the 6 at on the 7 ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ láago mẹ́rin a sì gbé wọ bíi 6:30 tá a bá tutù wá ṣe lọ ó ṣeéṣe kí mọ fi àárọ̀ ṣe cancelling kí mọ fi àárọ̀ ṣe deliverance àti láti sọ ìran fáwọn tí wọ́n nílò ọ̀nà àbáyọ sọ́ra ayé wọn ẹ pìpì àkalẹ̀ a ó pín handkerchief mantle arúgbó ọjọ́ à ń kóbọ̀ tá a máa pín fún gbogbo ènìyàn ẹ mọ prepare màá dẹ̀ pín ọsẹ tí mo ń pè sí kalẹ̀ ọsẹ tí máa ti pín fún yín ẹ lọ fi wé àmì ayé dànù ẹ lọ fi sí gbogbo ìkórira ẹ̀tẹ̀yìn tẹ̀ kí n ró lóore ẹ sá àmọ́ múra kalẹ̀ gbogbo ẹni stadium on the 5 6 7 nílọrin ni o ẹ mọ prepare gbogbo èèyàn ogun ayé yín dára.
2: káwọlẹ̀ wojú mi lọ́kàn.
3: put down your hands and open your eyes and look at me.
2: ẹ̀yin ṣiṣẹ́
3: you laborers.
2: ẹ jẹ́ ká lọ mọ gbàdúrà o.
3: let's go and pray.
2: ká máa lọ kú nígbà tí oúnjẹ iṣẹ́ wa délẹ̀.
3: that will not die when the food of our work is done.
2: ẹ̀yin ṣiṣẹ́
3: you laborers.
2: ṣe kí n ṣe ọ̀lẹ́.
3: that you are not lazy.
2: ẹ pray o.
3: pray so well.
2: ká máa dawọ́lẹ̀ nígbà tí a fẹ́ jèrè.
3: that will not give up the ghost when we are about to reap the reward of our work.
2: ó sá àmọ́ ogbon tójú ẹ ti rí sẹ́yìn.
3: you know everything you have experienced.
2: everybody wojú mi lọ́kàn.
3: everybody look at me from wherever you are.
2: anywhere bó ṣe rédíò rẹ ti gbọ́ mi lísìn o.
3: if you are hearing me from radio anywhere listen to me.
2: ẹ̀yin náà gbogbo ìdààmú tẹ máa ń rí yẹn problem bí kan dédé ṣe lára ẹ kan parọ́ mẹ́ ẹ oní problem ọkọ oní problem lórí ọmọ ìwọ tó jọkùnrin atàbàtà dìde ní ẹ ó dààmú láyé débi pé kò tó rí légbà from díẹ̀díẹ̀ ìwọ̀nba tó ní ì o mọ nǹkan tójú ẹ rí dòní ò tí ì nísinmi gbogbo ìgbà tó dẹ padà lọ pray sọ̀rọ̀ ẹ nǹkan tó padà sọ ni pé wọ́n ní ológo ni ọmọ ènìyàn pé torí ògo yẹn lọ́tà rí ni jọ́ni ẹ fi tough tó bá yẹn mà wá bí ó lè question list it to me now ogo tó ní ni jọ́ni ẹ fi tough láyé ẹ fi wà tedious ló fi rí problem challenges ohun tó ṣe ká máa ló ṣe èèyàn tó ṣe dáadáa fún kódà èyí tẹ for no reason ẹnìkan tẹ ti jọ plan ó dẹ dalẹ̀ ìwọ ti ń dunnú kalẹ̀ lórí ọyọ̀ tó fojú rí ayọ̀ tó yẹ kó ti gbòòrùn òjijì báyìí wọn dẹ̀jẹ̀ kó rí orí oyin wọn jó la o wa n bere pe ta ni mo se won lo se kankan won lo ogo to ni lofa o wa ni egba mi ogo ti mo ni awon owo won ni ota ogo re ni boja tori ogo to ri ninu e ase afopina to le ina o fe pa fitila ena won soke aye o ni pa ya imale aye e won ni pa ya won ni da de mo se ọmọ onídẹ nìkan ìràwọ̀ orí ò ní dá lójijì.
5: lórúkọ tí ó sùnkún sí. rédíò tó wá gbé fún mi bí mo ṣe wá gbọ́ ètò yín bẹ̀.
2: ẹ mọ gba arúgbọjọ.
5: mo wá gbọ́ arúgbọjọ mi ìgbọ́rí mi
2: kí first time.
5: wọ́n kàn gbé ọ fún mi bí mo ṣe wá lọ sọ́dọ̀ àbúrò mi kan nìyẹn òun náà wá gbé ètò yín mo ní mo máa gba arúgbọjọ ṣùgbọ́n kò sí owó tí màá fi wọkọ̀ torí kò sí nǹkan kan wọ́n dínà mọ́kọ̀ mi wọ́n gba gbogbo ẹ̀ látọdún káàbọ̀ tí mo ti wà lórí ẹ̀ ni. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mi ilé ìjókòó ṣẹ́jú kan ni. mi lágbára àti ìjókòó mi
2: ìlẹ̀
5: rò bí mo ṣe wá dá arúgbọjọ mu ni mi nílé sun mo yà sáwọ̀ fọ́ọ̀sì ara wa mo dé bí báyìí. ṣùgbọ́n ní ọjọ́ yẹn sà ẹni ká fọwọ́ lé etí.
2: mo ní kẹ gbé ọkọ ẹfọ sétí mo ní kẹ ọfà ọfà gbárí.
5: torí ní àti mi bá lo oògùn oògùn yẹn náà ó ti pa mí tó wọ́n ti ní kí stop oògùn mi lè stop ẹ̀ rárá láì lo torí kò sí àkàbí àti ìbálò báyìí orí mi ó máa gbá etí mi á máa gbá.
2: ìgbà tí mo wá ní kẹsẹ
5: báyìí kọ́ òsì tẹ́ńtà tẹ́ wá ní ká ṣe báyìí àti gbá yẹn tí mo ti kọ́ lórí òkè sunday tá a lọ lágo bíi
2: méjìlá
5: àṣẹ tọ́tà wá ti
2: yọ
5: oògùn yẹn dáàdì yìí sí mi ìṣe láti bí ọdún káàbọ̀ tí mo ti
2: ẹ̀yin náà ẹ tún fọwọ́ sí mi tí o ọ̀fà tí bẹnu agbárí ẹ.
4: ri aika saida mahika pa eyi ba ba ni ofa lara o ya jade ye madam ogun to se koni gori mo in Jesus name irin ajo lati odi orun wa sinu aye yi ijo won bi elomi lelomiran ti beri ogun jija ati igba to tin jagun yen igba ti o ba tun fi jade laye atun jagun ku ni ogun buruku de ni pe be eyan se jiya to laye eni o pada joro na ko to jade laye tori eni gbesi abami ko fi waye laaro friday larugo ojo ni joso killer anko ni side of a garage ibe lati pade laaro friday ose yi ni gbogbo eniyan e lo ko sile ke lo arrange e mu ki ofifo te ba di arugbojo laaro friday e mu ye pe ile arugbojo e wa da die sinu iki ofifo yen emi nsi omi adua kan lowo ele ta opo fun gbogbo eyan lofe eyin melo le ti e le di okorofo laye e si fe pasan e de fe pari sibi ofo e aba ma pin omi yen fun gbogbo eniyan omi yi le wa ja sinu ki ofifo yen ele te ti buye pe arugbojo si adua wa gbona lori e ninu pade aro friday yo ti koja re yo si koja awada ta du aba pari tan eyin e ma gbe lo le bayen e lo fi won ibi te tin sise oja o ba ma lo dede anu o ba dide lori si asikara e de lo fi won inu le yi pelu ogun abani gbele ati ogun abani so ati ogun abani ji iya pare titi lai lai e tun wa lo ba mi sasi omi iwe yin e de fi we fun odidi ojo merin gbogbo ibi ti re aye yin ba ti ha si ere tete ni yo ma sa ere bo lati be e prepare kale aro friday joshan killer ko ni ke ti duo e bere pe church arugbo ojo dani killer nko josan yi help the fion yin aro friday ago mejo abo laro a de gbe wa go kabo a o de se counseling a o de se deliverance ati ran na bayo fun gbogbo eniyan ta ba so yin mo le jara yin a pade laaro friday ni lorin

0: mi lele.
1: 0703 60 5654.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn nyerin.

iṣẹ́ ti gbéra, ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport, Lago Sport, Lago Sport, àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀. Tíkítaka tó ta lẹ́nu yéréyéré yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹsẹ̀ kíkàn, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lago Sport, Lago Sport, aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù háì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gbọ̀ngàn máa sọ tí àkùtù kú máa wù lórí pápá. Diamond FM, Lago Sport, Lago Sport, Lago Sport, Lago Sport. Wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nù.

ẹni orí yẹ ó dilé ọmọ ẹrúdọ ọba ìgbóró dèmi ládé ẹsọ fún dèmi ládé kó bá mi gbádé oyè pápápá ẹkọ akọ ojúmọ àtúkọ ojúmọ mọ lẹbi kíbi tọba ti láǹfààní láti gbé ẹkànnì ológo ìkànnì ogó ìpàdépàdé ògó tó dúró tán òkúta lọwọ iyebíye tá a yọ kúrò nínú àròfọ ìkànnì dàmọdé fẹ oyè ẹsẹrẹ láǹfààní mọ bọ nbẹ oyè ẹsẹrẹ tètè ká ẹ darapọ mọ mi lápá ti bẹ ni nítorí pé ó tó ti dúró tán láì gàtán ìyẹn látàpá ti bẹ oyè pápápá eré gbogbo ẹsẹ wìtì ó tún ti sẹẹtì lọrọ ọtọ ni ètò ẹjà ti salẹ bẹrẹ sí ní get together fún ròyìn ní yàjọyàjọ táwọn olóyìnbó pè ní breaking news kéde mọ láǹfààní láti mọ gbọ oyè orúkọ ọmọ nìjánu ọmọ kúlukúlu ṣe ojo tí bálù wẹsẹ wọwọ iná gorí ilé fẹjú kẹkẹ ojo pálọmí ọkẹ yọ láàlà àdéwọlé adédáyọ náà rí ọmọ ayélódé fáyé ọmọ ìgboro ti dẹfún gbòòrò ẹsẹ kérúkọ ẹsẹ kan títì wẹlúwẹlú bí iná òjòdá lẹgẹdẹ gúrò iná ti dá lẹgbọrọ lẹgbọrọ ìyẹn látàpá ti bẹ̀yẹ wọn ni wọn pẹ kankan sí nbẹ mọ ẹ wò ó ẹn ti fi léde ọjọ tí wọn ó pe kí nìyẹn kọ kí nìyẹn jọ àmì ẹyẹ àjọ caf ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pẹ̀lú èkó ni ó ti wáyé oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ọ̀nà fìlédè o wípé yóò láǹfààní láti wáyé yóò padà síbi ṣe wà tẹ́lẹ̀ ìgbà kẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ wá rèé iyùn torílẹ̀-èdè nàìjíríà tí irú ayẹyẹ bí ó láǹfààní láti wáyé iyùn lórílẹ̀-èdè nàìjíríà tí ẹ̀ bá gbàgbé eléyìí tó wáyé kàn lọ́dún 2014 ó jẹ́ pọ́wọ́ sí ní january 2015 yẹn bẹ́ẹ̀ bá gbàgbé ẹjẹ́ sáréré yín létí lápá ti bẹ̀ wípé yaya ture ló gbà ṣe bẹ́ẹ̀ rántí dáadáa ìyẹn nígbà náà lọ́hùn nígbà tí àṣìṣà tó sún àlà tó ń dẹ̀gbà tàwọn obìnrin gẹ́gẹ́ bí agbábọ̀lù ilẹ̀ adúláwọ̀ eléyìí tó láǹfààní láti gbóúnjẹ fẹ́gbẹ́ tó dúró ti gba pléètì ẹ̀bùn ní mímọ́ gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn jọ ó yẹ pápápá ẹjẹ́ sáré láǹfààní láti lọ fáráwì torí pé ibi tí mo lọ́pọ̀ ló rọ̀ tòní ẹjẹ́ mọ̀ júlùlẹ̀ fún yín kẹ̀dẹ̀ mọ́ ọ́n ló dọ́lí mọ́mẹ̀tì ní pẹ̀lú tèmi nítorí pé kò sí rísẹ̀ ìnáṣẹ́ náà bí bàárò èmi ò dẹ̀ láìka húf lápá ti bẹ̀yẹn torí pé mi ò dé ayé mọ́ yà ó yá sáré gbà pápápá ẹ la onújúwẹ́fò ẹ wọ ẹjẹ́ sọ fún yín ó ti fi ìtàn balẹ̀ eléré orí ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ẹ là onújúwẹ́wò ó ti fi ìtàn balẹ̀ kàṣàgbà gẹ́gẹ́ bí kí ni obìnrin eléré orí ọ̀dọ́ lórí àtẹ ìgbéléwò oníbùdó irínwó 400 mítà eléyìí tó jẹ́ pé yóò láǹfààní láti kẹsẹ̀ járí parí eré náà kó tó pé 50 seconds 49.47 seconds olamọdé fi láǹfààní láti gbé bọ́dì ó ti wá fi ìtàn balẹ̀ darapọ̀ mọ́ àwọn agbawó fìrìyọ̀yọ̀ eléyìí tó wà lórílẹ̀‐èdè yìí nítorí pòǹgẹ́gẹ́ ní ẹnì kẹrin èyàn nínú ìtàn ní ìgbésí ayé eléyìí tó ti láǹfààní láti ṣerú ẹ̀ ìbò náà ló ti wáyé tó ti fi ìtàn yìí balẹ̀ texas ló ti wáyé lọ́jọ́ kẹfà nínú oṣù kẹfà o ìyẹn ní college station ibẹ̀ ló ti wáyé débi ìdíje usatiflo star grand prix oná ló ti wá wáyé ẹ wá wo báyìí nígbà tán ṣe àtẹ ìgbéléwọn olówà lókè téńté ta ló tẹ̀lé gan tó tún súnmọ́ ó yíye ó yà olóṣèpọ̀ kejì ńgbà náà lọ́hùn 50.25 seconds ni o nígbà tí ìyanu adẹrẹmí òun sáré náà ní 50.95 seconds esther elo joseph 50.97 seconds olóńláǹfààní láti ṣe ìkíni lóńláǹfààní láti gbé bọ́dì ẹ̀dẹ́ bẹ̀ ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹjẹ́ sáré bọ́sí bí ìdíje ẹsẹ̀ kíkan kí mọ́ mú wọn lára wọn látàpá àti mi nítorí pé afẹ̀sẹ́kù bí ojú ọmọ orílẹ̀-èdè nàìjíríà emeka nwokolo eléyìí tó fún orílẹ̀-èdè amẹ́ríkà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni ti lo dáúlà ó ti ṣàlàyé fọ̀rọ̀ léde wípé ẹ bá mi sọ fọ́mọ orílẹ̀-èdè argentina yẹn ìyá jonathan sanchez wípé tó bá ti dọjú àbámẹ́ta ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ébàrìbà ìyẹn ní thunder studio ní long beach ní california àkútúpọ̀ òwò nǹkan gbẹ̀kanu ṣe rí jàǹdà ẹ tẹ́ran àdìná máa lọ o tẹ́ran àdìná fi máa láǹfààní láti bára àwọn drum kan lẹ̀ ṣùgbọ́n ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni emeka nwokolo ó ti ṣàlàyé fọ̀rọ̀ léde ó ti ní kò sí gbìrì ó ní kò sí wúlóko àfi gìrì àparò gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ẹjẹ́ sáré dọ̀dọ̀ ẹ̀ ọ̀dọ́ ta ni mò ń lọ ọ̀dọ̀ àǹjẹ̀nà afẹ̀sẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè yìí náà ṣì ni anthony olúwàfẹ́mi joshua ọmọ ogun ìpàdépàdẹ̀mí òwá ọtí ó dààmú òfòrò ó sànà ní òrùpá náà yọ̀gbálẹ̀ nítorí pé anthony olúwàfẹ́mi joshua ọ̀rọ̀ ti léde báyìí o wípé ìjà tí ó wáyé láàrin òun àti fúrì
ẹni tó bá ti fìdí rẹmi ó ti fìdí rẹmi fáyé tiẹ̀ nìyẹn o kò sí wọn ní wọn pẹ kankan bẹ wípé bọyá wọn fẹ gbẹrì máa di wọn ní kò jọ lákẹ kódà kò tó jọ lóko gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹ ó ní mo ṣe ń láǹfààní láti jà yín dá yín kalẹ̀ já yín mẹ́ta gbé yín débẹ̀ ajá àjá tán ìjà ní dálẹ̀ ní gbogbo ayé ó yóò dínú ìdíje bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kékeré ni àkàrà ó ti dáṣe kágbá ìyẹn nínú ìdíje ti lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Japan ọjọ́ ajé Monday olófìyà jojú gbára látòrílẹ̀‐èdè Spain jami muna ó fìyà jẹ́ pẹ̀lú 576361 olófì fìyà jẹ́ tó fi bójú ẹ̀ jẹ́ yẹ́nayẹ̀na pé ipe òun náà ni o fúdí èyí kalosa caras ọmọ ológun ìpàrìpàtẹ̀ nínú bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kékeré ni ó ti láǹfààní láti ṣe kíni ó ti gòkè àgbàbá yẹn tó dẹ̀ ti wà láwọn ìpele àṣekágbá ó yẹ gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ni ó yẹ mọ́ fún ẹ̀yìn tèmi láàárọ̀ tòní aláǹfààní láti wọ́ra wa débẹ̀ tán ni nítorí pé kò ṣeréṣẹ́ ó yẹ pé pẹ̀pẹ́ ẹ̀jẹ̀ tó sáré láǹfààní láti gbà bí wa ibo ni mo lọ yìí ó ẹ̀jẹ̀ sáré dé ẹ̀jẹ̀ sáré dé tokyo tokyo ni mo wà yìí torí pé wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní wọ́n pẹ́ kankan ò síbẹ̀ o pé tó bá ti dọ́dún 2027 àná gẹ́gẹ́ náà fìdí ẹ̀ múlẹ̀ wípé tokyo ìyẹn lórílẹ̀‐èdè japan ibẹ̀ gangan náà ti gbàlejò ìdíje 2027 paralympic sport medicine and science conference gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn oṣù kẹsàn-án ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án sọ́jọ́ kẹjọ sì ni gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yẹ mo tó ti já yín bẹ́tà ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá kò ṣeré kò dẹ̀ sí wọn ni wọn pé ó yẹ pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ wípé ṣáájú ìdíje olympic qualifier agbábọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti wà ní bùbá ìgbáradì ní kẹnẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lápá ti bẹ̀yẹn ẹjẹ́ sáré kà wọ́n fún yín kẹ́ láǹfààní láti fetí yín gbọ́ wọn nítorí pé ìkẹ́nẹ́ gangan ó ní kọ ẹgbẹ́ agbábọ̀lù obìnrin orílẹ̀-èdè nàìjíríà ó ní wọ́n wà tí wọ́n ti lo dáúlà tó sì jẹ́ wípé wọ́n ti ń gbàlejò ẹ wò ó farida abdulwahab ọmọ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ̀lù nasarawa amazon ní dìfẹ́ndà ni tùmí nínú adésínà ẹ̀dọ́kùn ìdìfẹ́ndà jọ ìgbókùn nasarawa amazon midfielder ni fatima solati nasarawa amazon midfielder ni christiana uzoma ẹdọ́kùn goalkeeper ni blessing nko dynamo breast ni limbi larosi atamota si ni lọ́wọ́ iwájú valentina uropo ọmọ ẹdọ́kùn ni adi ẹ̀yìn múnikẹ̀ glorious ede glory edet ọmọ ẹ̀kọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù bayelsa queen ni defender ni sandra john ọmọ rivers queen ni atamota si lò náà ó yẹ pápápá kò tún tẹ́bẹ̀ ẹjẹ́ sáré láǹfààní láti lọ sọ́rọ̀ àti ọ̀rọ̀ àṣìṣe tó sọ́la nítorí pé fúnra rẹ̀ olóra owó ẹ̀bẹ̀ sẹ́ni tí ń ṣe olùkọ́ ni wọn. Ìgbàfọ́n ó ní ẹ̀dẹ́gbẹ́ jọ augustin ìgbàfọ́n ẹ lọ́wọ́ tá a wà yìí ẹ dákun ẹ fún mi láàyè lórí ìfẹsẹ̀wọnsẹ̀ tá a fẹ́ gbẹ ẹ mọ̀ wulẹ̀ pè mí ẹ dákun bo bẹ̀bẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe wà àṣìṣe tó sọ àlà òun náà lórí awọ ẹ̀bẹ̀ yìí o ó lọ́jọ́ kẹ́pẹ́ atamọ́tà sí blessing ope ìyẹn látòrí lè dé bẹ́ lára sí lọ́run gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn òun nìkankọ́ òun nìkankọ́ ni ò sí ń bẹ̀ ashley pontia òní láǹfààní láti wà ń bẹ torí ìfarasẹ̀sẹ̀ ń bẹ lára rẹ̀ bákan náà òun náà ni olúwa tó sì dì mẹ́yìn àti florence sebastian àwọn méjèèjì àtàmọ́tàsí fún ọkọ̀ ẹgbẹ́ agbábọ̀lù benfica ni ẹ mọ̀ wá jẹ́ ń tàn yín. Àwọn méjèèjì yìí ihun tí ò ní jẹ́ kán láǹfààní láti wà ń bẹ̀ ni pé wọ́n ń yanjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwé ìgbélú wọn ìyẹn gẹ́gẹ́ lápá ti bẹ̀yẹn òun náà lìdí abá o eléyìí tí ò fi ní láǹfààní láti sí ń bẹ̀ gẹ́gẹ́ bó ṣe wá wà lápá ti bẹ̀yẹn mo tún ti já yín bẹ́tà gbé yín débẹ̀ ajá àjá tán ìjà ní dálẹ̀ ní gbogbo ayé cristiano ronaldo santos ronaldo ẹyin tòróró sí gógóńgò ní gbogbo lẹ̀kílẹ̀ ibo lẹ́wà ṣe ti dúró rí àbẹ́ dúró fèrèmí ń bà wọ́n ní yes kẹ́dì praise má fọ́ adúró rí adúró tó ó dáa tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń jà yín nítorí pé kí ni o wọ́n ti fọ̀rọ̀ léde wípé cristiano ronaldo santos ronaldo lọ́wọ́ tó wà yìí ó ti ń padà bọ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù wo ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè portugal kò tí ì lọ o ta ló ń tàn yín tẹ́ bá ń tàn yín mọ́tara yín àfi kẹ́ ẹ mọ́ tán kándù ẹ wò ó bruno fernandes ó náà ti sọ̀rọ̀ ó ní tí ronaldo bá pọ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù orílẹ̀-èdè portugal ó ní kì í ṣe bí ó ṣe lọ nìyẹn nítorí pé àgbáwò pọ̀múlé rọ́mọjà lẹ́kàn ó ní cristiano ronaldo santos ronaldo ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀lù
orílẹ̀-èdè Portugal gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn CR7 Pops Junior ọmọ ológun ìparipádẹ̀ ẹ jẹ́ ká máa wo tó máa ṣẹlẹ̀ a máa débẹ̀ ìyẹn gẹ́gẹ́ láàárọ̀ tòní nítorí pé ní gbogbo Lisbon ìyẹn lórílẹ̀-èdè Portugal ṣe ni wọ́n gbé bánà tó fi sọ́pọ̀tì Ronaldo bẹ́ẹ̀ tí wọ́n ń bẹnu àtẹ́lu ìjọ Jesus ìyẹn gẹ́gẹ́ lápá tibẹ̀ yẹn ó yá bó ṣe wà nìyẹn jọ ó yá mi ò tí kú ọ́mẹ̀ ẹ jẹ́ sáré tó jẹ́lẹ̀ fún yín ìyẹn nínú ìdíje basketball nítorí pé mọ́tẹ́nà Mountain Fire Ministry MFM ti ṣe kí ni ti láǹfààní láti gbà ìdíje Senate Bank Women Basketball League Title nítorí pé First Bank òun ni wọ́n palẹ̀ bí ẹran àbọ́pa wọ́n wọ́n lálálẹ̀ ní fìyà jẹ́ wọ́n bí ẹni tí ò ní kádàrá lóòótọ́ àti lódodo ìfẹsẹ̀wọ́sẹ̀ bọ́ọ̀lù aláfọwọ́jù inú apẹ̀rẹ̀ ọ̀hún ó parí sí 66-64 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aláfọwọ́jù inú apẹ̀rẹ̀ ti Senate Bank òun ní 66 First Bank sì ní 64 ẹ wá mọ̀ pákùtẹ̀lẹ̀ eléyìí tó ṣe kí ni tó láǹfààní láti bá géèmù ọ̀jẹ́ gẹ́gẹ́ nítorí pé dùn ni wọ́n gba ní full time over time ni wọ́n ti ṣe kí ni o òun náà ti ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni náà ti ṣẹ̀ṣẹ̀ fàgùdá dìé ẹ̀kọ́ ẹgbẹ́ afọwọ́jù bọ́ọ̀lù inú apẹ̀rẹ̀ ti First Bank nítorí pé Mountain of Fire Ministry MFM àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́ndà 11-6-13-12-19-17 òun náà fi kọ́kọ́ bojú àwọn ará àbí jẹ́ tó wá jẹ́ kó jẹ́ 43-35 nígbà tó wá dé ìpín ilé ìtàn ti parí ẹ̀ First Bank padà wá látẹ̀yìn ó bówó pẹ̀lú 21-13 ẹ wá wò ó tẹ́ ẹ bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn jẹ́ 56-56 eléyìí lè jẹ́ kẹ́ wá lọ sí kíní o wọ́n lọ sí overtime extra time tán lọ yìí ó náà náà ti láǹfààní láti lọ bára wọn fà á ibẹ̀ náà ti wá fàgùdá dìé First Bank pẹ̀lú 10-8 tó jẹ́ kó parí sí 66-64 gẹ́gẹ́ bó ṣe wà lápá àti ibẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé pé lọ́dún tó lọ First Bank ló fẹ́ ẹ̀yìn wọn bẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà lápá àti ibẹ̀ yẹn òun náà ni mo ṣe láǹfààní àti ìjà yín ajá àjá tẹ̀ jà ní dálẹ̀ ní gbòòrò ayé ìyẹn nípele semi-final lọ́dún tó lọ ikọ̀ ẹgbẹ́ ikọ̀ afọwọ́jú bọ́ọ̀lù inú apẹ̀rẹ̀ First Bank olófẹ̀yìn àwọn ará àbí àwọn sẹ́nìtì yẹn olófẹ̀yìn wọn bẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni iná ẹ̀sán ikú láyé bẹ́ẹ̀ ni òjò ẹ̀sán kìí gbé sọ́run ni látọpá tibẹ̀ ó yẹ pẹ́pẹ́ pa gẹ́gẹ́ bó ṣe wà ẹjẹ́ sáré lọ fàràwé ìyẹn nílé òkèrè lápá tibí kí n ta mọ́ra gbé bọ́dì nítorí pé mi ò rọjọ́ mú solókun àkókò ń komi ní pápá mọ́ra collectively. Mọ̀nà sí ó yá ọ̀nà sí ilẹ̀kùn sí ó yá pápápá ìyẹn látàpá àti ibi ẹ jẹ́ láǹfààní láti jà yín wípélé ẹni adọ́mẹsíkú sí tí nì ti fọ̀rọ̀ léde pé kámẹ́rà wà lára rẹ̀ ìyẹn nínú ìfẹsẹ̀wọ́sẹ̀ eléyìí tí ó gbàgbé ìforílẹ̀-èdè Portugal tó bá dọjọ́ kẹfà nínú oṣù kẹwàá gẹ́gẹ́ bó ṣe wà lápá àti ibẹ̀ yẹn ni ẹ wò ó yóò dúró tán ìyẹn gẹ́gẹ́ lára rẹ̀ ni ó nílòní jẹ́ ní abẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́ni adọ́mẹsíkú sí tí nì lẹ́yìn ìfẹsẹ̀wọ́sẹ̀ òní ó di bẹ́ẹ̀ ní báńjọ ní bẹ́ẹ̀ yẹn báńjọ yàn ìyẹn gẹ́gẹ́ òun lẹ́tọ̀ọ́ fi rí mẹ́sì ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè Argentina wọ́n ti wá ní gbogbo kámẹ́rà tí ó wà lára rẹ̀ ọ̀hún yóò mọ̀ sí àkálẹ̀ gbogbo bọ́ọ̀lù tó bá ti fẹsẹ̀ kan wípé wà á ṣe dọ́kúmẹ́ǹtì ẹ̀ yóò wà nínú òwe ìtàn gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ẹ mú yàn lọ́wọ́ kẹ́ ẹ lóde ilé ẹ wo Lami Yamaha ọmọ ológun ìparipádẹ̀ òun náà kúkú taná ó taná pẹ̀pẹ̀pẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí sẹ́rọ ọmọ Michael Olize yìí kò gbọ́pọ̀ kò gbọ́pọ̀ ti gé létí lọ ni nítorí pé lẹ́yìn ìfẹsẹ̀wọ́sẹ̀ àná eléyìí tí Michael Olize tó tún ti ṣe wọ́ndà ẹ mọ́ jẹ́ ń tàn yín òun ló wá jẹ́ kó pé kí ni o láti ìbẹ̀rẹ̀ 2025-2026 títí dàsìkò tá a wà yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Lami Yamaha 64 goals and assists olólàǹfààní láti ní 37 goals 27 assists 7 penalty ó dẹ̀gbà fi mẹ́ta bákan náà Mike Elize 2025-2026 títí dàsìkò tá a wà yìí ọmọ ògo yẹn ti ní 78 goals and assists 39 goals 39 assists kò gba penalty kankan ó sì gbà fi mẹ́ta paripa Michael Olize ọmọ ọgbọ́n ni ó nínú ayé gẹ́gẹ́ bó ṣe wà lápá àti ibẹ̀ yẹn ó yá pápápá eré gbogbo ẹsẹ̀ wìtì ẹjẹ́ sáré láǹfààní láti gbé yín lọ kí n gbé yín débẹ̀ ni nítorí pé ibi tọ̀rọ̀ dé dúró báyìí wọ́n ti ṣàlàyé o pásọ̀ gbábọ́ọ̀lù eléyìí ti lẹ́ ní adé mẹ́síkù sí tíìnì eléyìí tí ó láǹfààní láti wọ̀ ibùdó tẹ́ mọ́ kọ́ àwọn èrè pamọ́ sí ìyẹn fún kí lorúkọ rẹ̀.

0: adina ti di ene ri yedi le o ya fa su we ni kan du gbagbe osin wo fe nu ja ko fun won bere ta ni baba wa nile yi ko be won le bo won ba wa nile yi o ya papa pa latapa ati bijo e je lanfani lati mo gbe ayin debe nitori pe to ba ti dojo alabe si ojo to se to nbo yi enzo mareska o ti foro lede pe won ba won ayi ko egbe awon agbobo lu ko egbe agbobo lu Manchester City soro e mo wi pe e ti je bi esun pe lalaye eleyi to to wa 114 iko egbe agbobo lu Man City e ti je bi esun je o sawari lowo to wa yi gbogbo ko egbe agbobo lu lorilede gesi inu tin bi won won tin duro won tin lawon o se fe won nu won ta ba fun iko egbe agbobo lu Man City iyan neji ya to ni weti to to ati to ye alawon ni gba fun ni bi pe ko saye modaru bi pe ko si saye pe kenikan gaje nikan lo bi pe ti fe gboro se luwo gege boro na se wa oni mo ni lanfani lati jaye o ya mo ti n pada bo nbe e je sare felisa laye nitori pe ta ni Victor Yokres agbọbọlu ko gbe agbọbọlu gunners yen ni omo orile de Sweden ne bagan na o ti fi tan bale nitori pe ifeso won se merin lera lera ninu idije UEFA Nations League omo ogo iparipate yi ti mi awon o ko to wa tan sibe o fi tan bale gege bi agbọbọlu akoko eleji o mi awon ninu ifeso won se meje lera lera ninu idije UEFA Nations League to ba ti dasna ko mo fi po lupi o ti tan number o da to ba ri be ikọ egbe agbọbọlu Barcelona awọn ti baza iyan ni gbogbo lekile an ti foro lede salaye an ni ma je ntan yin se bi pe rafia contract extension re bi pe afikun adeun re pelu ikọ egbe agbọbọlu awọn to ba ti dose ta wa yi gbogbo e ma lanfani lati se kini o ma lanfani lati waye gege bo se wa niyan bariba olorun o e wa wo Kylian Mbappe bo se lo dollar ninu ikọ egbe agbọbọlu Real Madrid o ti se training o ti se training o se se kari lori papa iyan lo gbe ose yi pe o ti pe tori pe wa simi lo gbe abekute pe lo pin ko o ni gege o ni international break yo pari gege bo se wa latapa ati beyen o ya mo tun ti ja yin gbe yin debe aja aja tan ija ni dale ni gboro aye epa won ni ewe ma fose ane we ma fose ani se ramadan pe ni jude liam ye sari combination Steven Gerrard Frank Lampard ade poscozi o lo wa laro omo na ane kan ti ewule to so o foro lede ni o ni se ri jude liam o ti se ju poscozi lampard ati gerrard lo o gege bo se foro na lede aye wo lapa ati be yen gege bo ro se wa bayi omo orilede gesi o lomo na gege bo se wa e pari papapapa e je tun sare to nitori pe Rui Pinto eni to igi woroko esubele keleyin Man City eleyi to gbe record won jade o ti so fun ajo to ri si bo lo alafese re ijoba orilede gesi o ni ewe mo mi kan tan ba ti bi ko egbe agbọbọlu Man City da e je ko tun mo fa pajanu kan mo se kankan kan o ni e mo fo ngboro aye lo fo kan bale emi wa pelu yin tori pe won tun meru mi ile tumọ si pe eru ti ku leyin 150 ba wa da bi 35 le ko je 150 ka paju e de ka mo wo yen lo na iyen latapa ati be ka kuku mo wi pe Man City o tan fun won niyan iko egbe agbọbọ lo ba ya mo neje an ti foro lede bi pe Harry Kane o ti gba lati towo bo wi ade tuntun mi eleyi ti o pari lodun 2029 iyen ninu iko egbe agbọbọ lo ba ya mo neje yen gege bo se wa lapa ati be yen o ni mo se nja yin beta gbe yin de be aja aja tan se ija ni dale le gboro aye Joselu o ti darapọ mọ ikọ egbe agbọbọlu lai orilede Qatar Al-Zaliya o ni ikọ egbe agbọbọlu eleyi to darapọ mọ gege bo se wa lapa ti be yen Joselu o ti da agbọbọlu won loke lorun se mo ri ka Richard o lo so wipe Jude Bellingham o ti se ju Gerrard Lampard ati Poscos lo gege bo se wa lapa ti be yen o ni mo se ja yin beta eyin ti ko egbe agbọbọlu mayo aku wole e je ntun ja yin gbe yin debe bi pe se mo abe mo ta ba lo je pe mo awon agbọbọlu yin to fara sese o le ti ri bi Marcus Rashford ko bi man of Bruno Fernandes Patrick Dogo Benjamin Sarawi Benjamin Sesko Ahmad ewo lápá ti bẹ̀yẹn ẹ ti ní ń júrì gẹ̀ fi pọ̀ lupe ẹ jẹ́ sáré tún lè iná fáwọn tó lọ́lùfẹ́ kọ ẹgbẹ́ agbábọ̀lù arsenal torí pé maxoma òun náà ti gbé ń júrì wọn ni wọn pọ̀ kankan sí bẹ̀ mọ́ sáwárí gary linka olóníṣẹ́rí jude bellingham tá a bá ń sọ̀rọ̀ nípa agbára. Èèyàn lọ́wọ́ ti bẹ̀yẹn ó ní bíi ti gerard ni onítàbáwọ́ sọ̀rọ̀ nípa passing ability eléyìí tó dúró tán ó ní bíi postcos ló ṣe kọ́ ẹsẹ̀ rẹ̀ onítàbáwọ́ sọ̀rọ̀ nípa wípé ká parí ẹ̀yàn yẹn ìyẹn finish tó gà sí ara ó ló wà lẹ́sẹ̀ rẹ̀ bíi frank lampard ẹgbọ́n bò ló ṣe rí lápá ti bẹ̀yẹn a máa yẹ̀ wò ẹ jẹ́ sáré ká àwọn 25 finalists rèé eléyìí tí wọ́n jọ ń jáde tí wọ́n jọ ń jàdó 2026 golden boy ẹ jẹ́ mọ́ọ̀ká fún yín paul kubasi ayed buhadi warren zari emre yandi omonde luka vuskovic victor foy mylon wiskelly ryan jore ato leonard carr estivao hendrick junior kuropi galuka prestiani arrestas elmala john martins magbana karim alagbegovic vim jets dan gado franco mastatono rodrigo mora taofi expert gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn àwọn náà ni mo láǹfààní láti kà lẹ́yìn ọkọ̀ kéjèèjì yẹn gẹ́gẹ́ fún yín o kẹ́ẹ̀dẹ̀ láǹfààní láti mọ̀ wọ́n àwọn tó ń jàdún kí nìyẹn golden boy nìyẹn ó yá bó ṣe wà lápá ti bẹ̀yẹn nìyẹn ó yá gbọ́pàpá ẹ jẹ́ kí n mọ tamọ́ramọ́ ìgbébọ̀dì látàpá ti bẹ̀ ṣùgbọ́n kí n tó mọ ìgbébọ̀dì mi ẹ jẹ́ sáré kí ọmọ ọlọ́jọ́ ìbí ẹni ọmọ ọlọ́jọ́ ìbí ẹ̀nì àríkíadé akéré ọmọ ìwo olódò ọba ọmọ tẹ́nigbọ́rọ́ ọmọ tẹ́nigbọ́rọ́ ìyàwó adé ọmọ ìga gbogbo sábò kò sọmọ náà tí ó jọsẹ ó dúró tẹ́ni gbogbo sábò tó o bá gbẹ́jẹ̀ sí wàhálà pa ó yá dúró rẹ dúró fèrè mi ń bà àríkíadé akéré ọmọ wọn níwo olódò ọba mo kí ọkọ ọjọ́ ìbí ẹ̀nì happy birthday to you long life and prosperity many happy return ọdọọdún ní sọpọrú wí ọdọọdún lè rù wá wọ ọdọọdún làárọ ọmọbì lórí àtẹ bọọdún bá yọ pèrègùn ẹmẹwù tuntun wọ ìgbà ọdún kò dé ní fún ọláṣẹ èdùmarè ìyẹn gẹgẹ bó ṣe wà lápá ti bẹyẹn ó yàtá lónìí ń kí ọ ọmọ gani adé rẹ kẹ ṣoṣo lẹ́yìn yẹn bá yẹn ó yá kò sí fọ́ o kó gbé mi lọ fáràwé ní kí n lọ sí kíni kí n lọ sí kíni kó lọ wẹ̀ fún mi ó yá pápápá ẹ jẹ́ ń kíjọ ọlọ́pàá ní gbogbo ojú ìlọrin kò sọmọ náà Officer Chris ní gbogbo PTS lójú ìlọrin ó yá bà mí ọdọọdún sọpọrú wí ọdọọdún lè rù wá wà ọdọọdún làárọ ọmọbì lórí àtẹ gbogbo ọjọ́ kẹfà nínú oṣù kẹwàá òun ni ọjọ́ bíi Officer Chris PTS nílọrin ìní wa yín tì àsọdúnmọdún ní sanwó àsọdúnmọdún àsorùmọrùn ní sanwó àsorùmọrùn ó yá látàpá àti bẹ̀yẹn ẹ mọ lẹkún nínú owó nínú àlàáfíà iyún ò láṣẹ èdùmarè ó yá pápápá ẹyin ànànà ìná tó gbóúnjẹ fẹgbẹ tó tó rántí gba plẹẹtì ẹ mọ ẹjẹ wọnú ìyànnà lọ lónìí ràbájì gan àti lónìí rẹgẹdẹ fín mọdà zero balógun ó wà liverpool mi ò ní gbọkọ ẹ mi ò ní wá etí so ti dúró re ó lòún wà ń bẹ ó dà mọ ń bọ padà ìyẹn látàpá àtọ̀dọ̀ tiẹ ó yá bà mí kọmrẹdẹ yìí kúlẹ̀ ẹbẹ̀ arábàbí lójú àkọ̀rá yìí ó wá gẹ́sìpẹ́ pàt èèyàn mary ti gbogbo òdìvì kò sọmọ náà tí ó jọsẹ mary ní gbogbo òdìvì ọgọ́nàsì kọ́mrẹ́ prime senior apostle túnde àjíjọlọ́ ọ̀lànìyànjì àwọn ti yẹ mọ̀já mọ̀ fọlùkù lóṣòdì ó yá mọ́ lọ́lọ́pàá ti bẹ̀yẹn bàbá alájọ̀dún oṣù tá a wà yìí nìyẹn ó yá kò sírí ẹ jẹ́ láǹfààní láti bẹ̀rẹ̀ ìyànnà tó gbé jẹfẹ́ gbẹ́gbà owó bùkí mọ̀ọ́sẹ̀ yòókù láláfi bọ̀ pé torí pé mi ò rọ́jọ́ mú sólókò kẹ́ lè bá láǹfààní láti pè wọlé àfọlábí daniel ó yá tẹ̀sí mi lára bá a mú kíní ẹ̀ ń wá ìyẹn látàpá àti bẹ́ẹ̀ ó yẹ bá láǹfààní láti kí àwọn ọmọ nàìjíríà tó láǹfààní láti
1: má sùn lè o diamond náà ń pè bí ayọ̀dèjì sọ́nibárẹ̀ lórúkọ mi.
2: Orúkọ tèmi ò tí ì padà tí mo jẹ máa sọ ọ̀daràn nípa orúkọ olùwàtọ́pọ̀ olúwàṣẹ́gun àrẹwà lórúkọ tèmi.
0: ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látàpá ti bí ní pápápá ẹ wo christian avero dos santos ronaldo bruno fernandes ti sọ̀rọ̀ wípé kò tí ì kó nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù portugal wípé tí ó bá kó nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù portugal wípé òpó múlẹ́rọ̀ mọ́já àlékan ló jẹ́ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù pé yóò kó ní tó jẹ́ pé àwọn ó sì ẹ̀yẹ gidi fún ni ní tó wà ń bẹ̀ báyìí tó wà fi tí wọ́n fi léde ni pé ó ti padà bọ́ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ọ̀lù portugal nítorí pé ìpàdé tó gbọ̀ngbọ̀n pẹ̀lú ààrẹ wọn àti ẹni tí í ṣe olùkọ́ni wọn yo wayo afi to ba je pe ise ni ti se ki loruko e oluko ni won ti o ba ni fi gbogbo ara lo tara tara ni tori pe lenu to ra sele gan lasan pelu bo se n jawe olubori ah foju ijawe olubori gan wo iyen latapa ti beje o ye jawo be latapa ti ka se de kekeke papapa la ro
2: ma ja tan ra wa eh awon kan ta won e fi won so e won tan ra won ni se ri ogbo decision to sele lorile de Portugal ko se le ti awon e fi won mo si mo ran ti pe o ki se coach lo man print jersey o abi ta le coach lo man print jersey ni awon bo fa won awon na pretty jersey e ka ri pe boya ronaldo ati coach pe won jo ni issue igba e wo time la ijo keji ton ma gba dije won sare fun jersey yen na rafael yao won ti gbele won sare pretty jersey yen won ti fun rafael yao ni jersey number 7 yen e jo ta lo ise se coach lo se coach pretty jersey ni se ri ronaldo eh oloyibo ma po we kan won ni live when the ovation is loud ronaldo se me mo gbe fun won ti gbiyanju bo se ri igbara le yan pura o ta won stage kan ronaldo se awon kan te pe mi o ni fe si taba owo ko ta gba lo yen to ni ka luku se gba bo si ton ba ni pe ronaldo ati mr yo kokko retire pelu ti work up yen se lo ronaldo yo kokko retire tori pe kini wa iwo kan ri fun ara pe te ba ronaldo si yato si pe ronaldo ba go ronaldo wa de ni ti si team mo ronaldo ba team play mo ronaldo le sare mo yato si pe ko to ba ti score then o de ri pe team ti wo kan wa ni work up gbo alari wi pe awon player yo won ri editor se ri aye to se ri messi la argentina awon player portugal ronaldo be she get awon player argentina won gba fun pe messi pe eni yo o ti se dada fun won o de ju awon lo but ni portugal ko ri be iwo gbon ti ri kan to sele ni work up awon people won ready lati play pelu e e wa mo interview ti ju anevers grant work up awon ready lati sise fun eyan kan because so da pe nigba ti ti e awon ri bo ti lo saa ti e lo awon ready lati sise fun awon ko ri value si team won mo nkan to mi esuka ta se gba work up tan o je ko se kini o je ko fi Portugal le ni kan ma reti dije kan fun boke obi abi fairwe so emi ni pe ni ipase yen ipo je bi then o ni pa pe orilede ati wi pe kini kan yen po le wo ma kin to en ti o do ma pada to wa ma ye ko kan wa ko wa gba fair game ara yen pe fairwe game e kan mo fi one ni boke o ti se dada fun wa emi ni pe lowo lowo bayi nibi ti Portugal ti mu wa yen ki Ronaldo yo awa re kuro nbe e get ni se ni gbogbo ata sodo settlement la fin sodo e ka wa sisi e se ron ado le je player nigeria ni 41 years ni ka ma pe iwo to so pe fresh map bo ti se dada se ron ado le je o le je chelsea fans abi ko je manchester fans abi barca fans abi liverpool fans ko ma expect bo fe gba ife o wa o pe striker 41 years lo ti ku e ku ni peter wa yi ron ado ti se dada bon lowo lowo bayi eyan ma n kuro ni o ti gbiyanju o ti gba iro fun won o ti gba e ba di champions league ko se to dis
0: igba to so ro cristiano ronaldo dos santos ronaldo en ti o 41 kilo gba ni world cup bruno fernandes
2: e ma ise ni kan ti o yo go wa ni pe se na okay bruno tun ba kan world cup lo lo ba kan cancelo kan si bi ti an kan se ri emi fun world cup ta lo yen o mo won player won ti o perform se emi o so to won le ni bad day ti won mi o jiyan bo ronaldo wa lara nkan to e wa wo team yen without ronaldo si
0: e je mo sare se ni ma se be
2: e ma se ru ko si bi ti ikusu ni o ti si e ma
0: ba na yede ju so ni ba de bruno ba de si so ro kan o ni pe ti o ba lo o ni ki se bi o se lo ni o le do ri aran o ma ti ama ga so ro o ni wi pe awon agbabolo ko igba agbabolo orilede Portugal o ni won ba won ba Ronaldo won ba sise papo pelu nkan ti o ni o won se fo gbogbo e tutu le yo
2: ko se yo ma pe kini kan gbo ta won bruno so yen ta won fe won so yen yo ma pe kini kan ka je ni fe ni wo seri igba mi wa kan ti o ye wa ni pe nkan te yan ba so ni enu nkan lo wa ni oke o awon kan ma play to the gala pe se ka so nkan ta won yan fe go
1: sori nkan to kan se lori oluko to wa nbe ni pe ori pe to ba oluko to wa nbe iyan Martinez omo orile de Spain eru le fe ma ba eru le fe ma ba ni ati gbegbe se irope tele abu Martinez to wa nbe tele omo orile de Spain eru le fe ma ba o mo lati gbe awon igbese kan sugbon to ba wo oluko to wa nbe bayi omo orile de Portugal an de jo sise ni anastri ko to di pe o ko we fipo ele o de pe to ba de o ti in Portugal yen nkan to bi Ronaldo nu gan game tan play pelu Norway an ti n win game yen o de
0: oni o wa so wi pe oni ko lo
2: ko
1: seri
2: ni
1: o ma mura o lo ma wole
2: bata ko je ma ti 10 yo le ti won ma mo o ni lati protect 10 yen
1: e kan da wa so ni
0: tu wa de pa de agba
2: ma o lo
0: o da wa gogo bo o le ni ko le ko bo wo mo
2: ni suru yato si go kinu ado le ra di si team yin mo Ronaldo wa da ni
0: si ti ma ti o mo ti get point ti e
1: kan da wa so ni pe so e kan da wa so ni pe o ma nse ye o ma nse so pe iba kan mo lati game kan abomo ni man city ni abomo Roberto Mancini, Oni Kitevesi Wole.

0: Tinubu rẹ̀ o ẹlẹ́jì rẹ̀ ọ́ máa ṣèpàdé pọ̀ o pẹ̀lú mínísítà tó wà fọ́rọ̀ ètò ààbò Lẹ́kọ̀ọ́ kódà wọ́n tún ṣe àtúnyíriwo àwọn ìlànà ìṣiṣẹ́ fi gbógun tàwọn ọ̀daràn.
1: Tó òkun sunkún òkú rèé akókó sunkún ara wọn ààrẹ Tinubu mọ̀ ti pàṣẹ wípé ilẹ̀ yìí òní yóò dárò fún ọjọ́ mẹ́ta àpapọ̀ látàrí ọkọ̀ bàálùú amọ̀ṣẹ́ ológun ojú òfurufú tó dáwálẹ̀ ní ìpínlẹ̀ Ondo bó ṣe lọ ẹgbọ́ lówùúrọ̀ tó ní.
0: Ìjọba ilẹ̀ Nàìjíríà rẹ o wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wọ́n ní 22 làwọn èèyàn tí wọ́n wà nínú ọkọ̀ bàálù ológun tó jálulẹ̀ Londo.
1: Tó gómìnà ìpínlẹ̀ Ondo Ayédátiwa ó mọ̀ ti fohùn lédè wípé ọkọ̀ bàálù tó já wálẹ̀ ní ìpínlẹ̀ Ondo wọn sí ẹnì kankan tó wà láàyè nínú ọkọ̀ ọ̀hún.
0: Ní ìpínlẹ̀ Kwara àwọn olùkọ́ wọn gba owó kan o èlò ni wọ́n gbà ń pàtó kódà wọ́n tún gbà lérò lórí ìpín ìdókòwò lápá abónú ẹgbọ́ gbogbo ẹ̀ nínú ìròyìn lójúmọ́ tòní o.
1: Tó ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ gbèsè láti jáwé sóbìsè lórí ìgbáyégbádùn àwọn olùkọ́ lórílẹ̀‐èdè yìí.
0: Ó dáa pẹ̀lú gbogbo eléyìí takà yìí ìròyìn pọ̀ ńlẹ̀ ta kó wá bìbà lórí la fi kíra pé ẹ kú ojúmọ́ ẹ kú àjọdẹ àjílódidi bí o. Akóde lónìí ìròyìn àgbọ́ sọ gbọ́dọ̀ àgbọ́ sífìlà sípele àkọ́rẹ́rẹ́ àgbọ́ lami lójú àgbọ́ kọ méjì ilẹ̀ wà bí ò jẹ́wọ́ ajá pọ̀tọ̀ ẹwà wọ́rọ́ lọ́dún jẹ̀rẹ́ ṣe wà pọ̀tọ́ ọdún jẹ búrẹ́dì ọlá tí rẹwájú ògùn ní yọ̀pá ẹ̀bìtì ló kọ́ tèmi o.
1: Tó agbé kinní ọ̀ǹde oyin mọ́mọ́ adùnmọ́ni lówùúrọ̀ tòní tọmọ kékeré bá ròyìn aṣọ àkàrà nù ó dé lówùúrọ̀ tòní ètò yin ètò wa ètò àtúpalẹ̀ ròyìn sórí ìkànnì dá amúlétí 8.7 tó wà nílùú ìlọrin ní ìpínlẹ̀ Kwara ọ̀dọ̀ tẹ̀yìn bó lẹ ṣe ń pè àwọn kan kókó àjímúni wọ́n gbéke sẹ́gbẹ̀ẹ́ lówùúrọ̀ tó ni wọ́n fẹ́ ganu sí i àwọn ẹlòmíràn ogun ẹ̀jẹ̀ ni wọ́n ń pè é omi rẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn àṣeṣebí wọ́n fẹ́ lò ó lówùúrọ̀ tó ni ṣe wá rí àwọn ẹnjìnìà tìmílẹ́yìn àwọn àkọ́bí àwọn ọ̀pá lówùúrọ̀ tó ni bẹ̀rù kàré wọ́n fẹ́ já sínú omi wọ́n fẹ́ gbẹlura lówùúrọ̀ tó ni nílẹ̀ ìbàdàn àmọ̀lá lámúrè àti àbòlẹ̀wẹ̀dù ẹ̀rọ ògúnfẹ́ni ogún bani ní nǹkan bíi aago mẹ́jọ òwúrọ̀ kọjá ìṣẹ́jú mẹ́rin tó o láìkó oúnjẹ taiwo adéyẹmí lorúkọ mi ọkùn ìmọ̀ ní.
0: Ẹni gbéra pa láti inú ìwé ìròyìn Vangadi lọ́dọ̀ tèmi o ṣé ejò tó gorí òrùlé tí ó sọ̀mọ̀ ló mú kóró dá lójú baálé ilé o. Ààrẹ Tinubu ṣèpàdé pọ̀ pẹ̀lú mínísítà tó wà fọ́rọ̀ ètò ààbò Lẹ́kọ̀ọ́ wọ́n ṣe àtúnyíriwo ìlànà fẹ́gbàgbọ́ iná wojú àwọn ọ̀daràn ni o bí wọ́n ṣe gbé jáde nínú ìwé ìròyìn o. Wọ́n ní ṣe ni ààrẹ Tinubu ló mọ̀ gbàlejò mínísítà tó wà fọ́rọ̀ ètò ààbò ọ̀gágun Christopher Musa o retire ìyẹn OFR ní ìgbà tí wọ́n jọ jókòó pàdé ní ilé ìgbé ààrẹ tó wà Lẹ́kọ̀ọ́ ni o àpilẹ̀kọ kan látọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ètò ààbò lánàájọ́ ajé ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ pín sẹ́rí ṣe ni wọ́n tún yiri ọ̀nà tí wọ́n gbà ń gbógun ti àwọn ọ̀daràn wo tó fi mọ́ ọ̀rọ̀ ọ̀nà tí wọ́n gbà láti mọ́ bójútó ètò ààbò ilé wa tó ń ti ìgbógun ti àwọn ikọ̀ ọ̀daràn báńdíìtì o àti àwọn ọ̀nà míì tí wọ́n gbà láti pèsè ètò ààbò kálàáfíà kó bá lè rẹ́sẹ̀ wálẹ̀ tó ń ti ètò ààbò lórílẹ̀‐èdè tá a wà yìí nígbà tó sọ̀rọ̀ lórí àbẹ̀wò tó ṣe náà ààrẹ Tinubu ó ní ó tẹ̀ lọ́rùn dọ́ba o lórí bí ìlékún ìgbélárugẹ bó ṣe ń débá ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí wọ́n mú wọ láwọn ìlú èyí tó kù díẹ̀ káàtó fún jákè ìjáde orílẹ̀-èdè yìí o pẹ̀lú ìfìdímúlẹ̀ ọ̀rọ̀ pínṣẹ́ rí ìṣèjọba tó wà lóde yìí ṣe ni àwọn náà làwọn ti farajìn láti lo gbogbo agbára àtokun táwọn ní láti ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ wa o wọn ni ńṣe ni ètò ààbò yóò mọ̀ rẹ́sẹ̀ wálẹ̀ o wọn ni lọ́wọ́ tá a wà nítorí pé ńṣe ni ààrẹ Tinubu àti mínísítà tó wà fọ́rọ̀ ètò ààbò wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi inú kóró fi kankana kankana fi kókóló kankókóló láti pé ètò ààbò ò rẹ́sẹ̀ wálẹ̀ o pé orí òdùn ẹ̀ láàfin ló kọ́ sáfin ìṣe èèyàn ni ẹ wò Fangadi ló gbẹ́rọ̀ yìí lẹ́yìn rẹ o.
1: Tó ọ̀pá lówùúrọ̀ tó ní ìròyìn wájú mi yìí ó mọ̀ gba omi lójú gbogbo wa nílẹ̀ Nàìjíríà tó ní òkun sunkún òkú akọ́ṣẹ́ lórí sunkún ara wọn ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ti kéde wípé ilẹ̀ yìí òní yóò dárò fún ọjọ́ mẹ́ta pako látàrí àwọn ọmọ ológun ojú òfurufú tó lágbére fáyé nígbà tí ọkọ̀ bàálù iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí já wálẹ̀ ní ìpínlẹ̀ Ondo àtẹ̀jáde kan tó lóde látọwọ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí Báyọ̀ Ọ̀nànúgà ààrẹ pàṣẹ pípé àsíá káàkiri tìbútòrò ilẹ̀ yìí oníkó wà ní agbẹ̀ni méjì láti bu ọ̀la fun awon ologun ohun to dagbere saye saju are tinubu omo ti daro latari oko awon omo ologun ohun to je oko balu ojo ofurofo ti won pe ni ATR-42 to ja wale legbe buba awon omo ologun ori omi to wa ni igbokoda ni ipinle ondo ko lo nsanwa ni opa leadership ni lowuro to ni
0: daily post re o iroyin fo tele lemi eleje re oda ijoba le nigeria re o won fidi oro mule pe mechi le logbon ma lawon eyan tin benu oko balu ologun to ja ololo kebi ijoba papo won si fidi oro mule o se airogbon eda lojo ti emi o ba ni gbaye mo o won ni apapo awon eyan to benu oko balu ologun to ja ni won je mechi le logbon 32 ni o eleyi ti o ja lule ni ilu igbokoda ni pele ondo lanojo aje o won so lojo oro nu apile kan so fi lede latoro minister to wa foro eto rin oju ofurufu festus kenyamo lanojo aje o bi oro re oni se ri nse ni awon ti nwo bi nkan se nlo si lori oro na o ati pe awon tin dari igbokigbodo oko loju ofurufu ni won ti saju fi oro lede pe se ni oko balu ologun na lo di awati loju ofurufu o leyi to ni number NGR931 lara o ni gba ti won ni o gbera ku lati ilu Benin to lo si ilu Eko won si gbe jase jade se kare kapo ti Yoruba lo ye ni se bi tonorun wa ni kolohun ko sanu wa ko ma ku ayo o kasa o ma se o daily post lo gbero yin leje re o
1: to opa iroyin waju mi yi omi jenama lo si nso pe ogo ti bi ba npona abi to bi ba npa ru ofurufu ka won ma rin lojo na mo ni gomina ipinle ondo loki ayeda ti wa di salaye npe ko ti seni keni tori koyo latari oko balu amo ologun ojo ofurufu to ja wale ni agbegbe igbokoda ni joba ibile ilaje ni ipinle ohun ayeda ti wa nigba to nsoro ni ana nsoro aye pe awon olugbe agbegbe ohun awon osise alabo awon adola mi won ti bere igbese lati ri pe won wa ibi ti okan ja si boya won re nikan to de koyo nibe o salaye pe on gbo nipa isele ohun nikan bi ago mewa owuro nigbati alaga ijoba abile na kan sohun ge bi gomina sewe oni awon olugbe agbegbe won ti won gbe egbe baba awon ologun ori omi to wa ni igbokoda oni won de gbegbo ariwo nla kan to si je pe leyin oyin won ri oko balu awon to ja si inu ra olohun sanu wa ni opa punch ni lowuro to ni
0: eleji re mo ti wa bayi ninu weroyin punch lodo temi o se opolo ni se ti saluran lowo lasamo ni sok ija o ijoba kwara re o won dawon oluko lola pelu 200 million naira o won tun gba lero pe ewo ipin idokowo ti dangote a tun gba fun yin bakana o se ko wale oloku la we o aipo wa ko soko ijoba ipinle kwara re o won ni awon da awon oluko lola iyen awon tun je olori awon oluko ta mo si giwa agba nile eko alakobere ati ile eko secondary o kakiri ipinle yi ni owo ti yire nlo bi nkan bi 200 million naira 120 million naira o bi ara awon eto ti won la kale lati wi sami ayajo ojo awon oluko lagbaye todun 2026 ta wa yi o gebe ijoba ipinle yi ni won se kede rongba pe ipin idokowo to ja ti ile ise dangote ni awon yo tun se be fun awon to je oluko lobirin o bi ara kitiyan lati pe awon dokowo sinu won ati lori oro pe awon na ki won le tun ma kopa niso lori oro a npa owo wole laarin ara won o won si so loju oro na ninu apile kan kan fi lede lanojo aje tin se ojo karun osu kewo odun ta wa yi o latode ni tin se igbakeje akowo eroyin si gomina ipinle kwara mansud abdurrafiu agbola ni o nigba to n se agbekale awon anfani ohun ni bi eto ti won gbele nilu ilorin gomina abdurrahman abdulrazak salaye pe se re gbogbo ohun tawon ko kale yi o ma lo je lati pe a mo se idanimo fawon to je olukọ lori ifaraje won ati lati je ko ri ya fun won ko si tun le mu ki won tun se opolopo ise pupo se lawujo se abo buredi o san jodede popo ofu kan lo o punch mo lo gboro yin leje re ka dupe o
1: to opa lowuro to ni keke royin mi waju awon olukọ mogun garode lowuro to ni yin ni keni semi ijoba apapo ile yi ti jeje ati gbadun igbagbadun ati dagbasoke awon oluko papa julo ati re wi pe won gbigbe si akin fun idagbasoke eto eko lolede ye minister nile yi fun eto eko dokita tun ya lausa lo fun lede ni ana ojo aje nigba tun soro ibi ayajo agbaye fun awon oluko ati eto kan tan gbe kale to je ameye ile ise are le yi fun awon oluko ati awon ile eko alausa tenumo pe awon oluko te nwoye o ye ka bola fun won papa julo igbese ta gbodo gbe aburo da won mo fun idagba soke eto eko ile yi opa the nation ni lowuro to ni
0: emi ti wa yin araroyin channels lodo temi o kolohun o sa n lori iku awon wa ku samoni ijoba apapo kede o pe awon o satileyin fa mo le bi awon loogbe na pelu million dona ota delugba din mewa naira 250 million naira mo ni o ijoba apapo mo na kede iyen agbe kale ati leyin fun awon molebi awon eyan meta din ni ogoje ti won padanu emi won o se akanta awon ajo civil defense NCDC nipele Niger o pelu owo ti rin je million dona ota delugba din mewa naira 250 million naira won si bijade se eran to merin lo fa gbegiri to san o won ni igbakeje are Kasim se ti ma do kede ati leyin na nigba to lo si abewo ibani kedun pelu joba ipele Niger tawon eyan ipele olori iku awon eyan na se ti ma sakawe sele na bi eyi to bani lokan je bani ninu je gẹbi o sara yi pe ijoba apapo ni awon na won mo irora eyi ta mo lebi ti won koju o iyen ti won padanu eni won o si ni awon se ta o lati tesoju faraje bi da gbogbo omo Nigeria leyi to wu aye ti ba je o se bi ba sa to se ti sa ti osan kile elementary wa lori babalawo yara royin channels mo lo gbero yin leje re o
1: to opa punch o mo gba mu lowuro toni keke royin mi oju ajo INEC gbogbo garode lowuro toni to mo pariwo pepe tabejo la feje ko ye ni aguro gbadi lati le ati jolode mo ni ajo eleto dibule yi ayan kete kede pepe won bere lati mo gba kadi aloko dibo pvc bere lati ojo eti ojo kesan osu kewa odun ta waye saju eto dibo gbogbo le ti waye ni odun to nbo alaga ajo ayanki ojogbon joas amopetan lo se kede ohun lana ojo aje nbi ipade kan ton gbe kale pelu adosepo awon egbe olootu royin ni Nigeria ipade on lo waye nilu Abuja gege mo se fide e mule ni bayi audible o yi foruko sile odo INEC ni Nigeria omo ti le ni million lona 100 kan mo se fide e mule asewo ajo INEC opa punch ni lowuro toni
0: elejire mo wa ni leadership lodo temi o se amugbe osi lodo be eyan ba mo mi yo pada to sile ele na ni o ajo lopa ni kwara re o won ma ri iban AK47 awon iban AK47 gba to fi ma won ta ban won si sibe won tun ri afurasi kan eyi to n gbe mo sa won ri mu o ni ipele kwara ni ajo lopa ipele yi won ti ni awon ti ra won iban AK47 meji ototo to je iban abami won ti ri gba o won kora won ni awon ta ban magazine meto ototo to fi mo awon ban ayin to yin meji le ni ogoji ni awon ta re ta won ma tun ti ri gba lowo awaku ero kan o ni ilu ilorin leyi ti omo ki won furasi afurasi kan to n gbe ban to gbe sa lo ni ibi ti won ni awon kan ja na ni awon gbesele nigba ti won se idaniduro yeni wo ni opopona alapasi oko lowo nilu ilorin o ni ibi ti ajo lopa ti ri pe awon ri aku kan to ni awon kan ja ti awon ta ban na ninu oko ero na o nisin ni ajo lopa ipinle yi ohun lanojo aje ninu apile kan to fi wolu latoro agbenuso won to won ejire adeyemi o ni seri eni ogbon odun na to je afurasi iyen umaru ehmu ni awon ti saju mu nigba to si je pe o kokko ta ko pe on lo ni bag na o su won nigba to ya ti won po olofun dada lo wa je pe ese mi pele pele ni tile ni to olohun olohun gbo o ohun ma ni awon bag ohun o bo ti wa ni ibi o je bi won si gbe jade se won ni adiye to sa ko ni bonu to sa wa si ilu badan ni inu kokko bi ata na ni o pari rin ajo aye re si eleji re ati engineer ona lo ngba yi o ni oni eleji re gbe loke lohun
1: to opa lowuro toni mo kan lekun ra yin damo lowuro toni yi apa so ka to karoyan hun je ka lo oko ajina mi ni orun gbese lowuro toni ko to gba query lati marketing pe o advert wa ale lekan si akin pe a eku ikale
2: o kurira ibale inu to ma nwaye latari inu kikun aya tita atai sile ounje ninu tiki je ko ja fafa leyin ounje ma gba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kiakia tara ri o si pada bo sipo logon ase lona marun ototo olomi to nbenu sore atoni koro jije gascol ise re da owo ri ogupa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugo re Gascol Antacid itura kiakia pelu alafia ile ise Fitzin Healthcare PLC lo se
3: Excellent Citizens Hotels and Resorts.
4: Ìlọrin
3: ilé jùlé lọ àyíká sì máa rẹwà jọra wọn lọ. Ilé ìtura tọ́jú ẹ̀mí ẹ̀ Excellent Citizens Hotels and Resorts ló jẹ́ bẹ́ẹ̀. Èyí jayé-jayé tẹ́ mọ̀ nípa standard. Ohun ẹ̀ wá ti kalẹ̀ sí Ìlọrin. Let's go there and experience luxury, comfort and excellence like luxury accommodation. Tẹ́lẹ̀ rí ní 5-star hotels. Bákan náà la ní apartment fún shortlets, restaurants and bar, VIP and regular clubs. Hangout arena wà fún proper familiarity. Gbọ̀ngàn ìpàdé mini conference hall. Yum yum! Àwọn oúnjẹ aládùn tilẹ̀ wà àti tilẹ̀ òkèrè wà ní restaurant wa. Bákan náà la ní swimming pool with VIP stand. Gym wa kún fọ́fọ́ pẹ̀lú àwọn modern equipment. A ní game section and green section. Superb and secured parking slots. Opportunity wà fún both indoor and outdoor photoship with modern security architecture and free Wi-Fi. Ẹ patronize wa lónìí. A wà ní number one Excellent Citizens Hotels and Resorts Street behind Holland Flower Mill and Harmony Advanced Diagnostic Center, Asadam Road, Ìlọrin. Tàbí kẹ́ gbà wà láàgó. 0705556689. Lẹ́ẹ̀kan sí 0705556689. Excellent Citizens Hotels and Resorts. Ìbílẹ̀ ti lè rí value fowó tẹ̀ bá ná.

ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́pọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbangba sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: bóyá.
1: Tó ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò ẹbá wa dá sí ní kànda mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí pẹ̀lú Taiwo Adeyemi àlejò mi lónìí àwọn náà ni Malam Abdulatif Iṣowo tó wọ́n gẹ́ adájọ́ ìròyìn tani báyìí sọ̀rọ̀ fún Sẹ́ńtítọ́ Sọ́lọ́mù Mustapha tó ń ṣojú àwọn èèyàn gbogbo ìpínlẹ̀ Kwara nílẹ̀gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ kátó ilé kan pápá sórí ọ̀rọ̀ gbígba ìwé àṣẹ yìí ìjọba àbílẹ̀ èwo gan níbẹ̀.
2: Mo ṣe mistake lẹ́ẹ̀kan but mo fẹ́ correct ẹ̀. Ìjọba ìbílẹ̀ Ìlọrin East Àgbẹ́lérè òun ló ní kí Sẹ́ńtítọ́ Sọ́lọ́mù Mustapha mọ́ wa renovate hospital pẹ̀lú 200 million hospital yẹn sì wà bó ṣe wà dì sí.
1: Awodi. Awodi lẹ́yìn sọ yìí.
2: Yes. Ìjọba ìbílẹ̀ Ìlọrin South ìyẹn Podo mo gbé síra wọn lẹ́ẹ̀kan ni òun ló ní kí Sẹ́ńtítọ́ Sọ́lọ́mù Mustapha má pin transformer tí wọ́n fẹ́ pín fún àwọn ará alágbàdo fi yarí gbà pé àwọ̀ gba transformer eléyìí o. So kẹ́ bá mọ ọ̀nà tá à ń gbà tá a fi ń di orí lọ jẹ́ máa sọ fún eléyìí pé nípínlẹ̀ Kwara lẹ́ni àwọn health challenges táwọn èèyàn ní wọ́n lọ ń ṣe ní ògbómọ̀ṣọ́ wọ́n lọ ń ṣe ní Ife so mo di.
1: MCR rẹ̀ ń sọ bá àti ICT.
2: Ma torí pé a ní CT machine àti MRI. So àwọn kìíní yìí dẹ̀ wà ní diagnosis center tí Senator Bukola Saraki ṣe tẹ́lẹ̀ wọ́n bàjẹ́ ìjọba pátì torí pé wọ́n fẹ́ gbóríyìn yẹn fún Senator Bukola Saraki now àwa béèrè atọpinpin wọ́n á níjọba ìpínlẹ̀ Kwara ti rà á ṣùgbọ́n wọn kò pamọ́ torí pé wọ́n fẹ́ káwọn ṣí Rẹ̀mi Tinubu hospital tán kọ́ sí Ìlọfà road káwọn tó wa kò jáde àwọn Yorùbá máa kú kó tó dìgbà yẹn kò kan ìjọba ìpínlẹ̀ Kwara. So ta bá ń sọ̀rọ̀ Taiwo a mọ nǹkan tá à ń sọ a dẹ̀ gbọ́dọ̀ máa fa government lẹ́sẹ̀ wípé eléyìí ó yẹ kẹ ṣe eléyìí ẹ ti gbàgbé eléyìí ẹ sùn eléyìí ẹ fi ṣèkà.
1: Ẹ̀yìn kọ́ wọn jọba ìjọba òjò wọn nìyẹn.
2: Kò yé wọn náà wọn bá are you telling me.
1: Ẹ̀yìn kọ́ gómìnà ìjọba ìjọba òjò
2: gómìnà. Pẹ̀lú ògbó ọlọ́run kò yé wọn.
1: Gómìnà ìjọba ṣe ilẹ̀ kọ́ gómìnà ìjọba.
2: Wàláì kò yé wọn tí gómìnà tí ìjọba bá wáyé gómìnà yóò torí pé òun fẹ́ ṣe òun fẹ́ tún àwọn ọ̀nà ṣe pé kóun tún àwọn ọ̀nà ṣe kó wá jẹ́ wípé wà wá neglect omi èèyàn débi wípé gbogbo ẹni tó má tà nípínlẹ̀ Kwara ni gómìnà ti bá jàtàn.
1: Gbogbo ẹni tó má tà àwọn olùkọ́ fẹ́ràn àwọn fáwọn olùkọ́ lọ́wọ́ láìpẹ́
2: yìí. Ẹ gbọ́ náà sọ́ọ́sì wọ́n bribe àwọn olùkọ́
1: wọ́n
2: ṣe àwọn ọ̀nà kan tán renovate adéta sí pàkátà ẹ̀ márùn-ún náà renovate ẹ̀ àwọn ará àdúgbò ló ṣe ń kọ́ wọn pé tójò bá rọ̀ ìbí ìmọ̀ máa kún a máa rí báyìí adábàtà the same thing àwọn adábàtà àwọn máa jẹ́rìí sí nǹkan tí mo sọ ìwọ̀n orí ṣe dì sí a gbúdọ̀ kọ́ wọn sórí bẹ́ẹ̀ lánàá number two tá a gbọ́dọ̀ tún kọ́ wọn ni wípé gbogbo state tẹ́mi mọ̀ ṣé báwa náà serve ṣé bí wọn náà serve governor ìjọba ìpínlẹ̀ o ma support federal government ni wípé okay federal government ń san 70,000 minimum wage àwọn àmà fún yín ní 20,000 àwọn àmà fún yín 10,000 ìjọba àpínlẹ̀ kwara òfin wọn naira ẹsẹ̀ wà lọ́gbọ̀n 5,000 láìpẹ́ yìí wọn kì í bùyàn 5,000 policy formation and implementation ló yẹ kó jẹ́ o sì ní ká má kọ́ wọn níjọba.
1: Ẹni senator Mustapha ẹni yàtọ̀ làwọn náà ìjọba náà àwọn náà ṣe kó yàtọ̀
2: náà. Doing it differently ni senator Sunday Mustapha.
1: Gómìnà náà ṣe yàtọ̀ náà ni.
2: Ní báyìí wọn lọ bribe fún ẹlẹ́sìn. Bábọ̀ wọn lọ́wọ́ mi létí.
1: Wọ́n bribe àwọn èèyàn wọ́n fi kún àwọn agbára.
2: Gbàtẹ́ election dé. Náà lọ́wọ́ ń bọ̀ wọn 5,000.
1: Akọ́wà ti ń lọ. Afẹ́ bí ń bèrè yìí pé Gómìnà Sunday Mustapha
2: láto 12 o'clock yìí náà ló dá wa lálẹ́ èmi ò mọ ní tí sínátọ̀ náà lọ reveal secret yìí sí 12 o'clock yìí ní dá wa lálẹ́ náà fi ń sáré kiri báyìí náà fi sùn mọ́ ṣé o rí ń sìn pé nǹkan tẹnu wọ́n sì ní pé kò ní sí Sẹ́ńtítọ́ Sọ́lọ́mù Mustapha lórí ballot o gbọ́ àbí.
1: Gómìnà kan ló sọ.
2: Ta ló wá sọ.
1: Àwọn abẹ́síká wọn ló ń sọ.
2: Ta ló abẹ́síká wọn ta ni gómìnà òun sọ fún mi pé disconnection wà láàrin àwọn méjèèjì àbí. Gómìnà wípé gómìnà kan ló ní kan sọ torí pé wọn à communicate
1: kan tó sọrọ yìí mo ní gómìnà ìfẹ́ ara wọn sọ jáde
2: ìwọ ló sọ fún mi sí o ara lè ń gbọ o.
1: Kẹ́kẹ́ máa bí ìbéèrè yìí ni
2: òfẹ́ sálọ.
1: Àwọn àbí yín pé ariwo pé wọ́n block project wa yìí ariwo wípé wọ́n bẹ̀rù wa yìí pé àdéhùn wà láàrin gómìnà àti senator Sọ́lọ́mù Mustapha ní 2023 wípé senator pẹ́ kan wọ́n ṣe pe adehun ta ta pe fe sika re yi lo fa nka ke pe pavilion e lo mu wa e ta han sin kete pe ma fa wo pe gomina la seju be si ni eyin ni oga tin soraki awon fe bawo fun adehun to wa nle
2: okay je ko so fun e na sori gbogbo oro temi won base lori ilana atofin ati mo jinle ti mo ni lori political science sori kokosin kan tun jade hun ni democracy nkan tun wa ni wi pe kin signify ki mo interest ki mo fe je nkan bayi kin si gba primary abi consensus adehun kokko ti won so mo pinle kwara ofutu fe teni o kosi enu constitution ko de si enu democracy tan practice ibi to poro wa ni wi pe ah mo ni interest mo fe je senator senator lo egbe ni interest ambassador ya seri kin interest okay meta e wa lo se primary or governor to ba je pe o ni kapa lori egbe oselu ya tawon to ndari to si mo ona to won le fi gba ba won so ni tan pe ni consensus awa ni oke e se je ka fun ni bayi tori di bayi ma fun won ni nkan bayi ma ba won wa nkan bayi gumino ni tan pe ni consensus building ko si ni so to wa pe wa ni eleyi o ni jade so ko si nkan to njade hun won se primary se no so mr fade won ni primary
1: letter ta wa ri nko
2: fake ni now
1: ka lo se fake
2: ijoba awon to mo jade
1: awon orisoro mi salaye fun mi ba wi pe
2: because reason ni pe
1: awon
2: senator Mustafa won si oruko so senator Mustafa ko ninu letter yen mi o le so oruko mi kon na hun
1: malam isowo awon orisoro n temi so fun mi wi pe olori o se fun gomina afun senator Alhaji Tunji Buhari wi pe awon lo ko worin lo sile alaya ni mo sala alaya alaya ni won poroko
2: mi si men to fe so
1: pe gba tan dele won
2: alaya nbe nlorin alaya nbe nlorin
1: alaya ni alaya yen te pe
2: na alaya lo lo so no problem
1: won ni senator ga ba won seyin ni pele ta lowo pe senator ni kan la won ma sile kan soso
2: okay senator
1: pe senator gan fun ara won pe igba to lo gan e to si get fun won logo na won fun 100,000 ni won fun eniyan
2: okay thank you for giving me this information governor mu letter lo ba senator lati
1: senator lo mu letter
2: lo ba ba lati force won lati to bo we ba won ni be senator elekeji atawo mo fun mi ni information la ro yi
1: senator lo mu letter lo ba baba la ya baba ta ba won leyin wi pe asa ticket ni o pe awon fe
2: awon ba won ni baba la ya gan kila won je npinle kwara to fi mu letter lo ba won
1: ara agbagba ni won pinle kwara
2: alaye wa laya po ani afawa so bura laya ani awon baba alaji gale laya tan ti ku
1: laya
2: Dr. Galalaya ti sin Dr. Galalaya eni ta to ni PhD kan e je kan wa so radio kan wa so wi pe Senator Solomon Mustafa mu letter wa ba won ta won je ba gado si won ni lo sin tele ke je je kan wa so mi bayi
1: sugbon I don't why ba ba do si
2: baba yo le so be wo lo n paro mo
1: suru I don't
2: why ba do paro me nele ni na
1: o paro orisu so o fi de
2: bele e to ni PhD
1: ki bebe kan lowo yin shade wa ni gomina ti senator pe kan wa se
2: kosi
1: ene ne lowo
2: yes now o to mo ba tun jibu wari to wa daruko oni number e pe tun jibu ari ko wa so lo radio wi pe awon television so msafa awon amuleta lo ba Dr. Gale Alaya tun ji prince tun ji oni so be
1: ade osla na mi
2: wo lo hu gba won ro yi
1: awon meje ade awon meje ade osla mi jara
2: ko si
1: beyin o mo ntin en kwese dara ko mo won ni
2: tawo o ko fe ki o ko fe ki o ro de so ro si waju si you know why
1: boya
2: yo mo you know why okay ade hun wa pe mi ni lo sinetele keji to wa pade hun 1 2 3
1: mm

0: ẹ ṣe gan fun
1: Tolimu Sava la ti ma ibi yan ju awọn ti o ja awọn lata awọn ti o ja awọn governor Abraham Abraza bawo na wa senator loni
0: ẹ ṣe gan fun ìwòye ti
2: ahọ́dọ̀tì tán bá tún wá ń sọ ẹni tó wúlò kó tó di pójẹpọ̀ tẹ bá ti dárúkọ bàbá sàràkí tẹ dárúkọ kalẹ́kà ò ẹ dárúkọ sọ́lé mustapha pé àwọn tó ń ṣe kó tó di pé wọ́n dórí pọ̀ kí ni ipa gọ́vnà abraham abraza kó tó di pé wọ́n di gọ́vnà ńìlọrin nídìílé wọn ní dìgbà.
0: arábìnrin lawal taiwo láti ìlọrin wọ́n kí wa wọ́n ní àwọn wọ́n ní wọ́n ní ẹ̀yìn àti àwọn àtàwọn àpínlẹ̀ kwara àmọ́ ìdí sẹ́nẹ́tọ̀ fífẹ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí wọ́n ní gómìnà rẹ̀ pàṣẹ pé àwọn kan yìí pé kí wọ́n má ṣe pé wọ́n ṣe nítorí ìfẹ́ àwọn èèyàn yẹn sẹ́nẹ́tọ̀ ni kí wọ́n ṣe kí nítorí ìfẹ́ àwọn èèyàn.
2: ok mọ́tò torí pé mọ́tò tí wọ́n nìkan
0: ló mọ ọmọ
2: rẹ̀ ń bẹ̀.
0: ẹ kojú orúkọ yín.
3: ẹ kú ètò diamond oníbàjẹ́ orúkọ mi ni lukman ẹlẹ́lẹ́ láti ìbábòkò lórí ọ̀rọ̀ sẹ́nitọ́ sọ́lì mustapha lèmi náà fẹ́ sọ lé lórí ìgbìyànjú sẹ́nitọ́ sọ́lì mustapha kìí ṣe ìgbà tí sẹ́nitọ́ sọ́lì mustapha lérí ìjọba ni wọ́n tó ní aráàlú tó ń rí wọn ọ̀rọ̀ wọn rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kalẹ́kàwó tó wà tí ń wá gọ́vnà báyìí kí kalẹ́kàwó tún sọ pé òun ó díje ni aráàlú ti ń rí ipa tí kalẹ́kàwó ń kó láwùjọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ sọ́lì mustapha rí ọ̀rọ̀ sọ́lì mustapha látìgbà tó ti kúrò nínú ẹgbẹ́ APC bí èyí tí mọ̀láíkà kan kúrò nínú ẹgbẹ́ APC ni so ìdààmú ní bá wọn tí wọ́n fi ń sọ pé bóyá yín kinní kan ṣe kinní kan àwa níbi lébu pé ọmọ kwara mọ ìjọ tó àti ibi tó yẹ tí wọn ó dìbò sí sẹnitọ sọ́lì mustapha kalẹ́kàwó àti gbogbo àwọn kandidate PDP látòkè kan lẹ.
0: ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ ti yín ẹni yìí alhaji galadima musa wọn ti ṣàfọ̀mẹ́ wípé alága tó sọ lẹ́ẹ̀kan kì í ṣe podo wọn ti ní àgbẹ̀lérè wọn tẹ̀síwájú wọn ní ní kora central wípé àwọn èèyàn mọ nǹkan tí wọn fìbò wọn ṣe pé wọn fi dúpẹ lọwọ sẹńtọ sọlọ mustapha àti gómìnà tó bá di ọjọ ìbò ni tó àkọ wa tilẹ lóyún náà.
2: taiwo
0: ọ̀rọ̀ ìbí kí n má lọ ọmọ ẹni
2: tó bá di next one máa wá kó àwọn nǹkan tá a tún ṣe láàṣà employment ni scholarship ni tractor ni health facilities ni ní àṣà tán sọ yẹn tí sẹńtọ sọlọ mustapha ṣe kì í sùn níná ti bẹ̀rẹ̀.
0: mo ti sọ wípé ẹ̀yin lẹ̀ ti ráyè ká gbé ẹ̀yìn àtàwọn abẹ́sẹ̀kọ́ gómìnà ká gbé wá sórí ètò yìí kẹjọ fojú oníjú.
2: kò sí wàhálà sẹ.
0: ọjọ́ òun ká mú.
2: má jẹ́ ní sọ́jọ́ kan torí mi ráyè nísìnyí máa travel
0: láìpẹ́ yìí. tẹ bá ti ráyè ẹ jẹ́ kí n mọ gọ́tẹ́ máa ráyè
2: tẹ́ pé kò
0: sí wàhálà. wọn mi ò sí lè ga tó láwọn tó tún lè kojú wọn. ọ̀rọ̀ tí wọ́n náà mẹ́ni kan wá àwa wo ọ̀rọ̀ tó wà lẹ́yìn.
2: kò sí wàhálà.
0: ẹni tó aró ní apàdà tó bá di ọ̀la fún akọ̀tún ètò yìí tó taiwo adéyẹmí lorúkọ mi alẹ́jọ́ mi ò ní ní malam abdulrazib iṣowo tanjẹ́ abẹ́síkáwọ́ fún sẹ́ńtọ́ mustapha lórí ọ̀rọ̀ ròyìn lẹ́ẹ̀kan sí akọ́wà pé a kú ojúmọ́ ni.

0: kò lè jó ní ilá fún òkèlè.
1: Ṣé ti gbọ́?
0: Òkèlè bí ìyá ò sí ẹyẹ fọ ọkàwé yan mọ́. Because
1: àwa la mọ̀
0: wá ara wa
1: láti Ìbàdàn tóbi dé lọrin.
0: Àwa la mọ̀ wá ara wa
1: látògbòmọ̀ṣọ́ tó wọ̀ lọrin gbọ̀ngbọ̀n.
0: Àwa la mọ̀ wá ara wa
1: láti lọrin tóbi dó ṣogbo òròkí ọmọ àṣálà.
0: Àwa la mọ̀ wá ara wa
1: Ramon Radio olúwayé gbogbo rédíò ni wọ́n ń pè bí.
0: Àwa la mọ̀ wá ara wa
1: ẹmọ sẹ́wọ́ sérò èrò
0: mọ́ bí tó ń lọ. Àwa la mọ̀ wá ara wa
1: ọlọ́lọ́mí àmàlé kọmọ lábẹ́ ọlá ìyá pẹ̀lú rédíò tí wọ́n ń pè ní dámọ̀ndì àti ròpọ̀
0: àti gánpa.
1: Ẹ tí ì dá nǹkan kan mọ̀ sí àlá fi pa ẹ́
0: sí à ẹ fi sí àpá
1: ẹ fi sí àpá ẹ
0: sí à.
1: Onílé yìí ẹ kú ọtún mọ́
0: kábíyèsí
1: gbogbo bikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. A tún ti dé bá a ti dé dídé wa ní pé kẹ́ni tó fẹ́ lọ sóko kọ́ mọ̀ gbọ́dọ̀ lọ oko.
0: Méjì ẹ kò sí
1: èèyàn tó fẹ́ lọ sódò kó lọ odò.
0: Àfi tó bá fẹ́ máa já
1: màtẹ́kùn. Ẹni onígbọdọ̀gbọ́ ẹ̀sìn ẹjẹ́ kí wọ́n mú un sí ọwọ́ iwájú wọn. Òní ló ní jẹ́ ẹni tá a bẹ̀ lọ́wọ́ ẹ̀.
0: Kábíyèsí Èdùmarè.
1: Àní ò sí ṣáájú ohun gbogbo. Ẹ ìjà gbé òṣùbà fún Adẹ́dà. Ọlọ́run òun nìkan ni. Nda ṣèjọba òun nìkan ni.
0: Ọgá ju
1: gbogbo gíga lọ òun nìkan ni. Ọpọ̀ ju gbogbo pípọ̀ òun nìkan ni. Òkìkí rẹ̀ ọ̀láfiwé òun nìkan ni. Ọba tí wọn ò bí òun nìkan ni. Ọba tí wọn ò ṣe súnà òun nìkan ni.
0: Ọba
1: tí ebi kìí pa òun nìkan ni. Ọba tí ọ̀bára rẹ̀ ní òwò rí òun nìkan ni. Ọba tí ń ṣèjọba kò ní kọmití òun nìkan ni. Ọba tó lè fọba jẹ oníkan ni.
0: Ọba tó
1: tún lè mú ọba kú onípò oníkan ni. Ìbẹ̀rẹ̀ ohun gbogbo oníkan.
0: Òpin everything.
1: Òpin ohun gbogbo oníkan.
0: Ìbàdà
1: àti ìdáyé ọlọ́run nìkan ni. A tún dáyé tán ọlọ́run nìkan ni. Tọ́ba tó pa gbogbo wa rẹ tán.
0: Òun náà ni ó tún kù.
1: Òun náà tún nìkan ni.
0: Àbí.
1: Kábí kò sí ọba sáà títí
0: Jẹ́dùmarè.
1: Ẹ̀rù rẹ̀ ń yọ mí bà. Bó ṣe mú omi lógbólógbó lára ọkùnrin. Omi yẹn lọ bọ́ sí ara obìnrin. Ọwọ́ sọ omi náà dodidi èèyàn. Àwa ń ka oṣù kínní oṣù kejì oṣù kẹta. Nígbà tí oṣù kẹsàn-án pé a bá ń gbóhùn ọmọ tuntun. Ìṣe ṣé omi jọ́sí lọ́dọ̀ dídí èèyàn.
0: Ọmọ mi
1: ọlọ́run ìwọ nìkan ni.
0: Nínú ìyá ẹ̀ bígbà tí ń gbé fúláàtì.
1: Ìwọ talẹ́jọ́ ṣẹ̀dá èèyàn.
0: Ìwọ
1: nìkan ni.
0: Òun ni o.
1: Ìwọ talẹ́jọ́ dáyé. Ìwọ nìkan ni. Talẹ́jọ́ ṣẹ̀dá ọ̀run ìwọ nìkan ni.
0: Òun náà ni.
1: Ọba tí ń fi áńgẹ́lì ṣe ìránṣẹ́ òun nìkan ni.
0: Àlìmúlíkù àlìmúmìn àlìmúàmìn.
1: Àwọn màláìkà ṣe ìránṣẹ́ òun nìkan ni.
0: Àlìmútakàbíò.
1: Ọba tó máa fà òun nìkan ni.
0: Ọmọ wòlíì.
1: Ọba tó ọmọ wòlíì òun nìkan ni. Ó ní ẹ fi wọ́n lẹ̀ àtẹ̀pọ̀ àtàlùkámà.
0: Ẹ jẹ́ wọ́n máa dàgbà bọ̀.
1: Onìkan náà ni ó tún separate ẹ.
0: Ẹjọ́ máa dàgbà.
1: Nígbà wọn bá dàgbà tán. Adání wáyé ayan ológo mímọ́ nínú ọlá ọba tó tóbi tó ju gbogbo ayé lọ. Ọba àjàbí ìjíwọ̀ lú ọba tí ò ṣe é bìjà lọ. Aya ndàjà yam. The king of the king.
0: Kábíyèsí.
1: Head of the church.
0: Kábíyèsí.
1: Omnipotent, omniscient, omnipresent.
0: Ọlọ́run
1: nìkan ni. Mímọ́ ẹni gbogbo mímọ́ lọ. Kábí kò sí ọba sáàtì tí Jẹ́dùmarè. Alikudus, Aljabar, Algabar, Alimomini, Alimukatabi. Aya ndàjà yam. The king of the king. Head of the church. Omnipotent, omniscient, omnipresent. Ọlọ́run ìwọ nìkan ni.
0: Ògàngàn ni jẹ́bẹ̀.
1: Ìwọ lọ́dá wa sí ìwọ nìkan ni. Má ti pa wá. Ìwọ nìkan ni.
0: Jẹ́ a máa bẹ.
1: Jẹ́ ká máa bẹ.
0: Ìwọ nìkan ni.
1: Ó wù wá ká jà màlá sí i.
0: Ìwọ nìkan ni.
1: Kí Diamond Radio pẹ́. Ìwọ nìkan ni.
0: Bí mo pẹ́ ṣe pẹ́.
1: Bó ṣe ní ẹ̀ka káàkiri gbogbo àgbáyé. Ọlọ́run ìwọ nìkan ni.
0: Lálọ́mí
1: ọba tó jẹ́ òun nìkan ni. Ó lòun ni.
0: Òun náà ni
1: o. Ìṣẹ́lòmí. Lálọ́mí àmàlẹ́.
0: Ebi rè é.
1: Tó bá rí bẹ́ẹ̀. Ẹja jọ gbóhùn sókè fún ọpẹ́ ká sọ pé.
0: Olúborí ayé. Ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ olópo àjọbọ ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ awakọ̀ mọ́dànù ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àdìtú àánú ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ èjìdé ǹdáyé ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gànràn tẹ̀tẹ̀ ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pátápátá ọ̀la ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbórógbódó ọba ẹ̀yin lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ààlà funfun gbòò ọlọ́run ọba Èdùmarè
1: ẹ̀yin
0: nìkan ilẹ̀ tó ń lẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀.

0: ẹni bá fomi jẹ́ fúrúgbìn yọ fayọ ká
1: ìṣòro
0: tó ní ṣé bí ìlú ṣe lé ni ìwọ nìkan ní ìlú lè má ni ta ìlówó lọ́wọ́ bọ́ ṣe ìwọ nìkan ló lówó ni olóòsì ń tọ́ fẹ́ fi àlàáfíà ṣe owó ló níìdì gbìyànjú kọ́ lọ general hospital
1: ọmọ
0: tí tóbi adẹ́dá o wọn kàn ń bẹ́ẹ̀ tí wọ́n lówó
1: wọn
0: pé kí ọlọ́run gbà lọ́wọ́ àwọn àlàáfíà ní kọ́ fáwọn atẹ́gùn tó mi sọ sínú
1: lọ́fẹ̀ẹ́
0: ló fò yìí
1: ṣé kí mọ́tà ọjẹ́
0: àwọn kan bẹ́ o oxygen ni wọ́n fi ń mí
1: síbẹ̀síbẹ̀
0: wọ́n tó ń sọ fọ́lọ́run
1: pé
0: ìwọ ọlọ́run dákùn
1: dáwọn
0: darí lọlé láyọ̀ àtàlàáfíà
1: ẹsẹ̀ méjì ló ń lò
0: wo bí àwọn kan bẹ ní general hospital
1: wọ́n
0: ti sọ ẹsẹ̀ wọn mọ́kèlì ìṣe ń lọ bí oṣù mẹ́fà
1: ń
0: lọ bí oṣù mẹ́jọ wọn ò tí ì gbọ́dọ̀ fi lélẹ̀ o wọ́n máa ń bẹ ọlọ́run pé kó jọ ọ kọjá àwọn padà lọ sílé láyọ̀ àtàlàáfíà gbọ́nà ọwọ́ á sọ wípé ọlọ́run ò tó pọ́n chẹ́ẹ̀kì ẹ̀ dáadáa kó balance ẹ̀
1: ọmọ wípé
0: àìtí lówó àìtí lọ́lá rẹ yìí ó ní bọ́lọ́run ṣe ó ní tóbi ṣe o
1: ìtumọ̀
0: púpọ̀ ọlọ́run ti lè jí ọ láàárọ̀ yìí wo bí ara àwọn tí fáìlì ẹ̀ ń bẹ́ wájú ọlọ́run ń lọ wà kò tí ì tírìtì ẹ̀ ní gbé òkè.

0: ṣẹ́rí ọ̀rọ̀ ọkọ mi torí mo máa ń gbọ́ prógáàmù yìí ní tó kí n ṣe fà àjà bẹ̀tọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ̀ ni mo fẹ́ kí ẹjọ́ kẹ́ ràn wá lọ́wọ́ bó ṣe máa gẹ́ẹ̀tì àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ìlú òyìnbó ni wọ́n wà.
1: àwọn ọmọ ọkọ yín.
0: Ìlú òyìnbó ni wọ́n wà tó o kàn ó wá ṣe tí òkú bàbá rẹ̀ bí báyìí níbi 20 years ago pé bàbá àwọn ogun ìdílé ṣe mú mọ́lẹ̀ nìyẹn. Tó o látìgbà yẹn kò jẹ́ ìyàwó kò jẹ́ ti ọmọ.
1: Ẹ ní sùúrù o, ẹ máa gbọ́. Ọkọ yín.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ó wá ṣe ìnáwó ní Nàìjíríà.
0: Tí òkú bàbá ẹ̀.
1: Ń bọ̀ wá sùkùn tán, wọn ò wá lè.
0: Tó wà tí wàá lọ padà, ó wá di pé kì í ṣòun ni mọ́ ní orí nígbà tó dé airport. Àwọn òyìnbó wá ní pé kì í ṣe àwọn làwọn ń rí. Tó wọ́n ti change the face ẹ̀ mọ̀, ó yẹ kó ti yé yín.

0: nìyẹn. So bàbá yẹn sàsọ pé ibi báyìí báyìí báyìí lòun wà ní Nàìjíríà. Ọkọ mi wá lọ síbẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní ìyẹn wá sọ pé àdúrà làwọn ọmọ gbà. Àdúrà táwọn ọmọ gbà yẹn ó wá di nǹkan mìíràn bàbá.
1: Kí ló dà?
0: Ten dollars sir.
1: Kí ni
0: ìkànnì? Ó wá di nǹkan mìíràn. Nǹkan mìíràn sọ wá dà ni wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀dọ̀ rẹ̀ pé bóyá pé yóò lè fàdúrà ràn wọ́n lọ́wọ́ káwọn lè fi lọ sí ọ̀hún yẹn. Àṣé nǹkan mìíràn ti ń wọ̀ pẹ̀lú òun àti ìyàwó.
1: Ìyàwó tìlú òyìnbó.
0: Tó wà ní òyìnbó.
1: Bí kí ló wọ̀ ọ́?
0: Nǹkan tó wọ̀ náà ni wípé jẹ̀mọ̀ nígbà tó ṣàtò bíi 2 years tí bàbá yẹn tí ọkọ mi yẹn ti wà níbẹ̀. Nígbà tó ń wáyá èyí wá ní pé kò ń tiẹ̀ mọ́ wá nǹkan fi pawọ́ dà. Ó dá pósù ilẹ̀ ó gbà lọ́wọ́ rẹ̀ ó gbé fọ́mọ ìjọ rẹ̀. Jẹ̀mọ̀ pé gbogbo ẹ̀ ṣáà ṣe ọkọ wá sọ pé wọ̀ lọ. Kí ni gbogbo eléyìí báyìí pé ìyàwó òun náà ló dẹ̀ kó òun sí eléyìí ó ṣàforíṣì. Nǹkan tí ọkọ mi kàn máa rí ni pé ó kàn padà pé ìyàwó nílùú òyìnbó ni pé wá o ọkọ rẹ ti fẹ́ yàwó. Ìyàwó wá pe ọkọ pé tó wọ́n sọ fóun pé o ti fẹ́ yàwó òun náà dẹ̀ ti lọ́kọ mi o káwọn ọmọ pàdé mọ́.
1: Ta ni ìyàwó mi ti ń sọ̀rọ̀ ẹ̀yin àbẹ́yìn?
0: Ìyàwó mi ti ìyàwó tó wà ní ìlú òyìnbó. So ó wá pe ọkọ rẹ̀ tó wà Nàìjíríà tó há òun náà ló ní pé kó lọ sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run yẹn tí wàá máa ń ṣe sọ́dọ̀ àwọn ìlú òyìnbó. Wípé Nàìjíríà ló wà wípé ibi tí ìbàdàn ló wà tó olójúwe fún tó tí ọkọ mi ti wá wà níbẹ̀. Ọkọ mi ṣàwá ń gbé ń bẹ̀ pé kóun lè máa gbàdúrà pé kí ọ̀nà ó fi là. Kò mọ̀ pé ṣe lòun tún lọ bọ́ sínú ogun. So bàbá yẹn náà ló tún wá padà wá pe ìyàwó lẹ́yìn ìgbà tí ọkọ ló tún yẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ tán. Ó tún wá padà pe ìyàwó nílùú òyìnbó pé ọkọ yìí pé òun lànà pé ọkọ rẹ̀ ti fẹ́ ìyàwó mìíràn. Adọ́ rẹ̀ ni wọ́n ń gbé o wọn kúrò lọ́dọ̀ rẹ̀ o. Tó bí ìyàwó ṣe pe ọkọ ní Nàìjíríà nìyẹn pé wá o. Tó wọ́n pe òun ní ìfẹ́ náà pé o ti fẹ́ ìyàwó mìíràn. Òun náà dẹ̀ ti lọ́kọ mìíràn tó wù o.
1: Ṣé wò ní ìyẹn?
0: Lọ́kọ bá.
1: Ìyá ṣé wò ní ìyẹn ṣé obìnrin ni? Wòlíì tọ́wọ́.
0: Obìnrin kọ́ ọkùnrin ni. Ọkùnrin ni. Ọkùnrin ni wòlíì tó lóun pera rẹ̀ ń wòlíì. Lọ́kọ wá sọ pé ní sùúrù nígbà táwọn ìjọ wà pọ̀ ní òyìnbó. O ò bá òní jìra dàràjà. Ẹni tó ní kó ń wá bá Nàìjíríà yìí òun ò mọ́. Ìwọ náà lójúwe. Ni pé bàbá kan wà tí wàá máa ń ṣe sọ́dọ̀ ní tó bá wá sí ìlú òyìnbó. Ni pé kó òun lọ síbẹ̀ pé tó a lè fàdúrà ràn òun lọ́wọ́. Kóun lè fi wá. Ó ṣe tí wàá jẹ́ pé òun náà ni yóò tún wá da àárín àwọn ru ní sùúrù. Wọ́n ní kò ṣàgbà o. Wọ́n ní mọ́tàṣe púlọ̀pù àwọn nìyẹn táwọn ò rí pé mọ́. Àwọn bá pe àwọn fámìlì rẹ̀ pé báyìí àwọn fámìlì wà ní tó bí mọ mẹ́rin fún. Òun náà ló dẹ̀ mú ọ lọ sílùú òyìnbó. Kì í ṣe pé bóyá o já lọ bẹ̀. Ní sùúrù ní sùúrù wọ́n níyàwó ò ṣàgbọ́ o.
1: Ẹ ní sùúrù. Ṣé ìyàwó yẹn òun ló mú ọkọ yín lọ sílùú òyìnbó àbọ̀kọ yín ló mú
0: ọkọ
1: ló mú Nàìjíríà mbí.
0: Láti Nàìjíríà ọkọ ti kọ́kọ́ wà níbẹ̀ tí ń ṣiṣẹ́ kó tó di pé wọ́n wá fẹ́ra ó wá mú lọ sọ́wọ́.
1: Ọkọ̀ yín ti wà nílùú òyìnbó tí ti ń ṣiṣẹ́ lọ́wọ́.
0: Ó ti wà nílùú òyìnbó dáadáa.
1: Bọ́ọ̀ lẹ́yìn ṣe jẹ́ fún wọn.
0: Bọ́ọ̀
1: lẹ́yìn ṣe jẹ́ sẹ́yìn ìyàwó ni àbí ìyáálé.
0: Èmi ni ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ wà fẹ́ bóyá bíi ọdún 10 years sísè.
1: Wọ́n ti dáa.
0: Ìgbà mi ìgbọ́n tó bá ń ronú báyìí ẹ má ronú o.
1: Ẹ máa gbọ́.
0: Ṣé kẹ́ẹ̀jẹ̀ kẹ́ẹ̀ mú?
1: Wọ́n ti búlọ́ọ̀kù ọ̀nà kẹ́yìn ò tó fẹ́
0: o. Wọ́n ti búlọ́ọ̀kù ọ̀nà o.
1: Lẹ́yìn sí
0: ìpẹ́tọ́ wọn. Wọ́n ti wá búlọ́ọ̀kù ìyàwó náà fún un. Ọwọ́ ajọ́wọ́ wòlíì.
1: Ṣé nígbà tí wọ́n búlọ́ọ̀kù ọ̀nà tán, bọ́ọ̀ lẹ́yìn ṣe rìn pàdé tẹ́ ẹ sì fọ́ àfẹ́ wọn?
0: Mo jẹ́ wípé tẹ́ ẹ bá pàdé wọn wọ́n dà tó bá fi píṣọ̀ sí nígbà wọn wà nílùú òyìnbó ẹ̀ sọ pé wá o kí lẹ wá ṣe báwo ló ṣe ẹ ṣe wá rí báyìí nígbà yẹn màmá ẹ kọ́ rẹ́jọ màmá ṣe gbogbo ẹ̀ kí ni o ṣe wàá mọ̀ pé a máa jọ fẹ́ra nígbà yẹn tẹ̀sí àánú wọn kàn ṣe mí ni pé ẹni tẹ́mi náà ń sì rí nígbà yẹn dẹ̀ rèé bí ọ̀mù sí mi tó kò dẹ̀ bá ẹ̀sìn tẹ́mi gbé dání mu kò bá ti Jésù tẹ́mi gbé dání mu bẹ́mi ṣe yẹ̀ yẹn sì nìyẹn. Ọlọ́run ṣá mo ṣàbí ọlọ́run pé ṣé ọ̀nà wà níbẹ̀ ọlọ́run kọ̀ọ̀kan náà wà níbẹ̀.
1: Ẹ fa
0: gbogbo tó dẹ́kọ́ ni wúrà.
1: Ẹ fi ọ̀mù tí onímọ́tò ò lẹ̀. Ẹ wá fẹ́ ṣàánú aráàlú Èbó.
0: Mo wá fẹ́ ṣàánú ẹ̀ torí pé tí ìbá ṣe bẹ́ẹ̀ kó bá ti pokùn sódà láti parẹ́.
1: Áńgẹ́lì
0: pàlọ́lọ́ọ̀ pé mi. Kò kò sí ìkankan lọ́wọ́.

0: Kuko kolara ota le. Beran le ko dide. Karaw le pemba. Atora wo. Atura pese. Atura dada. Ke gun to ke gun na. Karaw yagaga. Aran roni tele koro ni ma. Te ba ti fi karaw le pemba mra. Lese kese lo in shise wonu egun. To si in shia toto re. O shubu ye ke fa paro tabi fi ese da. Fi karaw le pemba mbo. Kai. Ara re o le pada yakin lala. Action. Action. O je awoka. Aroma le gun. La kwe be. Ara re ro. Tabi a yen didon. Karaw le pemba mloko bobo wan. Agbara po. Karaw le pemba. To ye pharmaceutical industries limited. Awon to luruko to se gbekele ni be ka pogun ibo lo se. Karaw le pemba. Ero sese pe ire patu ope ta pata ponpon. Karaw le pemba. O ki sibe.
1: Karaw le pemba more atura dada.
2: Oruko mi ni Yeye Lua Toyin Adegbola. Mo si ti le ni 50 odun. Laye, laye. Ataye dera igbokegbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja e peleke o ntara se o maradan o nje ko modede dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
3: Monomin Plus. Fun eroja to ntun inu ara se leyin iwadi imejile a tun fi eroja cod liver oil epo eja si lo fi wadi ogun meje ta papo sinu eyo kan soso ka fi pe ni Monomin Plus ileṣẹ to yi pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni be ka pogun oyinbo lo se Monomin Plus
4: Monomin Plus
5: omo mi yari o ni ro university of fellow kini ko ni mi lo lo university ati beyan ati university en safu na ni ikankan o sa yari mo mi lowo me wa laarin igba yen baba yen o yari o lo won ranse ohun o le dasi ko lo tu jambu se ninu be ni soro omo lo se jambu o san wo lesin osu kini osu to ku emi mo tu gbegbe ti esan wa ni boro se wa ri o lo lo eleyele ki la wa fe se iwo de kere average student ni
6: as in
5: ki se se mo eyan ni excellent good good student ni ki se pe excellent o si ni bi ni rank when we talk of education level mani now ki ma tun wa ni ko tun lo se jamb bo la se fe se jamb e de tele bo se nse sege sege o n ba 200 180 190 ko le se nursing direct ni university bo ni ka se se arin igba ikun mo se wa reyan to introduce A level fun mi niyan wa ni o da wa wa lo se level ni Ilorin eni yen Ilorin ni eni yen wa emi sa assistant ni enu agba 750 fun A level okay o sa salaye pe A level yen pe a fi wo 200 level ni university mo ni a ti escape jump yen da meanwhile o ye ki a registered nursing gaganga no ku le mu fun sugbon igba ti owo e o se ti baba o ri mi support kin ko te owo mi le ko ba mi stay mo ngba yen ni o je ko mo yen se rn yen ni eleyele ngba yen to fi lo se community yen to fi se ngba na so asa n ba lo o wa lo si lorun mo mo loye mo sa se sanwo asa se gbogbo e ko da si o
6: dadi won o da si
5: ko da si o ti omo ba ti wa pe mo ro po mo wa salaye fun o wa ni ohun ran be ohun ran ise ni ohun mo nkan kan pa ko si nkan to kan mu eh kini kan o sa n soro omo yan wa so mo ni o da mo ti bu sa ma wo mo sa n sanwo okunrin e die die die ijo kan omo ba lo pe mi pe o fo ni 50,000 ah to ko se o san nu e na ni lo san fun eni ma ti result wa jade ni e wa lo ma gba 40,000 mo de si je ni change kan o wa ni ohun ni je ko mo wo result pe to ba ti wo ma ma ba sa admission mi ni san owo mo ni ko ti se wa la lowo e ni fun se bi ko si gba ti o le lo result a o ni ko si gba ti o se o dan fun ko ni wahala yen ti fe pa o ta aburo e dan ti wa 300 level emi na ni mo n fori ro ko sanwo won ma ni pe baba e to ba ri nu e tori always mo ma je ka won mo pe o se o
6: jari mo ri pe
5: o na ni mo nso ibi toro ti wo wa ju mo so fun yin o
6: ibi to ti wo wa mo ibi
5: ibe na ni bayi ibe yi ani koko gangan ni mo so fun
6: ibi present
5: na ni koko ran tan so bi last week ni mo salaye fun yin
6: okay
5: last week ni omo wa o wa gba fun mo ni 40,000 omo sha o gba ri omo wo result o se mo ani ko mo yen ma bo ni ile bo mo yen se de tele mo ti koko so fun pe wa lo ko ketri tele ni mo ti so gba to mo ade oni mommy ketri mo ni rara o le ko ketri yi emi ni mo bi e in to wa lo polo e yi mo fe ko practice e fi sise lo mo me ba wu mo mi to ba ni lala ase o wa ti baba e ti pa won ti ku ibi ta si lo ko ketri wo lo se papo mora won ketri nurse to ba ti e de wa se yen da won will be later mo mo brain e mo wa discover sa wi pe o wa tin finger won mo yen o ti wa poison mind won against mi de bi wi pe ti ma wa soro nu le bayi won wa na mo mi ni enu mi o wa ka won mo nma to wa di lana
6: kana yen lo gbe yin wa
5: nsi mo wa na aburo e pe ba mi ra rise kin se ni overnight tori ina wa pe kini omo mi ba mu rice atororo ateyin o wa gbe sile le emi wa de ni bi ago bi mesan ti mo wole ibi ti mo tin sile do aye owo ti gbe rice ni sale ba to ma wa tororo ati gbogbo ko ti foko ejo se mi ni so o se jo egba ni ibi mo tin so bo na se po se sarata mo se bo won ni mo na won ti I'm a man. Hello daddy mi bo ni bi te la ti fe ko se je bo la se fe se eni ti orowo school yin san to wa ni owo san 120,000 te fi ko se balance owo school to ye ko lo fi gba gbogbo kini e ko ri yanju mi wa soro mo fo wa pe e da ko ma ba ba ye awon omo je fun mi mo fo wa ba yin ojo e ba mi pe koda bo de bayi bo ni mo se wa lai ma fun le ba be ori mo ri ko lo awon omo yen o fe fi won se weapon
6: iya
5: fight ni
6: iya
5: sir
6: e ti se ti pe
5: ni mo gba
6: kele ma te fi se
5: n to ti e ri ko wi
6: no psychology le mi lo
5: okay sir
6: kini e yin ro te fi se
5: mi ko si
6: ah
5: e so sir
6: partially oloselu ni mi mo si ni won ni ara mi die ara oni yin te mo nko eyo bere loselu igbele oloselu igbele o e wa npa ye
5: mi mo ri ko
6: e sugbe sa gbori
5: mo gbori
6: e de wa ngbo e wa ngbo ti be be se be ma nko te yo awon ko ha koko ma fe koko ma rojo mi ka ki oloselu igbele iti mo kiesi ti mo ri ni pe oselu te nse oko yin ko nse part and parcel yin eyin le kan ja sibe daddy o fara mo ko ni fe si mo paro
5: se mo nje nbe o je nbe ri
6: e gbo yoruba mi
5: mo ti gbo sa
6: ha me partial politician
5: mo ti gbo
6: a de jo man campaign kiri ka kiri amara tawon obirin ma nda
5: a dada
6: ise
5: dada
6: eyin na mo bo la se wa yo epo ko lara aluka mo ta so pe ah eleyi ki se ara won
5: se mo pe wa la lo so han do se oro je mi
6: e mo ti ojo seri mo le pe won
5: sa o ni aye mi lara de
6: kini a fi niyin lara ngba yin
5: ki ngbele ni o
6: bo na ma ngbe
5: a kan lo ni o obirin ki ko di o
6: eyin na wa fe gbesan
5: iro kiro nu ma ba pa mi mo alaji seran le mi to nje wo fun mi mo lo se lu abe nikan ta duro si baju mi so pe bayi mi tun ri leyin o ṣùgbọ́n mi kò kàn mí.
6: Àwọn ò
5: ní. Mi tẹ̀
6: ní ìgbà àlè.
5: Èmi ò ní kó gbẹ̀rí mi jẹ́
6: yẹn. Àwọn ò ní kẹ́ ẹ mọ́ nìṣó ní ojú ògùn àjọbọ tàbí kí wọ́n kó ẹ mọ́ lọ.
5: Kò ṣe rí sà, ìyẹn ò tí
6: ẹ. Ṣé mọ̀ pé yín lẹ mọ̀?
5: Kò kọ́ mí.
6: Ẹ bá gbọ́ ó kàn yín, ọ̀nà tó gbà kàn yín sí, iná ló ti ń kàwọ́ ọmọ yín lára lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé wọ́n níyàwó mi?
5: Ó ní.
6: Ẹ́
5: ó níyàwó mi.
6: Ẹ̀yin iṣẹ́ yìí nìyá
5: lẹ́gbọ̀n lọ́kọ́ta. Èmi ni second wife.
6: Second wife.
5: Ó tún fẹ́ lómi.
6: Ṣé ẹ rí wa àwa ọkùnrin? Ó ní mò ń sọ fún yín. Wọ́n máa believe pé nítorí pé àwọn ti fẹ́yàwó lè ṣe yọwọ́ yìí. Ẹnikẹ́ni tó bá ronú pé òun fẹ́ jókòó ti ọkọ òun kò sí bí ọkọ rẹ̀ ṣe lè gbà tí bá ń sọ̀tún tó dé lóṣèlú ọkọ ò lè fara mọ́. Ẹyin lẹ lè búra ẹyin lẹ lè búra ń sìn.
5: Mi ì fẹ́ mọ́ ni mi ì ti ẹ̀ fẹ́ ṣàkálẹ̀ mi Ọlọ́run.
6: Ta lẹ fẹ́?
5: Ọkọ mi Ọlọ́run mi ì
6: fẹ́. Kí ló dé?
5: Alájẹ.
6: Ṣé torí ìyàwó mi tó fẹ́?
5: Yàtọ̀ sí yẹn, ó fi ojú mi rí.
6: Bí kí ni nǹkan yẹn?
5: Ìyàwó tó fẹ́ yìí, ó lọ kọ́lé fún, ó ra mọ́tò fún mi, ò bímọ fún àdèmí o. Tí ó bá ti gbóbìnrin lọ sàá báyìí, tí nǹkan bá ti ṣe bọ̀ ńbẹ̀ bóyá ìyẹn dá àbí tẹ̀mí láwá fi kan ra mọ́nu. Ìgbà tẹ̀mí àti ẹ̀fẹ́ra, Ọlọ́run tó tiẹ̀ tí òkè wá fẹ́ fi ìyà jẹ ní. Ìgbà tá a fẹ́ra ló ní ọmọ méjì ni màá bí o. Ẹ̀yìn ìyáálé náà ó bímọ méjì o. Bó tiẹ̀ jẹ́ pé létàlétà gan ló tó sọ fún mi pé òníyàwó níyàálé èmi ò mọ̀. Mi ì mọ gan tá a fi fẹ́ra o. Mi ò mọ o. Kó bá ní pé mo mọ̀
6: létàlétà. Ṣé ẹ ti ní ọkọ bí kan tẹ́lẹ̀?
5: Ọ̀dà ni mo fẹ́. Mi ì bímọ síbò ni. Ojú mi báyìí sà ló ti kọ́ lé. Ilé tó kọ́ mi ò mọ bẹ̀ o. Mi ì mọ ilé tó ń gbédè mi o.
6: Ta ni?
5: Ọkọ ṣe gbọ́rú ẹ̀.
6: Ọkọ tẹ bí ọmọ.
5: Bẹ́ẹ̀ ni mi ò mọ ilé tó ń gbédè mi
6: tó ń kọ́ lé.
5: Ó rẹ́ǹtì ilé fún mi ni. Tó kọ́ ilé sí. Ṣó ṣe ń sọ sà. Kò sáwọn fámìlì ẹ̀ tí ò mọ̀ mí kò sí tí wọ́n ṣe lé wọn tí mi è lọ.
6: Bẹ́ẹ̀ni ẹ mọ ibi tó ń gángan
5: sí. A ní.
6: Mo tún fẹ́ẹ̀ má gbọ́ gbèsè ayé
5: ẹ̀. Ṣẹ́yìn náà.
6: Ẹ mọ ibi tó kọ́ yín pé tó ń lọ́rẹ́ǹtì ilé fún yín.
5: O lọ́rẹ́ǹtì ilé fún mi.
6: Kò sì jẹ́ kẹ́ ẹ mọ ibi tó ń gbé. Ṣé a rí ibi tọ́rọ̀ dé dúró yìí? Ẹlẹ́ẹ̀ ti kọ̀.
5: Mo dìídì yọ̀ǹda ẹ̀ ni. Ó lè lọ á lọ fárẹ ọdún kan. Gbogbo 2023 báyìí. Àwọn ọmọ mi ò jẹ́ ní ₦1 táwọn yẹn fi lọ sùkúù tán fi ń ṣe.
6: Àwọn ọmọ tó bí ò jẹ́
5: ní wọn ni
6: ta ni ń tọ́wọ̀.
5: Ọlọ́run ni àtẹ̀mí ni o. Mo ṣòṣù ká sí because ẹ mọ nǹkan tó jẹ́ kí
6: n. Ẹyin mélòó lẹ wà lọ́wọ́ rẹ báyìí?
5: The other woman yẹn tó fẹ́ tó kọ́lé fún yẹn wọn àti ẹ̀tìjà pé ó wá tún ti fẹ́ mí ìtì ní wọn.
6: Kí ni nǹkan tó gbé yín wá gan-an?
5: Àní tó gbé mi wá ni wípé ẹjọ́ ẹ bá mi bá ìtẹ̀ ẹ kàn bá mi bẹ̀ pé kò jọ ohun tí báwọn ọmọ yẹn ń sọ kó kún mi lọ́wọ́ ká lè jọ train wọn. Kọ́lẹ́jọ wúlò fún wa.
6: Ṣé bí ẹ fẹ́ra yín mọ́?
5: Ó ń fi àwọn ọmọ yẹn ṣe pàṣọ fún mi. Àwọn ọmọ yẹn frustrate mi. Ṣé ẹ ti understand? Tó bá dẹ̀ bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀, wọ́n máa ń gbọ́.
6: Lọ́lẹ́ tí wọ́n yìí bá wọn sọ̀rọ̀ táwọn ò gbọ́.
5: Ní ìmọ̀.
6: Ẹ mọ̀ pé èmi kò rí o. Ṣé rí iye oṣù àti ọdún tá a fi mú ọyàn láyà yìí? Ó máa ń jẹ́ kẹ́ ẹ lágbára. Lórí ọmọ
5: kódà tí máa pè wọn
6: báyìí
5: tí máa pè wọn tí máa bá wọn sọ̀rọ̀ báyìí bá ṣe ṣe ni àní èmi bá kan ó ní má kan ra mọ́ o ṣẹ́yìn náà gbọ́ bú ẹ̀.
6: Kí wọ́n ti wá láìkì bàbá wọn jẹ yín lọ.
5: Irú ẹ̀ mọ nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ẹ mọ̀ pé ẹni agbókèrè nìyí ó kàn lé déédéé nísìnyí ó gbé wọn lọ jẹ ṣàwámà. Ẹ̀mí ò sì rówó ṣàwámà bóyá ẹ lásìkò làwa ti sáré ṣe ní tiwa. Wọ́n kàn lè dédé gbé wọn lọ nísìnyí kó lọ ra gbàǹgbà ra àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní.
6: Ṣé wàá lè sọ pé ṣàwámà ló sá mú? Ló sá wa ọmọ aláìsí.
5: Ó ní o, ó ní. Àwọn ọmọ yẹn láìkì.
6: Bàbá wọn gan.
5: Wọ́n láìkì bàbá wọn gbọ́ ẹ̀mọ̀. Àwọn glitter thing. Kí ni yẹn dẹ̀ ń bà mí lẹ́rù pọ̀ mọ obìnrin nìyẹn? Ẹ ṣàánú mi. Ṣé mo
6: kò sọkùnrin inú
5: wọn? Mo sọkùnrin àwọn méjì ni. Ṣé mo mú accept mistake mi?
6: Kí ni mistake tẹ?
5: No, wípé bí ìrìn àjò mi ṣe rí pẹ̀lú ọkọ tí mo fẹ́. Ó mọ sọ pé ogun ló yàn fún mi mú títí gbà bẹ́ẹ̀. Ṣé ọ̀nà tẹ́yàn pé tẹ́yàn bá
6: ṣe. Ẹ jẹ́ ń béèrè ìbéèrè
5: yìí. Ókè sà.
6: Ó wà tẹkíníkà.
5: Ẹ béèrè sà.
6: Ẹ farabalẹ̀ dáhùn.
5: Yẹ sà.
6: Ǹjẹ́ ó ń rí bẹ́ẹ̀ kẹ́ ẹ tó di olóṣèlú?
5: ṣàmọ̀
6: pé tẹ́lẹ̀ àwọn ọmọ yẹn sì kéré mò ń rí
5: wọn ń control
6: mò ń rí wọn ń control bọ̀ ń gbà tó ń já tí ọ̀rọ̀ ìjà wa ń wáyé ní kiní yẹn wá ló wá gbogbo báwo náà ṣe ò fa tró yìí tí tẹ́ẹ̀ fi ní ìbí rò pé ọmọ tẹ́ẹ̀ bí tẹ́ẹ̀ kúnlẹ̀ ọmọ máa ń mójú obìnrin ju ọkùnrin lọ.
5: Ok, ẹjẹ́ sáàtì ẹ̀sáàpù kan sí. There's a time, ọmọ yẹn, ó dà pé bí yóò ti fẹ́ ṣe káàbù tó tù wà. Ó lóun fẹ́ ra kírímù kankan. Ṣẹ́bi ní pé bàbá tí ò rówó sùn san, ó dẹ̀ rówó kírímù fún. Ẹ̀yin náà ẹ̀ ti mọ rúwo sí ìgbẹ́ yẹn o. Ọmọ yẹn dẹ̀ rọra kírímù bí ọdún bí 80-something thousand. Bọ́ ṣe kò délé ra mo ní ìgbé. Ẹmọ bí abiyamọ mo ṣe lọ bẹ́ẹ̀ nìyẹn nìyẹn ìyá wa ṣé tó bá jẹ́ ìyìn lẹ bí àwọn ọmọ yìí ṣé ẹ ta dúró kírímù fún wọn
6: mọ bá tèmi jẹ àwọn kírímù bí ìbora
5: oríṣiríṣi gbogbo mọ bá tèmi jẹ ṣàdúrà ọrọ yẹn ṣàdìjà láàrin èmi
6: àti ìyá wọn yẹn ti lówó ra kírímù
5: àní bàbá wọn lówó lówó fún wọn lówó mo wá dá kírímù padà àwọn ọmọ mi bá pe bàbá wọn pé ẹ mọ́mí lọ bu ẹni yẹn mọ́mí lọ sọ̀rọ̀ sí mọ́mí ṣẹ́mi pé torí pé bẹ́ẹ̀mí ṣe ń ṣe àwọn ọmọ yẹn rí mi ní ìrípé mo burú mọ́mí lọ gba kírímù
6: padà mọ́mí lọ sọ ṣẹ́mi
5: pé wálé wá náà mi.
6: Kírímù tí
5: òun rà fáwọn ọmọ o
6: ẹwà
5: síìsì ẹ̀ mo lọ dá padà pé mo lọ ń bẹ́ẹ̀ nìyẹn ya ó nà mí débi wípé ọlọ́ọ̀ni ò pa ní jọ ni. Ṣé ẹ ti mọrú ọkùnrin bẹ́ẹ̀ yẹn mo rè pé wá ń wò ó pé tó o bá ti ń ṣe fáwọn ọmọ yẹn ó ti mọ bí tó ti lè
6: mú wọn mú
5: àtẹmí gan ṣe pé irú nísìnyí tá a fà nísìnyí tọmọ náà fẹ́ lọ kọ́ kéjì fún mo sọ pé kò sáyè ṣe pé òun sọ́pọ̀tì ẹ̀ lọ́wọ́ kan làkàyè ò débẹ̀ kò ronú débẹ̀ ni ṣe pé ìgbà ló máa dálẹ̀ mà ní ọmọ kò sáyè ọmọ rí mi nírìí pé ní tóun fẹ́ kọ́ bàbá òun sọ́pọ̀tì o èmi dẹ̀ ní kò sáyè wípé ní tóun gbúdọ̀ ṣe ni èmi tí mo sì bí ẹni mo mọ nǹkan tó yẹ àbí kò ní wàá ṣe gba sàtífíkẹ́ẹ̀tì tó ní mọ nǹkan tí òṣìṣẹ́ lé lórí ẹ̀
6: padà
5: kí n sì fẹ́ kó jọ kó má dá ọmọ yẹn ti ara mi ṣẹ́ mọ tí frustration bá pọ̀ kéèyàn má lọ ṣe ọ̀rọ̀ sọ tí ò dáa sọ́jọ́ ọ̀la ọlọ́mọ ìbọn ọjọ́ ọ̀la mi jẹ́ torí bó sì ṣe rí náà ni mo ṣáàbì wọn.
6: Màá gba nọ́mbà dáàdì wọn ṣé kì í ṣe tí ó lè sọ pé ẹgbẹ́jọ́ òun lọ ibì kan tí ó yarí mọ́ ẹ lọ́wọ́.
5: Bó ṣe kọ́ ẹ̀ kúnlẹ̀. Ṣé ni bó ṣe lórí
6: ọ̀rọ̀ àwọn ọmọ mi? Tí wọ́n ó sọ ti ń bí wọn nú sí.
5: Ṣé ni bó ṣe wáyé?
6: Ẹ màlẹ́ ti kúrò lọ́dọ̀ wọn.
5: Ilé mi tó gbà náà là ń gbé ibẹ̀ mo kúkú jókòó mi sí. Àlá ń sọ fáwọn ọmọ
6: wípé. Ẹ wà ilé ọkọ yín, ẹ sì lé ẹ ti kọ́.
5: Èmi ṣe ẹ mọ tí mo fi kọ́ ni sà.
6: Èmi ò mọ wò.
5: Ṣé
6: rí tí tó gbà pẹ́ kọ́ ẹ ti kó ilé rẹ̀ lọ́rẹ́ǹtì fún yín.
5: Ṣé rí ẹ mọ nǹkan tó ṣe ní 2023 yẹn tí òfin wálé ó wá di December ẹ̀. Ìgbà yẹn ni ọmọ mi ẹlẹ́ẹ̀kejì yẹn rí skul ló wọ skul Adékunlé Ajásìn ó rówó skul sòròsò kankan ló bá sẹ́ndì 20,000 sí mi ló bá ní ká fi dáná ọdún ká fi ṣe. Ó ní lo oṣù mẹ́ta
6: ṣé o ṣe oṣù mẹ́ta
5: láì mo kọ̀ fún. Ẹ mọ tí mo ra mú owó yẹn mo ṣa gbogbo owó jọkulẹ̀ ọ̀ra sẹ́ndì sọmọ mi ní bó ṣe sanwó tó ṣe náà mo ṣe rọra kọ ní cross over nine mi ò bá wálé ó wá mi ní ṣọ́ọ̀ṣì kò bá mi kò sí kan mi.
6: Ara ti ń di jàlẹ̀ náà.
5: Ó wá mi ní ṣọ́ọ̀ṣì kò bá mi.
6: Àwọn pẹ́rẹ́ǹtì ọkọ yín ńkọ.
5: Wọ́n wà.
6: Wọ́n àgbọ̀ sí gbogbo ohun tí ń ṣẹlẹ̀.
5: Wọ́n gbọ́ sí ṣùgbọ́n ṣe mọ̀ pé a ṣẹ̀ má ṣe é bá wí ni kò lólùbá wí kò lẹ́ni tó bẹ̀rù bó ṣe wà
6: yẹn. Ọ̀dà ṣé ẹ ti rí nọ́mbà yẹn?
5: Màá
6: gbà lọ́wọ́ ọmọ ẹ̀. Kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí mi.

0: sílé ẹ̀kọ́ gíga Al Hikma University, àkọ́kọ́ irú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn Islam ní ọdún 2005. A kì í kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ lásán bí kì í ṣe káàkọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń gbéni dépò aṣáájú pẹ̀lú ìmọ̀ tó péye tó ń sọ ní díẹ̀ ní iyì. Ẹni ẹ̀yẹ láwùjọ, gbogbo àwọn ètò ìgbẹ̀kọ́ wọn ni NUC Fíòǹtẹ̀lù. Ilé ẹ̀kọ́ gíga Al Hikma ló gbapò kínní láàrin àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ Kwara látọwọ́ Kwásímà tó sì ṣe ipò kẹta ní North Central Nàìjíríà lọ́dún 2025. Wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kànbalẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀ díẹ̀ owó ìgbẹ̀kọ́ tó rọrùn. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine, surgery, law, nursing, mass communication, agriculture, software engineering, accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára.
1: Diamond FM
2: 88.7 FM
3: across the airwaves right now
4: in the mix.

0: orí social media èmi ọmọ yín ni pretty by me. Mo ṣe fídíò yìí lónìí láti update everybody. As you can see, I'm at Bola Kalẹ Street, Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn. Ibẹ̀ gangan ni ilé mi. Gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day. Mo ṣe máa ń keep fit lélẹ́yìí. Ẹ̀rí shape mi ni kàn sí ọgbà ọmọ lójú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè, fira rẹ lájínigbé lọ́wọ́. Gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí. Àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn, ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣá? Ayé le o, èèyàn sì burú. Kì í sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ. Ṣọ́ra, mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
4: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà, iléeṣẹ́ olóyún òfurufú lẹ̀ yìí ṣíṣọ́ lójú orúkọ àwọn èrò tó wà nínú ọkọ̀ bàálùú tó já wálẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin lẹ̀ yìí ké sí àjọ INEC kó fagilé orúkọ àwọn amòye tórúkọ wọn ò sí nínú orúkọ àmọ́ ẹgbẹ́ òṣèlú tó ti fẹ́ díje. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí ní ìpínlẹ̀ Anambra ti kọ̀wé ránṣẹ́ fún DPO kan kọ́ tẹnu tirẹ̀ lórí bí afurasí kan ṣe pòórá. Ààrẹ Tinubu ti dárò látàrí ìpapòdà adarí ẹ̀sìn kan Nafíù Bàbá Ahmed. Ní ilé òkèrè ìfẹ̀hónúhàn ti gbiná ya ní ilẹ̀ France, mọ́ṣẹ́ ti àwọn ilé ẹ̀kọ́. Ìdárayá ààrẹ ilẹ̀ Burkina Faso Taore bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa lọ́wọ́ nínú eré bọ́ọ̀lù ní ilẹ̀ ọ̀hún. Ẹ̀ka àsan akíwa pé a kó iṣẹ́ látòórọ̀. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀hìndà Mọ̀dé ti 8.7 tó wà nílọ̀rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lóríyìn. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net. ẹ wò wá ní YouTube wa ní Diamond 88.7 FM. Kúrin náà bọ̀ lẹ́yìn sinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
5: Ẹ wá sẹ́ amòkú ti wùwà ìbàjẹ́, amòkú ti jíwó ìlú, ṣùgbọ́n ọmọ olúwa náà ni. Kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo, jẹ́ ká bo láṣìírí, jẹ́ ká gbójú ń bẹ̀. Àṣírí ẹ kò gbọdọ̀ tún lójú ewé.
6: Ẹdùn o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò máa aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: lamẹ́tọ̀ àwùjọ kan tèmi tayo ọ̀làrẹ̀wájú là wá ti kesi rẹ̀ gbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ yìí kan fìlédè ọmọye ìlànà ọmọye láti ìdíje láìsí pé ó wà ẹgbẹ́ òṣèlú nígbà tó ń sọ̀rọ̀ lónìí lórí ètò dambrefa show ní òwúrọ̀ ní nìkan diamond nílùú ìlọrin ó tún ké sí àgbẹ̀tọ̀ ìbò lẹ̀ yìí inec láti gbé ìgbésẹ̀ akin láti lè ti ṣe ìtanijí fún àwọn ọmọ ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ làwọ́ gẹ́gẹ́ bó ṣe wí tú pé fún àtúntò lórí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí pàápàá jùlọ láti fi ààyè gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lójú náà láti dẹ́kun àwọn ẹ̀ tó ń dàgùn la sọ́rọ̀ ètò ìdìbò ẹ̀wẹ̀ làwọ́ wa tako ìgbésẹ̀ tó ń gbèrò rẹ̀ láti ọwọ́ ẹgbẹ́ àwọn olóòtú ìwé ìròyìn wípé ìdá 25 nínú 100 kan ó ní ìtajà wọlé fún pàrẹ̀ gbúdọ̀ ní gẹ́gẹ́ bó ṣe wí ó ní ìgbésẹ̀ náà ó ní yóò nira pàápàá jùlọ bílẹ̀ yìí ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń díje fún ipò ààrẹ àti ẹgbẹ́ òṣèlú. ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ti dárò látàrí ìpapòdà akọ̀wé àgbà fún ìgbìmọ̀ tó ga jùlọ lórí ọ̀rọ̀ sẹ̀ríà nílẹ̀ yìí Mallam Nafiu Baba Ahmed tágbére fáyé ní òwúrọ̀ kùtùrà òní àtẹ̀jáde kan tó léde láti ọwọ́ abẹ́ṣekáwọ́ pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ yìí àti ìlànà tẹ̀lé báyọ̀ ọ̀nà lúgà Tinubu ló ṣàlàyé Baba Ahmed pé ó jẹ́ adarí ẹ̀sìn tó fa ààrẹ jìn fún ẹ̀sìn Islam àti fúnlẹ̀ yìí ààrẹ ṣàlàyé olóògbé ọ̀hún ipò gàdàdé tó darí ìgbìmọ̀ tó ga jùlọ nípa ọ̀rọ̀ sẹ̀ríà ní Nàìjíríà pẹ̀lú ọgbọ́n àti farajì fún ìdàgọ́ àti àlàáfíà. ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ náà ni amúwáṣe tí gbọ́yìn láti kàyíǹde amúrètí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè ilẹ̀ kenya ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan ọmọlẹ́rẹ̀ tó lùgbàdì àrùn ẹ̀bólà ti dágbére fáyé lẹ́ẹ̀kan sí akinyin pé ẹ kú ìkàlẹ̀.
1: ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa ìtàkùn ìbàdàn rẹ facebook ìtàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 fm diamond fm shining supreme.
0: ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ni amúwáṣe tí gbọ̀yìn láti kàyíǹde amọ́lẹ̀ ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè mínísítà fún ọ̀rọ̀ ìlera ní ilẹ̀ kenya aden duhale ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti kẹfìn ọmọlẹ̀ kenya kan tó lùgbàdì àrùn ẹ̀bólà ọmọlẹ̀ kenya ọ̀hún ló ti ń gbilẹ̀ lómìnira congo fún ọdún méje mínísítà ọ̀hún ṣe wí ẹni ọ̀hún ó ní ara rẹ̀ kò yá ó sì tọ́jú ẹ̀yìn ilé ìwòsàn ní ilẹ̀ dira congo tó di pọn gbé wá sílẹ̀ tó sì dé sílùú nairobi kó tó di pé ó dágbére fáyé wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tó lé ní ẹgbẹ̀rún mọ́rin ti dágbére fáyé látàrí àrùn ẹ̀bólà nílẹ̀ olómìnira congo ní ọdún tá a wà yìí bákan náà ọ̀rọ̀ ọ̀hún ló ti tàn dé ilẹ̀ uganda wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti pa àwọn èèyàn méjì ní ilẹ̀ ọ̀hún. síbẹ̀ láti ilé òkèrè ilẹ̀ france ló ń kojú ìfẹ̀hónúhàn àwọn akẹ́kọ̀ọ́ tó burú jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn èèyàn ọ̀hún ló ń ṣe àtìlẹ́yìn fún àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga ní agbègbè àríwá ìlú paris ní báyìí ìfẹ̀hónúhàn náà ti tàn káàkiri ilẹ̀ ọ̀hún ìfẹ̀hónúhàn náà ló gbìnàyà ní ọjọ́ kọkànléní ogún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí bí àwọn olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ ṣe ń pè pékè fọlọ́ṣẹ́ sí i àti kanjá sóbì sí i ní nǹkan tí wọ́n lò ọgọ́rọ̀ àwọn ilé ẹ̀kọ́ ló ti gbélẹ̀kùn ọtí pa pàǹpẹ́ fún ti gbé àwọn màjèṣí tó lé ní 5000 bákan náà ó ní àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ àtọ́ṣẹ́ ọlọ́pàá fara kááṣá níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún nílùú lens akẹ́kọ̀ọ́ kan ló pàdánù ọwọ́ rẹ̀ nígbà tó fi ẹmu àdòdòrò nílẹ̀ bákan náà nílùú tọ́ ó ní akẹ́kọ̀ọ́ kan pàdánù ojú rẹ̀ ìjọba ilẹ̀ france wọ́n ti ń dorùn mọ́ láti rí i pé ó jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún láti wọ ọ̀nà àbáyọ sífẹ̀ ònúnà náà tó ti tàn bínú ọyẹ káàkiri tìbútòrò ilẹ̀ náà. lábala ìròyìn eré ìdárayá ikọ̀ super eagles lónìí yóò wá kó pẹ̀lú ilẹ̀ russia tó jẹ́ ọlọ́rọ̀ sọ́rẹ́ àgbáyé ní pápá ìṣeré nígbì novgorod gbèsè náà díje náà yóò gbéra sọ ní aago 5 ìrọ̀lẹ́ olu ko ni iko super ego eritre oni yo lo afani na lati se agbeyewo iko super ego lati ayi bo se fidi remi laipe yi ama awon agbabolu bi balogun iko nfeyin didi agbabolu ni owo eyin retri ape kon ko pa inu ideje ohun baka na ni rafe oyedika Bray Osai Sami Ridwan Abrazak Opola ati Mosi Uzo koni kopa inu ideje ohun Sai Mubarak ko na afani lati rin ajo fun ideje na oluko ni ohun ti pe awon agba bolu meji jon otemewo ati fise osuji lati ropo didi ati ape inu ideje ohun Are ologun ile Burkina Faso Ibrahim Traore ti kede pe joba setan lati dasi tarata ideje ere bolu ile ohun lai eya sayo FIFA le fi je Traore apo joba setan lati ma dasi ere bolu papa julo lori ikorita ti won de ara ile Burkina Faso won sala pe joba setan lati gbajumo nkan to ni se lori dagba soke nkan to lo fun ere bolu ata ti se nawo fun agba bolu ninu edeje ohun ati ni ile na to le kan si an kokona re won se so loju awon eyan to wa ninu oko ile ise ologun ojo ofurufu le yi to gbe awon ero medo jawale ni ipinle ondo legmo asogun so fun leyin kese ajo ineke ko fagile awon moye fun iko ti o soro ko won ni akosile egbe so bi sowo si ajo ineke ni ipinle anambra aso fun wi pe commissioner fun le ise olopa ni ipinle anambra fi we ko fun ranse se dpo awon sise olopa meji kan fun afurasi kan to pora ni akolo le ise olopa aye tinubu si daro latari ipakoda adari agba fun igbimo to gajulo fun oro sharia nafiu baba ahmed ni ilo kere aka fun pe awon akeko ti bere fonuan kakere ti butoro ile france mo se gbe ilekun ile eko ti pa lakotan aka fun pe arele bo kina faso taro setan lati ri pe ijoba re lo nda si oro ire bolu ni ile ohun jeyin tidi oni ajagbara omo ile ra ti won ran ni ewon Nages Muhammadi gba ameye Nobel Peace Prize fun ipolongo re to nse fun eto moniyan ati ejoba ti wa ntiwa to eyi lo pin royin ohun nedu okori ni olotu royin taiwo adeyemi lotu toka se ti gboyin lekan si akin pe ekowo lenu share

0: kọ.
1: Ṣéyí wá tẹ́.
0: O ní láti respect.
1: Ṣéyí o máa tẹ́.
0: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè fẹ́.
1: Ṣéyí tó bá yá ò ní jẹ́nu lẹ́mọ.
2: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé akànfẹ́ lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́ ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dàrú o.

0: ẹ̀gbọ́n mi ẹ wo kò tiẹ̀ yé mi gan mọ́ báyìí.
1: Aisha wo ti máa sọ fún ẹ kí ó yá gbogbo nǹkan tí mo ti ń bẹ láti jọ ẹ kill and be shame right kí ni worthiness lọ fẹ ṣe right.
0: owó tí ò sí lọ́wọ́ mi ni àmúra yẹn ó wù mí púpọ̀ gan-an owó tí ò sí ni ọkọ mi náà lè lówó lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹ̀.
1: ìwọ náà mo mọ̀ ẹ́ náà àìwọ́ tó máa ń gbàdúrà dáadáa òkè ìwọ wà tàdúrà báyìí 5 and 6 oh miss ẹ́.
0: mo like
1: àwọn tó máa ń gbàdúrà àwọn èèyàn tó ní tara dáadáa báyìí ọdẹ ìyẹn ọdẹ ni ẹ ọmọ náà níwọ náà
0: ọmọ wọn
1: sọ tí wọn kàn tí ó ṣẹlẹ báyìí fọkàn balẹ̀
0: má sọ bẹ́ẹ̀ mọ́
1: fọkàn balẹ̀ má rìn ẹ lọ má san gbogbo owó ẹ
0: kí lẹ sọ
1: èmi lẹ gbẹ ẹ mọ wọrí
0: ẹ fẹ ràn mí lọ múra
1: má rìn ẹ lọ má san gbogbo owó ẹ gbogbo owó ẹ àtọwọ fly
0: to àtọwọ
1: má wọrí àbúrò mi ní ẹ náà Aisha bó lọ ṣe máa sọrọ báyìí ṣé ṣé òbí àmì lè sanwó ẹ ni
0: ó da o
1: tí bá rán ẹ lọ kò sí nǹkan tó bá rí bẹ́ẹ̀ náà mo ń support ẹ ni kò ń ṣe ń pé kinní kankan àtẹ̀gbọ́n tí mo jẹ́ máa rán ẹ lọ́wọ́ lórí ẹ̀ ìwọ tó kí n pa ọmọ inú mi náà máa dùn tí òun náà bá lọ tó dé at least kò sí wàhálà ṣá
0: ṣùtúgbọ́.

0: àwa la ma lọ
1: nínú ilé wa kò sẹ́ni tí lọ ara wa bàbá bàbá mi lọ bàbá bá mi náà lọ sórí ìyá mi ó lọ ìyá ìyá rẹ lọ èmi nìkan mo wá rò pé ó ti dẹ́tì pé mi ò ní lọ
0: èmi ti ń lọ fún yín ẹ mọ̀ wọ́rí ẹ jẹ́ lọ kí n dé láti bá rògbọ́
1: ọlọ́run yìí ò lọ bẹ́ẹ̀ ni ìyàwó mi ọ lọ èmi náà lọ mo bá ti lọ tọ́ ọdẹ èmi náà lọ bẹ́ẹ̀ ni mo mọ̀ dóde mi.

0: Yàwó mi.
1: Ìyálé mi.
0: Ẹ
1: ká san o.
0: Ẹ dákun ẹ mọ́ bínú o. Mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ni.
1: Ẹ mọ̀ sọ.
0: Àwọn ọ̀rọ̀ kan ni mo ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ó sì dùn mọ́ mi nínú. Pé mo sá mọ̀ pé mo jẹ́rìí yan pọ̀ ná. Mo mọ̀ pé ẹ lè ẹ̀tẹ̀ lè serú nǹkan bá. Ṣé ẹ̀yin lè lọ sọ fún bá wa pé kan sọ fún mi pé èyí lè lọ múra mú. Òye mi.
1: Èmi ní kẹ́ mọ̀ lọ múra. Àmọ́ bóun ló ṣe máa jẹ́ pẹ́yìn nìkan lẹ́ lọ múra òun náà. Ṣùgbọ́n jọ fẹ́ àwa méjèèjì sínú ilé yìí. Ó yẹ káwa méjèèjì jọ lọ múra òun ni.
0: Kò yé mi. Ṣé ìgbà tí ẹ gbọ́ pé mo fẹ́ lọ múra ẹ gbọ́ pé baálé wa ló sanwó mi. Ẹgbọ́n mi ló fẹ́ rán mi lọ múra. Àwọn náà fún mi lówó tí mo fi fẹ́ lọ. Àwọn náà ṣe gbogbo registration mi. Ó ṣe wá di pé gbogbo wa ní àbùdọ̀ ràn lọ lẹ́ẹ̀kan náà. Àti pé gan káṣẹ̀ sọ pé baálé wa ló rán mi lọ gan. Ṣé bí gẹ́gẹ́ bí ìyálénu ilé èmi náà ló yẹ kí n kọ́kọ́ lọ.
1: Tọ́ kán wá fi ìyàwó kalẹ̀.
0: Ìgbà tí baálé wa ò sí lágbára àwa méjèèjì lẹ́ẹ̀kan ṣoṣo ń kọ́.
1: Ìyẹn ò kan mí o, á dúró di ìgbà tí baálé wa bá ti ní owó ti tèmi làwọn méjèèjì ó jọ lọ.
0: Ta ló ń sọ̀rọ̀?
1: Èmi náà ni.
0: Zainabu. Ẹ gbà mí. Zainabu. Wọ́n lọ sọ̀rọ̀ sí èmi ìyáálé ẹ̀mọ̀ ló bá sọ̀rọ̀.
1: Ẹ nígbà tí
0: ó sọ̀rọ̀ sí mi bíi pé ọmọ kékeré kan ló bá sọ̀rọ̀.
1: Ó jọ fẹ́ wa sínú ilé ìkọ́ ni.
0: Ìyàwó táwa bá mi nù lé. Ó bá mi nù lé yìí ni. Ẹ gbà mí. Ẹ gbà mí. Ẹbí rẹ kọ́. Ẹbí rẹ kọ́. Ẹbí rẹ.
1: Èyí tẹ̀lé mọ̀.
0: Ìrì ọba wí. Ìrì ọba wí. Baálé wa mo rí bá wí. Torí jẹ́jẹ́ mo kúkú ra ọ̀rọ̀ múra òun gan mo ti ọ̀rẹ́dì yọkàn mi kún bẹ́ẹ̀ pé ìní lọ mọ́ gbà tí baálé wa sí ní òṣòwò kò sí sówó pọ̀ lọ́wọ́ tèmi náà àbí. Ẹ̀gbọ́n mi sì àbá mi ó sì ní ṣé mi ò lọ́mọ́ ni mo sì ní ó wù mí lọ lóòótọ́ ọ̀pọ̀ kò sí owó. Ẹ̀gbọ́n mi sì ní pé ó da o àwọn ò ràn mí lọ ó ṣe wá di wàhálà.
1: Tó ṣe rí ọkàn yín tẹ wá yọ ń bẹ̀ wọ́n ẹ wàá padà wá dá padà síbẹ̀ torí báyìí ní ṣe ẹ̀ lè lọ mọ́. Baálé wa kúkú
0: ti sọ̀rọ̀ gbogbo owó tí mo ti wá ń kọ́ gbogbo owó dẹ̀gbọ́n mi ti ná
1: ń kọ́. Iyọ̀ ọkọ̀ mi o táwa méjèèjì ò bá ti jọ lọ ọmúra òun náà kò sí ibi tẹ́ ẹ lọ.
0: Ẹ gbà mí o ẹ bá rí nǹkan.
1: Ọmọ ọlọ́run
0: ọlọ́run ọba sàánú mi sàánú mi.
2: Ó yẹ kóbìnrin ò lẹ́nu lọ́rọ̀. Ìbò obìnrin ṣe pàtàkì. Ó yẹ kóbìnrin orípò adarí dìmú. Ìjà darapọ̀ mákìtìyàn tó dá lórí àti yọ àwùjọ obìnrin kúrò lọ́fìn ìdẹ́yẹsí ni. Wọ́n sínú ìlẹ́nu lọ́rọ̀ lọ́sẹ̀lú àti ìkópa nínú ìṣèjọba. Obìnrin ò tó ìdá kan nínú ìdá mẹ́wàá àwọn tá ń dìbò gbé wọlé lórílẹ̀-èdè Nàìjíríà. Kì í ṣe nítorí àìkújú òsùn àwọn obìnrin. Bí kì í ṣe àwọn ìdíwọ́ tó kó ìfàsẹ́yìn bá ìkópa wọn. Nínú ìṣèjọba àti ìpinnu lórí ọ̀rọ̀ ìlú. Àwọn obìnrin lòpọ̀ múlẹ̀rọ onúlé. Igi lẹ́yìn ọgbà àwùjọ àti orílẹ̀-èdè. Àsìkò ti tó yẹ kí àwùjọ obìnrin rí ipò tó tọ́ sí wọn dìmú. Ẹ sàtìlẹyìn fóbìnrin. Ẹ ṣe kóríyá fún wọn nínú ìkópa nínú ìṣèjọba. Ẹ jẹ́ ká ṣe agbódegbà fún déédé. Èmi pẹ̀lú rẹ lè fọwọ́sowọ́pọ̀ lórí bí gbogbo ẹni ọ̀rọ̀ kan ó ṣe lẹ́nu lọ́rọ̀ láwùjọ. Yá fọwọ́sowọ́pọ̀ ká kó àwọn obìnrin Nàìjíríà kúrò nípò èrò ẹ̀yìn bọ́ sípò ara wájú. Àjọ tó wà fún rọgùn sábà àwọn obìnrin àti ìdàgbàsókè ọ̀dọ́. Women Environment and Youth Development Initiative WOYODEF pẹ̀lú àtìlẹyìn látọ̀dọ̀ ẹ̀ka tó rí sọ̀rọ̀ àwọn obìnrin lájọsọ̀ kan àgbáyé UN Women lolùkéde.
3: Do you dream of becoming a professional teacher, an educational leader, or a nation builder? Your journey begins at His Grace Independent College of Education, Orisunbare, Mubo Phase 2, Ilorin. It's a newly established college of education committed to academic excellence, innovation, discipline, and character development. With qualified lecturers, a conducive learning environment, practical teacher training, and affordable tuition, we are preparing tomorrow's educators to make a lasting impact. Admissions are now open into our approved programs. Don't wait for the future. Create it. Visit our campus, number 22, Orisunbare Street, Mubo Phase 2, today to see the environment we have created. For more inquiries and admission details, please call 081-333-92883 at His Grace Independent College of Education. Your future starts today.

0: ẹ̀gbọ́n mi.
1: Èyí tí mo rí ẹ báyìí, kí ló ṣẹlẹ̀?
0: Ẹ̀gbọ́n mi.
1: Fa balẹ̀ kọ́ bá mi sọ̀rọ̀, kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́?
0: Ẹ̀gbọ́n mi.
1: Kí ló ṣẹlẹ̀? Sọ fún mi.
0: Ẹni bílíf pé wúra tí ẹ sanwó tẹ́ ẹ ní pé kí n lọ ẹ, ọkọ mi ní pé n lè lọ mọ́.
1: Dó
0: ọkọ ẹ sọ pé
1: sọ́kọ̀ ló sanwó wúra ni, kí ni káti káti tọ́kọ̀ yẹn gan sọ lẹ́nu
0: báyìí?
1: Ẹ̀gbọ́n mi.
0: Ọkọ̀
1: dúró ọ̀rọ̀ yóò tí yé mi dáadáa.
0: Ìyàwó
1: mi kan
0: ìyàwó tó fẹ́ lé mi kan tó ń dúró dúró pé gàdà dáadáa tí ò bá ti lè rán àwọn méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà.
1: Fa fọkàn àbúrò mi fọkàn balẹ̀ èmi mo sanwó ẹ̀, èmi mo rán ẹ lọ. So kò ní máa sọ pé ọ̀nà ọmúra kankan, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Nọ́mbà ọkọ̀ ẹ̀yẹn gàdà náà, ó dà pé mo tẹ̀ mọ́ lú 0913655692 bọ́ọ̀lù ọkọ̀ ṣe máa sọ fún àbúrò mi pé wọn kò ní lọ
0: wá. Owó sanwó
1: ẹ ni, àmì understand. Bọ́ọ̀lù ọkọ̀ ṣe máa sọ̀rọ̀ wá yẹn. Àláfíà fún yín. Ọkọ̀ kí lẹ̀ ń sọ báyìí?
2: Gómìnà dájọ́ rìn.
1: Ẹ ṣe gẹ̀rẹ́sà. Ọkọ̀ kí lẹ̀ ń sọ pé àbúrò mi ò ní lọ múra fún?
2: Ẹ lè sìn.
1: Ń gbọ́ yín.
2: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bọ́ọ̀lù ṣe pé kò ní lọ. Òun láti lọ dandan ni náà. Ló sanwó ẹ̀ ní. Network bẹ́ẹ̀ náà ni oníkálukú pẹ̀lú tiẹ̀. Pẹ̀lú kàdà tiẹ̀. Ẹ máa díkàdà, ẹ máa dádúró.
1: Ok. Kó lọ múra, ẹ̀yin náà gbà pé kó lọ múra àbí? Kò sí bóòlù ọkọ̀ ṣe máa sọ pé àwọn àbúrò mi ló pè é sìn. Wọ́n sọ pé bóòlù ọkọ̀ ṣe máa sọ pé kò mọ̀ lọ. Kò make sense now.
0: Èmi náà sọ bẹ́ẹ̀, kí sáà ṣe òun ló sanwó mi?
1: Kò ṣe òun ló sanwó ẹ̀, kò ní rice last hour. Wọ́n rán ẹ lọ ni, so kò lè máa bá mi sọ pé kò mọ̀ lọ múra kankan. Kí ló ń jẹ́
3: bẹ́ẹ̀?
1: Àwọ̀ tó ti àfẹ́ nínú. Yes,
3: orúkọ mi na ambassador mọ́mí Mariam láti Àkálàmì.
1: Ẹ ṣe gan ni mọ́mí Mariam.
3: Kí ẹ àbúrò yìí lóòótọ́ àkọ́kọ́ ẹ̀yìn ká sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ẹ̀yìn lẹ rán àbúrò yìí.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọ̀tọ̀ ọ̀gbà tí ọkọ tí wọ́n ń sọ pé àwọn ò fara mọ́ báyìí ẹ lọ ṣe àmójútó àárín yẹn ni.
1: Owó tí mo wá san kọ́.
3: Parí nǹkan tó bá wà ń bẹ́.
0: Ṣé bí èmi àtọkọ mi àjọ sọ náà ni?
3: Ẹ wá rí ìyálé ìyàwó tí ń dúró pé ìyàwó ìyálé àwọn ńlọ àwọn náà lọ ni. Báwọn náà ṣe sùúrù. Báwo ti jẹ́ pé bọ́dà ìyá
1: ìyálé
0: ló
3: rán wọn lọ? Káwọn náà ṣe sùúrù. Báwọn náà bá ní mọ̀lẹ́bí tó lówó kọ́ mọ sàdúrà fún un.
1: Ẹ máa ṣe òun yá mi rán.
3: Gbogbo wa ṣe.
1: Àmì ẹ ṣe.
3: Bẹ́ẹ̀ lọ ṣe ìwádìí àárín yẹn náà. Kẹ̀dẹ̀ báwọn parí tó bá wà
1: ní ẹ̀. Kò lè máa bá mi sọ pé.
3: Kọ́mọ̀lọ.
1: Ẹ ṣe o. Mi ìdẹ̀ á mọ nọ́mbà ọkọ̀ ẹ gan náà mò ń pè tí o lọ yìí 0913655692. Ó dẹ̀ ń pe nọ́mbà ọkọ̀ ẹ kò gbé kọ̀. Kó tẹ̀ gbé kọ̀ kí n bá sọ mí mọ́.
0: Àwọn owó ni àfi jóná.
1: Mi ì ní sanwó kówó lọ báyẹn. Àwọn owó yẹn pọ̀ kò ṣòwò kékeré. Ẹ̀lú ẹ ká san ẹjọ́ orúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè.
4: Ọlọ́run ni Bàdá Amadé FM Jalagba Pàṣíwò ọmọ ẹlẹ́kẹ́ láti Kankatu.
1: Ẹ ṣe gan sa.
4: Ṣẹ̀rí àmàlébí náà gbà wọ́n láti ní ọkọ ní kọ́ máa lọ yẹn, kọ́ máa lọ o.
1: Kọ́ máa lọ.
4: Bẹ́ẹ̀ ni kọ́ máa lọ.
1: Mi ò
4: tí ẹ bá ti wà lé ọkọ àti ọkọ ju di tàǹbà bá rẹ lọ nígbà wàá láti kún nílé wọn.
0: Kò
1: jẹ́ dẹ́bi máa dúró
0: owó
1: wọn àgbẹ̀. Kò sì yẹn ló kò tẹ̀ wá ṣe owó tí mo ti san ló wá kẹ́ mi lára gan báyìí.
0: Kò sí kankan tó tẹ̀mí ju sí ìdókòtò
1: ojú ojú èmi náà mọ́ lọ. Fọkàn balẹ̀ wá lọ.
0: Mo sì ní pé ọmọ òun yìí bá àwọn àgbẹ̀ àlá láti
1: fi ní bàlàbọ̀ láti yín wẹ́. Ká gbé Tafat èmi àtọkọ ẹ ti bá pàdé ẹ̀lú ẹ̀ka san. Àmì.
5: Orúkọ tèmi ni sọ́ọ̀lì láti tóbi ẹ̀fẹ̀.
1: Ẹ ṣe gan.
5: Bàbá ẹ̀gbọ́n.
1: Mo gbọ́ yín. Mi ì ṣe dà báwo.
5: Yóò wáyé òun mo fẹ́ sọ. Kí ni ìlànà yóò fẹ́ rí? Àbí ìgbà wo ni mo ti wá rí? Ẹ̀jọ̀ parí ọ̀rọ̀. Ẹ̀dọ́ra.

0: Bu o ti ri ku si problem o ti number ko mo ko mi o mo da pe ma pada lo ba le ni to se lo bayi ma lo ba le ni elo e ka san e ko eto e se ruko ya ti bi te tin pe e se jo o ya e ba nda si bayi
1: o na lo ba re fa je wale
0: eh
1: lo ba re fa je wale lo gba kamu na ni ba
2: iru kamu wo na wale yi
1: Ẹ gbaka
2: mu ni ba ni.
0: Aburu kina family oko en so ba.
2: Ẹ gba oko mi nu ori to ti se soro ni.
0: Awon family oko e bo awon se bo le soro ba ina.
2: I gba oko mi yo ti dohun omo awon nu.
0: The same thing awon oko yin.
2: Ah, mo
0: lo mo pa o. So mo ka ti se le bayi. Ma lo elo. Ẹ ṣe gan ni mọ́mí ẹ jọ mọ́mí ẹ wo kẹtọ kan sọ wa ẹ o sọ pé àbúrò tèmi ò ní lọ múra.
3: Ọkọ ṣe mi kéèkì
0: ìwé ìlọ
3: ọlá tó bá ẹgbọn yóò lọ kò sí ọkọ ṣe mi kéèkì
0: ìwé ìlọ o ṣe mistake ni ẹ ṣe mọ́mí gan support. Mommy support so to mommy feel support aburo mi fokan bale
2: emi o sa lo
0: ko ba gba ma gbe ta fati o lo mu ra yen ni se
2: o yin lo agbara ogo olohun
0: o lo mi
2: je to olohun bayi
0: kosi e kan kan to so pe ka won lo mu ra e ni bo ni ti mo te tin duri e bayi e lo e se o
1: si se
0: so
1: argidi lati pata yan korin
0: e se gan ni sa
1: ko ti o anle ni pe oko o to oko se o ba ti oko se gbogbo èyí tó ṣẹlẹ̀ yìí tó bá sọ fún ìyàwó pé nǹkan ibi báyìí ni ọ ìyálé ń lọ kò lẹ́tà sọ pé ìyàwó ìyálé ò gbọdọ̀ lọ bìkọ́ òun kọ́ ló sanwó síbò tó bá pọ̀ òun ló sanwó gan sef nǹkan tó bá wúlẹ̀ kó ṣe áfọ̀ ẹ̀gbọ́n ìyàwó ló sanwó wọ́n sì sanwó sí ibo ló sanwó rẹ̀ bà tí tó bá jọ ọkọ bá jọ ọkọ tó ronú ó gbọ́dọ̀ mọ̀ pé owó tó
0: fi sọ yìí
1: kò
0: ṣe
1: gbà mọ́
0: ẹ ṣe gan ni jàre ẹ ṣe sá mo appreciate ẹhìn kò ní right láti máa sọ pé ọ̀rọ̀ ní lọ ń rà kẹ̀kẹ́ bọ́
2: ipò tí mo ti ẹ̀ wà ipò tí mo wà gẹ́gẹ́ bí ìyálé èmi náà mo kọ́kọ́ lọ ń
0: rà obìnrin gidi ní ẹ̀ wọ́n tó ń gbàdúrà ọjọ́ ẹ bá consistency ẹ̀ pọ̀ gan hello.
4: Ọ́dọ̀ àwọn ṣe jẹ́ ní lórí ètò tá a pè ní nílé wa fún ti ọ̀sán tó ní wẹ̀yìn ara ní tẹ̀ pé adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Á ti yẹjú eléyìí sí báyìí ìyàwó òun yarí pé wọn àti ìyálé ló yẹ káwọn ó jọ lọ bó tiẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n ìyálé ló sanwó ọkọ ló lọ. Ọkọ náà sì ni ó torí pé ìfẹ́ tó ní sí ìyàwó kékeré kò fẹ́ sẹ ìyàwó kékeré kò sì fẹ́ sẹ̀ yálé ṣùgbọ́n ó fẹ́ balance àti bá balance kò rọrùn mọ́ o torí pé wọ́n ti sanwó wọlé ká ní wọ́n ti sanwó wọlé owó yẹn wọ́n lè dà ìbàjẹ́ sí nǹkan míì tọ́ bó láti wáyé
2: ìbílẹ̀ ìsìn rẹ̀
4: kò lè yé ọ
2: na play say the wife no go go with all
5: the money agogo ẹ yóò kàn sá mi o
2: alogogo kẹ ládùúrò owó yẹn ká tẹ yọ tó owó kú ẹ
5: a tẹ máa jọ sọ ni india kò dáwọ yẹn padà fẹ gbọn mi
2: exactly
5: tàbí ké lọ
0: bam
4: owó sì gbà mí
2: ọkọ ọkọ tó bá dùn màgán àti ìyálé èmi náà ló yẹ kí n kọkọ lọ múra
4: o
5: imagine
4: adúrò owó
5: mílíọ̀
4: owó tó ṣe dá bílíọ̀nù sílẹ̀
2: tó ṣe lẹ́kẹ̀
4: tó ṣe sílé iṣẹ́ búrẹ́dì sílé
2: iṣẹ́
5: ìyàwó bóò ni.
2: Ní orúkọ tèmi ìyàwó Ajia Aisha àti orúkọ mi ni Adébọ̀wálé Elizabeth.
5: Bóò ni ẹ̀gbọ́n? Mo ṣe
0: mọ ni. Àwọn yẹn kò yóò dáwọ́ yẹn padà tẹ̀lé tẹ̀lé. Orúkọ
5: I'm going to go to the house.
4: Ẹ̀wọ̀n ni kámẹ́rà
5: máa ń jà ní ajíbádé ni mò ń jẹ́ o ẹ ṣeun.

0: 88.7 nípínlẹ̀ Kwara. Ọba gbogbo wọn là á ṣe.
1: Ó ń fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.
2: Wọ́n tún ti yọ mí kúrò nínú ìpàdé mọ̀lẹ́bí, wọ́n ní nítorí tí wọn ò lówó lọ́wọ́. A máa dáràn àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣébí wọ́n ní Mr. ni ò ní síbẹ̀.
3: Ẹ máa wò yín. Gbọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
2: Lámídì, ṣé bí ngbà tí wọ́n ti rọ́wọ́ rí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí rí ọ̀la rẹ̀ hàn.
3: Èmi náà kọ, ngbà já yín ta yín tẹ̀ já.
2: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
3: Ebi isi lona. Iná ọ̀la sí rí ẹwà tèmi.
2: Isi lona. Àwọn àwòrán tún jẹ́ bá
3: ní o isi lona ojúbọ kan tí sọ tálíkà dọlọrọ tí yí ìròrí tálíkà padà títo lówó àjọ isi lona wọn kọ ní bọ́ tí pẹja ni kì í ṣe pé wọn fún ni lẹja jẹ tẹnu rẹ ó lè tọrọ láwùjọ kó lè rọwọ tìgbàpò o ní láti darapọ mọ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọwọ yìí bẹẹ ni wọn ò ní bẹrẹ onídùúró kankan lọwọ rẹ tàbí pọn ní òfin kan ní ìrẹdúró kan tó sọ dọlọrọ ìwọ náà bá dá yàtọ nínú mọlẹbí àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ èyí tí wọn sì ń fi ìròrí ọtún tí wọn sọ ọpọlọpọ èèyàn dọlọwọ dọlọrọ àkàìmọye èèyàn ló ti tara wọn dìde wọn náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona kọ́rọ̀ rí ó lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀ ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn fúnma taiwo ìsàlẹ̀ nílùú ìlọrin kwara state.
4: Ẹ já máa kíra wa ló kọ lọ́hùn náà láfi ká pé ẹ kú dédé àkókò yìí bí tẹ́ ti láyọ̀ láǹfààní àti máa gbọ́ wa. Àmọ́ wá pẹ̀lú iléeṣẹ́ isi lona cooperative international fún tọ̀sán tòní ẹ ti mọ̀ wọ́n òdú ni wọ́n wọn kì í ṣe ìmọ̀ fọlọ́kọ fẹ́yìn tẹ bá ti ń bá wọn bọ̀ látẹ̀yìn ohun tẹ́ ti darapọ̀ akínyìn o akínyìn ẹ̀yìn tẹ́ ti darapọ̀ àmọ̀ tún gbédé bá yín lọ́sàn-án tòní nà láì bí ìyá wa ọlọ́sàn-án sọ́sì máa ń wí wọ́n pé náà túrú mọ̀ tún dé bá yín lálejò ẹ̀jẹ̀ máa ṣe bẹ́ẹ̀ kí yín ọ̀pọ̀lọpọ̀ pé akẹgbẹ́ mi rè ń kọ́lé ra mọ́tò ń ṣo rere ń gbé nǹkan rere ṣe ọ̀nà wo ní ń gbé gbà bó ń dọwọ́ rú ni àbó ń ṣe wá sẹ́yìn ni ṣùgbọ́n isi lona cooperative international jábọ̀ pé pẹ̀lú ètò yìí ẹ ti dẹni tí wọ́n bò lówó kì í ṣe pé ìyàwó nìkan wọ́n bò yín lówó ni ẹ jẹ́ máa kí àwọn aṣojú wọn káàbọ̀ ká lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún yín ajẹ́ǹkì alàgbà káyọ̀dé ọmọ ajé bàbá yẹn káàbọ̀ sí yàrá gbà o.
5: Ẹ ṣe gan olóòtú wa kí yín a sì kí gbogbo àwọn etí tó ń gbọ́ wa ní àkókò yìí a kí wa pé a kúṣẹ́ lónìí.
4: Àdúpẹ́.
5: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti isi lona cooperative international.
4: Ọ̀gbẹ́ni Kéde Sam bàbá ń bẹ bí ẹ bá káwọn èèyàn náà lé.
6: Gbogbo etí tí ń gbọ́ wa ní akínílédé àkókò yìí pé a kúṣẹ́ látàárọ̀. Orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Hasan láti isi lona cooperative.
4: Tọ ìyá wọn lọ́sàn-án sá ẹ lẹ́bẹ̀ẹ́ káàbọ̀ sórí ètò mà.
7: Ẹ ká san o gbogbo etí tó ń gbọ́ gbogbo etí Diamond FM fẹ́ dé. Ẹ kú iṣẹ́ ní o gbogbo orítajì ṣe o kọ tèmi ni Ajẹ́ Ọlọ́sàsá láti iléeṣẹ́ Easy Lona Cooperative International. Ẹ kú kalẹ̀ ẹ mọ̀ bá wa kalẹ̀.
4: Tọ́ alàgbà Káyọ̀dé ọmọ ajẹ́ Easy Lona Cooperative International ẹ bá ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn àǹfààní wo ni wọ́n kó fáwọn aráàlú pàápàá àwọn tó bá ń gbọ́ fúngbà àkọ́kọ́.
5: Ẹ ṣe púpọ̀ olótù a kí gbogbo àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ o àti àwọn tó ti ń gbọ́ wa tipẹ́tipẹ́ tí wọn àti ìgbégbèsẹ̀ pé ẹ̀yin náà gbégbèsẹ̀ lónìí o

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ẹ kúrò lẹ́ akéwà pé a kò iṣẹ́ òní. Ìròyìn ṣókèrè láti kẹyìndé Amúre ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti san gbèsè àjẹ́lẹ̀ owó fẹ̀yìntì àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ 2007. Tó jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba tó fẹ̀yìntì tí wọ́n dín díẹ̀ ní mílíọ̀nù kan ni wọ́n ti jẹ àǹfààní ètò ọ̀hún. Wọ́n kéde ìgbésẹ̀ náà láti wọ adarí àgbà àjọ ìjọba ilẹ̀ yìí tó wà ní ìjánu ọ̀rọ̀ owó fẹ̀yìntì PENCOM Omidan Omoyola Olówó Ràràn. Nígbà tó ń sọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ níbi ìpàdé ìròyìn tọdún tá a wà yìí tàgọ̀ PENCOM tó wáyé nílùú Èkó lónìí. Nínú ìròyìn mìíràn àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ṣàlàyé wípé ètò ìdìbò ilẹ̀ yìí tó wáyé ní ọdún tó ń bọ̀ òní wọ́n parí. Gẹ́gẹ́ bó ṣe wí òní INEC gbèsè láti rí pé wọ́n mú àtúnṣe ìdìbò ìlànà ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí. Alága àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Joel Samuel-Pitan ló kéde ọ̀rọ̀ náà ní ìpàdé náà àgbáyé tó wáyé tó jẹ́ ìpàdé àwọn tọ́rọ̀ kan tó wáyé nílùú Àbújá. Gẹ́gẹ́ bó ṣe wí INEC tán láti rí pé ètò ìdìbò ọ̀hún òní ìfẹ́ àwọn ọmọ ilẹ̀ yìí léde. Ẹ̀wẹ̀ alága àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ọ̀jọ̀gbọ́n Joel Samuel-Pitan ti pè ìpè lọ́gán. Ó ní kán yọ̀ǹda àwọn owó tí wọ́n pè yàmọ̀ sínú ètò ìṣúná àjọ INEC ọ̀rọ̀ tá a wà yìí pàápàá jùlọ kan lè lò láti gbáradì fún ètò ìdìbò ọ̀dún tó ń bọ̀. Samuel-Pitan ṣàlàyé wípé ètò ìdìbò ọ̀hún ló nílò kí àjọ INEC gbáradì pàápàá jùlọ kí ọ̀pọ̀ àpọ̀ yọ̀ǹda àwọn owó tán pè yàmọ̀ fún àjọ náà nínú àbá ètò ìṣúná ilẹ̀ yìí. Ilé kò tẹ́mi lọ́rùn tó ń jókòó ni ìlú Kaduna ti fìdájọ́ pamọ́ lórí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai pé tako gbẹ́gbẹ́ga ìjọba ìpínlẹ̀ Kaduna ṣe kọ̀jálẹ̀ láti gba onídùúró rẹ̀. Òní ìdájọ́ Onyeka àti Aja OTC fìdájọ́ pamọ́ lẹ́yìn ìgbà tó gbé àwíjàre láti ẹnu agbẹjọ́rò El-Rufai àti agbẹjọ́rò àjọ ìjọba ilẹ̀ yìí tó ń dẹ́kun ìwà ìbàjẹ́ ICPC nígbà tó ń sọ̀rọ̀. Ẹ̀yin ìgbẹ́jọ́ náà agbẹjọ́rò fún àjọ ICPC Ayọ̀dèjì Adédípẹ̀ ké sí ilé-ẹjọ́ kó fipá taari dànù ẹjọ́ El-Rufai tó tẹ̀síwájú ìpè ilé-ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kaduna lọ́nẹ̀tọ́ àti kọ̀ọ̀kan láti gba onídùúró El-Rufai. Tó ẹjú ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn àbọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní kẹyìndé Amúre ti 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Lẹ́ẹ̀kan sí akéwà pé akọ̀wọ́ lẹ́nu iṣẹ́.
2: Ìkànnì tó jálejako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà ní ẹ̀bùn kedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kílókù, ìgbádùn lókù ká máa jẹ. After working.
2: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
6: Ṣé Ọlọ́run òwòjú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

0: O n fe simi leti o n gba riri dokan ikone Diamond 88.7 FM.
1: Badu wede boss
2: brain. Turn it up loud.
3: 88.7 FM.
0: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàjà látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àdélébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àdélébàrè no dumb moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dúdú.

ọ̀gbẹ́ni àdọ́ dáadáa. Ọkàn lára àwọn gbajúgbajà adẹ́rìn pọ̀ṣónú ìgbani olókọ́ gbà náà dáadáa ọ̀gbẹ́ni àdọ́ tí ẹ rántí ẹ lọ gúgú rẹ̀. Ọ̀gbẹ́ni àdọ́ pe àwọn ẹbí rẹ̀ bọ́ta ó nígbà tó ń ṣó ìgbà tó ń blé ìgbà tó wọ́n wà lọ́wọ́ òun ó lóun ṣe fẹ́ bí òun ṣe fara ó ní àbúrò òun òun dá lókoòwò ó ní ìyá àwọn òun ò jẹ́ kí wọ́n gbẹ̀yìn ó ní kódà àwọn owó ṣàlì àwọn owó ilẹ̀ òkèrè tó kọ́kọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ ó lóun fi spoil ilé òun fi tún lé ṣe ó ní ṣùgbọ́n gba gbogbo ẹgbẹ́ páro ó lóun ò rẹ̀ nìkan ìyá àwọn a tún máa sọ fún àbúrò òun tóun ràn lọ́wọ́ láti dá lókoòwò pé kó máa ràn òun lọ́wọ́ òun wọ lójú àwọn ọ̀rẹ́ bí òun lóyìn òun ọ̀rẹ́ bí kódà ó nínú ọkọ̀ bàbá àwọn kan tí wọ́n ti gbé patì lòun sùn ó ya ọkọ̀ náà ó gbé sórí social media.

sì pẹ̀lú ọ̀gbẹ́ni Àdán wọ́n ní gbogbo ohun tó lọ yóò padà dé má wọ́rí ìfọkànbalẹ̀ wọ́n ní lára àwọn tí wọ́n mú dẹ̀rín pa wá lásìkò náà wọ́n ní ọ̀gbẹ́ni Àdán ń bẹ lára wọn wọ́n ní wípé báwo lèyìn ó sì á wá jẹ́ pé yóò wá rí báyìí ó sì ní ẹ sì máa wo nígbà tóun ń tó tóun ń lé ó ní bóun ṣe ń ṣe fún ìyá lòun ń ṣe fàbúrò ó ní ṣùgbọ́n ìyá àwọn tí wàá ń convince àbúrò àwọn pé kí ó má ṣe kíni kó má ràn wọ́n lọ́wọ́

Nigeria sọ̀rọ̀ comment section wọ́n ní ha wọ́n ní ẹjẹ́ àtúnlẹ́ṣẹ́ ẹ̀yin mothers wọ́n ní you can do better wọ́n lẹ́yìn ìyá tẹ́ ẹ máa ń dẹ̀yìn àwọn ọmọ ìyá kọra wọn tẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n fàbúrò ẹ máa bàbúrò jẹ́ fẹ́ gbọ́n wọ́n ní ẹṣẹ́ ẹṣẹ́ wọ́n ní ìgbẹ̀yìn lójú ìgbẹ̀yìn lójú ẹ̀yà dé ìgbẹ̀yìn lójú ẹ̀sánbà. Comment section yẹn kú about 435 comments mélòó mo fẹ́ rí mélòó mo fẹ́ sọ ọpọlọpọ náà ni wọn tún sọrírí wọn pẹlú àwọn ìyá wọn pé ṣé rí àwa mothers can do well kọ máa bá lágbájá fẹ́ fún tàmẹdò ọmọ tó bá mówó wálé làwọn òbí mi ò yìn wọn ò fẹ́ mọ bí ọmọ tí ò tí mò ń wálé ṣe lọ́jọ́ iwájú sí wọn níbi tó bá ti owó lọ́wọ́ ìwọlàyò mẹ́rin ẹ̀yin mothers ẹ sàánú ẹ ṣe àwọn ọmọ yìí lóṣùṣù ọwọ́ èmi kọ́ mo sọ ọ́ bẹ́ẹ̀ bá wà comment section ọ̀gbẹ́ni àdán one ọ̀gbẹ́ni underscore àdán one ẹ rí wírín wírín nǹkan bẹ tó tiẹ̀ ṣe fídíò kó tó di pé ó fi post picture ó fi ń back up iṣẹ́ ló tẹ́ bẹ́ẹ̀dì sínú ọkọ̀ báyìí ó di ibi tó òun sùn rèé o òun bá tún jí òun ó tún ṣe kọ́mẹ́ǹtì kọ́ńtẹ́ǹtì àwọ̀ bá tún máa rẹ́rìn-ín lọ láàánú mọ́ ìpè reality ó ti ń sọ̀rọ̀ ó ti ń tẹ́

o ṣọdún òrìṣà ọdún iṣu aṣáre náìsì àmọ́rìtò ọdún tó ń se ń bẹ̀ aṣáre náìsì tí ó kóṣù lórí tí ó sì lo gbogbo ó múra bí àwọn oníṣẹ́ ìṣeun ó sì ń ṣe àjọyọ̀ tó ń jó pẹ̀lú iṣu mẹ́ta lórí wọn a ti mọ̀ pé àwọn ẹ̀sìn ìbílẹ̀ náà ẹ ti mọ̀ pé náà ìsìjáde ta tẹ́lẹ̀ náà pé ẹlẹ́sìn ìbílẹ̀ ni òun ń ṣe so ó ṣàǹjó bó ṣe wá kọ capsule ó ní my being my tradition my culture ohun tóun jẹ́ gan òun lélẹ́yìí ń kọrin ìbílẹ̀ fún òun náà sì ń jó tayọ̀tayọ̀ náìsì alápò méjì ló ṣe fídíò òun ló fi sórí social media

ní ìjọ First Equity Church Taiwo Ìlọrin ní dídago mẹ́sàn wúrọ̀ 9 a.m. Onakazo 5.0 Ministry Right Reverend STG Adewole Pastor Bola Paimo Mrs. Mudupe Joel Minister Sim Adewoye Daraibo Evangelist Stephen Awoyale àti ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tí Ọlọ́run mìíràn tó kún fún agbára mímọ́ yóò máa sọ̀rọ̀ àṣejọ́de sáyé oníkùn jípọ̀ ohunkóhun tí ò ti lè là kọ.

lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ yìí ó ń ṣe kíni ó ń fẹ́ngẹ mẹ́ngẹ nípínlẹ̀ èkó ó ń rán kẹ́kẹ́kẹ́ àti ṣí studio àṣí photo studio picture studio cinema asáàsì nípínlẹ̀ èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n bẹ́ẹ̀ tí wọ́n lọ ṣe kíni tí wọ́n lọ kí fẹ́mi adébáyọ̀ kú oríire lórí social media báyìí ẹ máa rí fún àwọn fídíò píkṣọ lóríṣiríṣi ibi tí gbogbo wọn ti ń ṣàjọyọ̀ tí wọ́n ń kí fẹ́mi ọmọdébáyọ̀ kú oríire ṣíṣí tó ṣí studiosi ńlá nílùú kẹjà.

ètò yìí bó ṣe ń lọ lọ́wọ́ òun ní ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ex-wife ìyún ìyún aládùkẹ́ ó bá post kinní kan about 4 hours ago kinní un ó dàbí ìgbà téèyàn sub ọba téèyàn sub mo tán pè ní sub ipe even in my absence ipe legacy òun kò parun nígbà mo wọ comment section pé even in my absence my kinní kan ní bá ṣe kébó òun nígbà mo wá wọ comment section mo wá ń rí I understand kinní kan mo pé okay what does it mean anyways ẹ sì mọ̀ pé aburoko màá sọ̀rọ̀ débi omidan ìlérè léyìí o mo rí mo sì yẹ kí ni mo ganu sí we are professional here ṣé wọ́n rí nígbà mo wá rí kinní un nígbà tẹ́mi náà wà sọ òfófó ínfòfófó kòfófó mo wá wò pé láàrin lọ́kọláya ṣé mọ̀ yìí pé a máa jọ ń fọwọ́ wẹwọ́ progress ara wa nǹkan nǹkan báhùn ìgbà mi ìyàwó lè kú ò ní ọkọ kó sì jẹ́ pé wọ́n ti ọkọ ti ń kọ́lé lọ́wọ́ ìyàwó náà sì ń ṣàtìlẹ́yìn pé ọkọ mi ń kọ́lé lọ́wọ́ ṣùgbọ́n tó mọ̀ pé ìgbàyàwó òtù ká kí ọkọ tó parí ilé ìgbà mi wà ìyàwó ni ó ṣàtọ̀nà pé tọ̀ ọkọ mi ò lọ kàwé sí o ṣùgbọ́n kọ́kọ́ tó graduate bóyá ìpínyàlè ti dé ohun tí mò ń wò sí sọ́ọ̀bù yẹn nìyẹn àmọ́ gbogbo ẹ̀ congratulations to my daddy Fẹ́mi Adébáyọ̀

ẹ̀hún lórí ẹ̀tọ́ àdẹ̀lẹ́bàrẹ̀ celebrate gossip with omidan ọ̀làyìnká ẹgbẹ́ alábọ̀sí ajẹ́ ká pàdé ká parí ìpàdé tòní lórúkọ ti bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́ bí ọba fi di ọjọ́ mẹ́jọ ẹ má gbàgbé àti dájọ àbòsí gbẹ́yìn tẹ́ ẹ jẹ àjọ lọ́sẹ̀ yìí àjọ àbòsí yín lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kó pé méjì ẹ wá wà gbàgbé pé bá ti wá ń rí lórí social media tó hot tó ń trend ẹ máa tàrí ẹ̀ sí omidan_ọ̀làyìnká I love you all. Bye.

0: Diamond 88.7 FM.
1: Diamond 88.7 FM fún àwọn ètò ọgbọ́n, ìmọ̀ àti òye tó yẹ kóró.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.
3: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Shettima ti gbéra kúrò nílùú Abuja lọ sílùú Addis Ababa fún ìpàdé kan tó wáyé lórí ọ̀rọ̀ oúnjẹ láàrin ìjọba Nàìjíríà ilẹ̀ Ethiopia. Ilé-ìgbìmọ̀ aṣòfin agbárí kárọ́nà lórí ìpàdé àpapọ̀ tó fẹ́ ṣe lórí ètò ààbò látàrí ọkọ̀ bàálù ológun tó já wálẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ilé-iṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí dárò látàrí ìpapòdà àwọn èèyàn 25 tó wà nínú ọkọ̀ bàálù tó já wálẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Ní ilé òkèrè wọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa wa àwọn èèyàn tó wà nínú ọkọ̀ ojú omi tó rì ní ilẹ̀ Bulgaria. Oyè ìdárayá olùkọ́ni fún ikọ̀ agbábọ́ọ̀lù Kora United jẹ́jẹ́ wípé ikọ̀ yóò dára sí bí sáà ṣe ń tẹ̀síwájú. Ẹ̀kúrọ̀ lẹ akíwa wípé a kú iṣẹ́ òní. Ìròyìn àgbáyé rẹ láti Kànyìndá Mọ́lẹ̀ 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yìí. Ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọ́n wáyé YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kúrẹ́ náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkalẹ̀.
4: Ọ̀rẹ́ ní opportunity buy, ma ex mu japa ni.
5: O lè ṣíde kúrò nílẹ̀ Nàìjíríà tán pátápátá gbà bẹ́ẹ̀. O kò ní ṣàìní àwọn ẹbí, ọ̀rẹ́ àti olùfẹ́ rẹ lórí ilẹ̀ náà. O lè japa nítorí tí o fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n sinmi ríranu mọ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan sí àwọn ìṣòro tó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Kódà bí o bá tilẹ̀ kó gbogbo ohun tí ṣe tirẹ̀ kúrò nílé, síbẹ̀ ilé ẹni ni ilé ẹni, ìlú rẹ ní Nàìjíríà jẹ́ yóò máa gbé ọ lọ́kàn lájò.
2: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìbọn yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́ igbákejì ààrẹ ilẹ̀jẹ̀ kashim shettima ti tẹ̀kọ̀ létí kúrò nílùú àbújá lọ sílùú addis ababa nílẹ̀ ethiopia fún ìpàdé kan nàìjíríà yóò ṣe papọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ ethiopia láti ṣe ìrànwọ́ fún kí wọ́n lè máa jẹ oúnjẹ aṣaralóore káàkiri tìgbútòrò ilẹ̀ yìí ìpàdé ọ̀hún ṣàlàyé pé ó jẹ ohun mánigbàgbé pàápàá jùlọ lára ìgbésẹ̀ láti dẹ́kun àìrọ́gẹ tó dára jẹ shettima kópa níbi ìpàdé alákọ̀ọ́kọ́ tí ó wáyé láàrin àwọn adarí lórí ohun àlùmọ́nì tó wà nínú oúnjẹ lẹ́yìn ìgbà tí olótú ìjọba ilẹ̀ ethiopia

0: wípé nígbà míì fẹ́ wo bí strength tó a ṣe ní ability or ṣe ní
1: amẹ́tọ́tì
0: yẹn nílà kọjá bó ìwé
1: sọmọdé
0: ladies and gentlemen tó ń ṣẹlẹ̀ nílùú wọ́s ìdá tí nǹkan bá dẹ̀rẹ̀ pọ̀ lé dẹ̀ ní o ṣé kí n lọ o
1: tọ̀nà báyọ̀
0: ọ̀rọ̀ mi jẹ́ sùn
1: ọ̀rọ̀ mi jẹ́ sùn
0: ẹ sà kò sí gbogbo ẹni tó láyé kò kí n tí yóò dàbí kan stop ní àbí kan mi ni am I quit quit people start fẹ́ lò láyé ó ti ní fẹ́ pé wọn ò quit wọn kò wọn àmọ́ ẹgbẹ́ mi sí ẹ̀yìn tẹ́ fẹ́ give up nítorí pé òun kò túmọ̀ ò ní ní
1: ọmọ
0: ìyẹn o.

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu.
2: Ẹgbẹ́ àwọn

Whatever to you, do it. Iwasuru Maria ni yen. Isoro leni. O leni, eyin ese leni adura yi. Adura. Jesus started pots with water and the water became wine. Jesus ni e na ma pon mi sinu awon ikoko won yen. Common sense wo lo wa nbe. Awa bayan pe wine titan o le lo ma pon. Tele pa won yan fe mu mi ni. Ṣugbọn ohun tó wí yẹn ìyá rẹ lóhun tó bá ti sọ pé kẹ́ ṣe ò ẹ ṣe kí ni o ṣe ẹ̀dá lóhun kò sí kristẹni tó bá fẹ́ gbádùn jésù olúwa yóò jẹ títí farabalẹ̀ ẹni gbọ́ ohun tí olúwa wí nígbà míì ọ̀rá ríbi wèrèlé tí ènìyàn ìwọ ṣáà tẹ̀lé tó bá ní lọ máa gbé nínú igbó ìwọ máa lọ nínú igbó yẹn the only thing you need to understand is it God's voice ṣé ohun olúwa ni torí ohun mẹ́ta ló máa ń dún lára èèyàn nígbà míì ohun ọlọrun máa ń sọrọ èṣù máa ń sọrọ ẹran ara máa ń sọrọ kò dẹ sí gbogbo yẹn gbọ mo fẹ sọ kò sí tọlọrun bá rọyàn lọ síbì kan bó pàdé ìyà níbẹ yóò padà di ayọ ni bó pàdé wàhálà ńbẹ ó máa padà já síre ni tí ẹni pé kò ṣe kí ni o kò gbọ somebody shout hallelujah. The miracle did not happen because the servant merely heard Jesus they acted on his instruction. Kì í ṣe nítorí pé wọ́n gbọ́ ohun tí Jésù wí ló mú ìyanu yẹn wá wọ́n tẹ̀lé ohun tó wí wọ́n tẹ̀lé ìfẹ́ rẹ̀. Your prayer may audience may be the instrument God uses to bring the answer. Jáde kúrò ní ilẹ̀ rẹ̀ jáde kúrò láàrin àwọn èèyàn rẹ̀ kúrò ní ilé bàbá rẹ̀ sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn án. Dọ̀lá ni mo máa ń sọ dọ̀lá ni mo máa ń ro kiní yẹn. Tọ́lọ́run bá fẹ́ pè mí ṣe bá sọ fún mi pé tolúwa ṣe kúrò ní ìlọrin máa lọ sí Port Harcourt ṣùgbọ́n eléyìí yàtọ̀ kúrò ní ìlọrin máa lọ sí ilẹ̀ kan tí èmi ò fi hàn kò júwe ibi tí máa yà sí kò sọ pé tó bá dé unity yà sí ọ̀nà sábà òkè àbí taiwo òkè kò sọ pé yà sí yídí road kò sọ pé yà sí ọ̀nà ọ̀fà garage kò sọ pé yà sí kinní kan ṣáà máa lọ sí ilẹ̀ kan tí èmi yóò fi hàn ẹnìyẹn dẹ̀ di ẹrù àtìyàwó àdí gbogbo ẹ̀yin ara.

0: Ọlọ́run
1: bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run ma dúpẹ́ ní ọwọ́ rẹ̀ má jẹ́ kí ìgbé ayé rẹ kò rí bí àgbẹ̀ àgbẹ̀ tó wọnú pápá lọ ó dénú oko ó wọ̀ sún ó wọ̀ sí ó ní Olúwa fún mi ní ìrè kò lọ́dún yìí o fún mi ní iṣu tó ta àbọ̀kù fún mi ní àwọn àgbàdo mo fẹ́ ìrè oko nínú ọdún yìí ó dẹ̀ yíká òsì ó bú yẹ̀pẹ̀ ó gbé sókè ó dá padà sísàlẹ̀ kò ṣánko kò kọ́ ebè ó dẹ̀ padà sílé ó lóun fẹ́ kórè ẹjọ́ kí ló fẹ́ kó a jẹ pẹlẹbẹ ìyà ẹni bá fẹ́ gbádùn nígbà tá a ń ṣiṣẹ́ ní àwọn villages ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nígbà míì mo máa ń wò ó mi ń jiyàn táwọn ọ̀rọ̀ míì bá ń jáde lẹ́nu àwọn èèyàn ẹni ò bá ṣe ibi tí èèyàn bá ti ń ṣiṣẹ́ environment ẹni ọlọ́run máa fi dì pẹ̀lú ẹ àwọn tó wà láyìíká ẹ tó bá ń gbé pẹ̀ láàrin àwọn elites àwọn tó kàwé civilized people àwọn tó wà nípò gíga ọlọ́run a máa bá ẹ sọ̀rọ̀ tó bá ayé wọn mu tó bá ń ṣiṣẹ́ olúwa ní village ibi tó wà yẹn ọlọ́run a máa bá ẹ sọ̀rọ̀ ohun tó máa tún ayé wọn ṣe nígbà tí mo ń ṣiṣẹ́ ní ìlú kan tó bá ti dìgbà tán fẹ́ bẹ̀rẹ̀ sí dáko wọ́n ní bàbá wọn lẹni tó lọ ń bí tí mo wá gbọ́wọ́ ẹ̀ wọ́n ló máa ń wá gbàdúrà fún wọn lóko mo lè mi òun ya mi lọ́kọ́ mi ya oko oko mélòó ni mo fẹ́ yà nínú oko yín mo wá ní gbogbo yí pátá lọ́jọ́ báyìí ẹ bu yẹ̀pẹ̀ oko tuntun tẹ fẹ́ dá lọ́dún yìí ẹ bù wá gbogbo kòkó tí ò ṣe dáadáa ní last year ó yẹ bu yẹ̀pẹ̀ oko yí wá ẹ gbómi àdúrà wá wọ́n dẹ̀ gbé dání sanwó wọn mo gbàdúrà sí àtomi àti yẹ̀pẹ̀ ẹ dá padà sínú oko yín ẹ tú omi yẹn sáàárín oko yín ẹ dá yẹ̀pẹ̀ yẹn fi wọ́n gbogbo oko yín mo ní ọwọ́ ọlọ́run ti ṣiṣẹ́ ẹ wò ó sà ṣe ẹ rọ́dún tó máa tẹ̀lé ilé mi ò gba oúnjẹ dúró àwọn èèyàn ń kó oúnjẹ wá ni iṣu wọn ta gbogbo nǹkan wọn ṣe dáadáa ráìsì tó ń gbìn nílùú yẹn gbogbo nǹkan ṣe dáadáa bọ́lẹ̀ ẹ̀jẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyẹn ni àwọn èèyàn wá ń kàn dẹ́mù lẹ́ni

0: 33. Lọ́jọ́ Wednesday yìí ni wà gbọ́lọ́wọ́ ogun Jésù máa sọ ọ́nà ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí

àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sì fọ́rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlé sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday àti ọjọ́bọ̀ thursday lórí ìkànnì diamond fm.

Ọlọ́run ọba kábíyèsí Ọlọ́run ọba ti ń bẹ lókè a dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa láti wà láyé láti wà láàyè Ọlọ́run ọba a dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ ńlá yìí nítorí pé ìwọ ló ń sọ wa Ọlọ́run ọba mi ti ń bẹ lókè a dúpẹ́ lọ́wọ́ rẹ fún iṣẹ́ tá à ń ṣe a dúpẹ́ lọ́wọ́ rẹ fún àwọn èèyàn tí wọ́n yí wa ká a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ibi tó mú wa lọ kì í ṣe ń pa agbóhunrí wa ṣe jíjẹ mímu la fẹ́ sọ ni ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ nǹkan tí wọ́n ń jẹ lálẹ́ yìí àwọn kan tiẹ̀ ti jẹun ṣùgbọ́n wọ́n dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wọn àwa dúpẹ́ lọ́wọ́ rẹ lórí àwọn èèyàn tí ń sọ síta lọ́lọ́kọ̀ ọjọ́ kan nítorí pé ìwọ lọ́ba ti ń sọ ni ìwọ náà lọ́ba ti ń bomi tútù sọkọ èèyàn nínú àwọn ọ̀rọ̀ tí ó jáde lálẹ́ òní Ọlọ́run ọba dákun dábọ̀ jẹ́ kí ọ̀nà àbáyọ wà fún àwọn èèyàn tí wọ́n bá sọ síta Ọlọ́run ọba abẹ́ọ́ wípé nínú ọlá àti ọlá ńlá rẹ kì í sọ láàyàn làwa ń fẹ́ ṣùgbọ́n nínú ọlá rẹ jẹ́ kí ọ̀nà àbáyọ wà àti àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n fi ẹ̀kọ́ kan àbí méjì fi ó kan fi ṣe èjì lórí ètò yìí Ọlọ́run ọba má fi wọ́n lẹ̀ o a dúpẹ́ lọ́wọ́ rẹ a ní láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣáájú gbogbo ẹ̀kaalẹ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò wa láwọ lẹ́sùn ní ìkànnì Diamond FM. Lórí ètò láwọ lẹ́sùn ẹ láǹfààní láti sọ síta láláì dá ọkọ yín tàbí kíbi ibikíbi tí ẹ bá wà lédi gẹ̀ẹ́sì a máa ń pè ní anonymous ẹni tọ́lọ́ mọ̀ ẹ̀yin lẹ́mọ́ bí tí ẹ ti ń gbọ́ wa

ẹyin lẹ mọ ìbàtà tí ń ta yín lẹsẹ bẹ bá dẹ sọ síta ẹ má dà kọ yín ẹ lè fàtẹjíṣẹ ránṣẹ sórí whatsapp number wa 0916 159 1011 0916 159 1011 ẹ tún lè pè wá wọlé ṣùgbọ́n kó lè bá a rọrùn voice note wà òkè ìṣẹ́jú mẹ́ta náà ni orúkọ tèmi ni adeolu adetula ẹ lè tẹ̀lé wa lórí facebook ẹ tẹ diamond 885 tv ẹ láǹfààní láti rí mi ńbẹ ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ̀ nísìwà adúpẹ́ lọ́wọ́ yín fún ìbádọ́pọ̀ yín láti bàtà ti bẹ̀rẹ̀ tó yé ká tó tẹ̀síwájú ẹ já kí àwọn olùkọ́ àwọn òbí ẹja pé òun kúṣẹ́ torí àyájọ́ àwọn olùkọ́ àná náà ni ṣùgbọ́n ibi orí ń gbé ní lọ kò sẹ́dá tó mọ̀

ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ pé èèyàn ńlá ti máa bẹ orí rẹ̀ nítorí tí ibi tó bá ń lọ. Ìjákulẹ̀ kan wà nípínlẹ̀ Ondo lásìkò táwọn ẹ̀gbọ́n ń pa fara tó jáun nínú àwọn bíi 25 tí ń bẹ nínú bàálù yìí. Bàbá bẹ́ẹ̀ ìyá bẹ́ẹ̀ ọkọ ìyàwó tuntun wà bẹ́ẹ̀. Àwọn èèyàn náà tún ní àfojúsùn láti ṣe nǹkan. Àwọn kan báyìí nínú àwọn ọmọ wọn ti di ọmọ ọlọ́mọ, ẹni tí ò ní ìyá ò ní ìyàmú, ẹni tí ò ní bàbá ò ní bàbá wọn. Èèyàn láti bẹ Ọlọ́run kó tún bẹ orí rẹ̀. Ọlọ́run má jẹ́ ìṣìrìn nílé ayé tí mo wá. Ọlọ́run má jẹ́ kí n bẹ́ni tí yóò já mi kunlẹ̀ rí. Ìrìn àjò tí ò tọ́ sí mi, tí ò kàn mí, Ọlọ́run má jẹ́ bá wọn rìn. Ọlọ́run má jẹ́ kí fàfa mi lápòyà. Àwọn ọ̀rọ̀ yìí àwọn kan wà wọ́n bẹ́ẹ̀ ìfà jẹ́ bá wọn débẹ̀ ìyìn ní sanwó mọ́tò epo kúkú wọn. Èèyàn gbọ́dọ̀ máa bẹ orí ẹ̀ kó má ṣègbè. Èèyàn máa bẹ orí ẹ̀ wípé kó má ṣìrìn. Èmi ò fi yọ̀ wọ́n o, ṣùgbọ́n mo máa ń sọ fáwọn èèyàn kí wọ́n tún èrò ara wọn pa, kán tún nóró dáadáa jinlẹ̀jinlẹ̀. Nítorí ibi tá a bá dé báyìí, ìgbà tí oríire èmi bá dé, èmi máa ń sọ wípé Ọlọ́run má jẹ́ ìdàwátì, èmi ò mọ̀ ń pa yín o. Ìgbà tí Ọlọ́run bá mi bá nípò òun dé wípé olóríire kan rèé o, Ọlọ́run má jẹ́ ká dàwátì. Ìgbà tí Ọlọ́run bá mi bá fani lọ́wọ́ sókè, kọ́lọ́run má jẹ́ ká dẹ ní ẹlẹ̀. Ìgbà tí òkìkí èèyàn bá máa tán, mo bẹ Ọlọ́run bá mi má jẹ́ kí n dẹ ní àná, má jẹ́ kí n dẹ nílẹ̀. Èèyàn gbọ́dọ̀ máa bẹ Ọlọ́run àti ẹlẹ́dàá rẹ̀ pé kéèyàn tọ́, kéèyàn gbó, kéèyàn rí nǹkan ṣe fún òbí rẹ̀, kéèyàn rí nǹkan ṣe fún ìpínlẹ̀ rẹ̀, kéèyàn rí nǹkan ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kàlẹ́, mo fẹ́ kẹ́ ẹ ronú, kẹ́ ẹ dẹ̀ fọkàn yín balẹ̀ wípé ibi tẹ́ ẹ wà lónìí kì í ṣe àṣìṣe. Ibi tẹ́ ẹ ń lọ ló ṣe kókó jù. Àwọn kan pariwo ẹkún lápá kan, àwọn kan ṣàjọyọ̀ wípé lópin ọ̀sẹ̀ yìí àáfà já ni. Ṣùgbọ́n oyè Ọlọ́run ba. Ẹ kàlẹ́ lẹ́ẹ̀kan sí nọ́mbà tẹ́ sọ síta sí òye padà 0916 159 1011.

0: Ọlọ́run bá jẹ́ kí ìgbà yẹ mi o. Káyọ̀ kú mi, Ọlọ́run bá mi.
1: Kì má ṣe báwọn wáyé òfò.
0: Ọlọ́run má jẹ́ kí n bá wọn wáyé òfò. Ẹ̀ka alẹ́ ń bẹ̀ wọn o, ẹ̀ka bọ̀ sórí ètò wa láwo lè sùn. Ẹ̀sùn púpọ̀ fún ìfẹ̀tẹ̀ ẹni sọ wa. Orúkọ tèmi ni Adéolú Adétúlà. Níbikíbi tí bá ti ń gbọ́ mi, ẹ̀wọ́n kan fìdílé tàbí ká ẹ̀ fìdílé nǹkan láti jẹ gbádùn ètò yìí lálẹ́ òní. Ẹ já fọkàn balẹ̀ ká jẹ gbádùn ètò yìí. Ẹ pe àwọn èèyàn tí wọ́n yí yín ká wípé Túlà ti dé o, wọ́n ti bẹ̀rẹ̀ ètò.

0: Hello, sir. I can listen, Mr. Adetula. I could share quite a rosa. I see me or Josa. A mini an intolerant more, Lati Lu, tolerant more. I just have been Mussoni last week. Sit out with me, Uncle Mekon. Tony Ison, Conlara, Toman Subu. You pay to buy it is Subu, but to my video, they be after 20 minutes. Toman Raymond. Toman Lucy, Mamuri. Ti gbogbo apa won ati yes won to ma ngon pa to ma stiff gan to won ni get ara wa gbogbo ara wa wiki e jo sir ti mo fi wa so pe mo fe imoran ati nkan ti mo lo to le lo si lowo mo Nigeria so wa ni awon kan to gba wa ni moran ni last week yen eni kan so pe o ni omi kan ta le lo wọ́n ní ṣùgbọ́n àwọn ilé sọ nǹkan tá máa ṣe pẹ̀lú omi yẹn lórí afẹ́fẹ́ ní ọjọ́ yẹn tó ẹlòkan náà tún sọ wípé ó ní àgbo kan tó wà tí òun tà tí a lè rà á wípé ká wá rà á ní last week yẹn ṣùgbọ́n a mọ bá ṣe máa gẹ́ẹ̀tì nọ́mbà wọn ó mú fi pè padà nísìn báyìí ní wíìkì wípé kán jọ tó ń bá lè bá wa sẹ́ndì tẹ́ bá lè bá wa gẹ́ẹ̀tì nọmba wọn kọnsẹ́ndì sí wa sórí whatsapp nọmba yìí èyí tí mo fi sọ̀rọ̀ yìí síta kan bá sẹ́ndì nọmba yẹn sí ká lè pè wọ́n ká lè jọ sọ̀rọ̀ papọ̀ ẹ jọ sá tẹ bá lè bá wa gẹ́ẹ̀tì nọmba wọn àwọn ẹni méjèèjì tó ń sọ síta so that a lè sẹ́ndì nọmba wọn sí orí whatsapp nọmba wa yìí so that a lè bá wọn sọ̀rọ̀ a lè mọ bá sì máa communicate ara wa.
1: Ẹ ti gbọ́ báwo wọ́n mọ̀ lo ọ̀rọ̀ ìṣáájú nítorí a ní láti tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ká mọ ibi tá a bá dé báyìí gẹ́gẹ́ bí òfin wà ẹ̀yìn ti ṣetán láti bá wọn dòwò pọ̀ bọ́n bá wá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa látòrí whatsapp àwa yóò fi ránṣẹ́ sí yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé òfin wà lórí ètò yìí àdẹ̀kí ń kọjá rẹ̀ bọ́bá ṣiṣẹ́ ọlọ́run àjọba yìí ṣiṣẹ́ ọlọ́run àjẹ́ kó ṣe èso rere torí àti ráwọ̀ èèyàn tí wọ́n ní ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ nípa ìbádòwòpọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn olùgbọ́ wa.
2: Ẹ kalẹ́ sá o bàbá Adétúlà mo kí yín pé gbogbo bí ẹ ṣe ń dìde ìrànlọ́wọ́ fún gbogbo ìdílé kọ̀ọ̀kan lórúkọ Jésù ogun ológun kò ní di ti ìdílé yín náà mo ní kí n sọ síta ni ọmọ mi kan ni kò tiẹ̀ yé mi tó bá sùn jẹyìn ni obìnrin dẹ̀ ni títí kò sí ni a máa jẹyìn yẹn bígbà tí eku bá ń jẹ nǹkan gbogbo ìgbìyànjú ni mo ti gbà màá jí ngbà mi mo gbàdúrà síbẹ̀síbẹ̀ ẹyin tó máa ń jẹ yìí kò yé mi kò tí stop ẹ̀ ó ní mo ní kí n sọ síta o torobìnrin ni o mo máa ń ronú pé obìnrin màá ní ò mà tún gbúdọ̀ lè máa lọ jẹyìn báyìí ngbà tó bá yá tó bá ṣàtò time kan ọ̀wọ́ náà lọ lé ọkọ ó ní mo ní kí n sọ síta o káwọn èèyàn gbà mí nímọ̀ràn nǹkan tó bá yẹ kí n ṣe o.
1: Ẹ ti wá gbọ́ báyìí o àwa mọ̀ bóyá ẹ ní ọ̀nà àbáyọ fún arábìnrin yìí àwa mọ ọjọ́ orí rẹ̀ sọmọ ọdún mẹ́wàá ni àbí jù bẹ́ẹ̀ lọ ọ̀nà wo ìgbésẹ̀ wo lẹ ti gbé láti tọ ọmọ ìsọ́nà àwọn kan wo lẹ̀ ń bọ́mọ ń sọ ṣé wà psychological ni àbí nǹkan mi tó wà ń bẹ́ẹ̀ ẹ lè fún wa lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ̀yin bàbá wa àti ẹ̀yin màmá wa bọ́mọ bá ń jẹ yín yálà bóyá wọ́n ti sùn láláìmọ̀ ẹ dákun ẹ fún wa mọ̀ràn lórí ẹ.
3: Ẹ kalẹ̀ sá mo fẹ́ sọ síta ni sá lórúkọ mi ni ẹni tí ọlọ́run
1: ẹ ṣeun
3: mo fẹ́ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan gbà mí nímọ̀ràn. Ó máa ń ṣẹlẹ̀ pé orí mi ó máa ń sú ó máa ń ṣe bí gan-gan ṣá tó bá dẹ̀ ti ṣe báyẹn àwọn àkíyèsí tí mo máa ń rí ni wípé tó bá ti wà lọ́mìí owó kì í dúró sọ́ mi bí kí n máa ná sọ́nà tí ó tọ̀ bọ̀tẹ́nìkan ti sọ fún mi wọ́n ní ẹni yẹn ti sọ fún mi ẹni mi ò tí ẹsìn ìfẹ ni ẹgàn ni ọ pé kí n lọ ṣe ìbọrí mi ò dẹ ní àìdíà bọ́n ṣe máa ń ṣe kínní yẹn máa fẹ́ jẹ́ kí àwọn ọmọ nàìjíríà kí wọ́n gbà mí níyànjú bọ́n ṣe ń ṣe àbí kí ló tún lè máa fà á.
1: ó dà ẹsẹ̀ gbọ́ bá wọn o bọ̀rí àwọn oníṣẹ̀ṣe àwọn ọ̀nà báyọ̀ kanu nígbà tí èèyàn bá sọ pé kó lọ rẹ̀ ṣe nǹkan báyìí ẹyin bàbá wa àti màmá wa tọlọrun bá mi jogún ọgbọn fún ẹyin alálẹ ẹ dákùnrin dábọ kí lẹ rí sọrọ arákùnrin ọjọrọ kẹta tá a lò ẹjá filé kuná torí ìpolówó ọjà ń bẹ wájú mi ṣùgbọn mo fẹ kí ẹgbọ gbogbo àwọn ọrọ tí ń bẹ nílẹ náà.
4: àkàlẹ adétúlà orúkọ mi ni ẹdọlọmọ ọsẹ tó kọjá mo gbọ sí kéèsì má nìyí láyé àti pè wọlé ọwọ́ àti drop message torí mo wà ní mo ń gbọ̀ bọ̀ mo ń ṣe nǹkan lọ́wọ́ kí ni mo fẹ́ mú jáde ńbẹ̀ ṣe rí nǹkan tó ń ṣe ẹni yìí nǹkan tó ṣe èmi náà rè ni ó dẹ̀ ti lọ tí mo dẹ̀ dúpẹ́ ó dà mí láàmú gidi èyí tó ṣe mí ó ṣe mí ní àárín títì ṣùgbọ́n kí n má fọ̀rọ̀ gùn ṣá ogun ẹ mi mọ ṣùgbọn èmi lè mi mọ orúkọ àwọn kan yẹn ṣùgbọn mo lè sọ bó ṣe máa gẹẹtì àwọn kan yẹn lẹyìn tó ṣe kókó mbẹ ìkan wà nù ẹ tó gbúdọ máa lò ó dẹ ní àwọn èèwọ kọọkan fún bí ọdún kan àwọn kọọkan tó gbúdọ sà fún tí mo dẹ ṣe lẹyìn ìgbà ẹgàn lèmi ṣá lè sọ pé mo jókòó mo fẹ́ di bàbá ọmọ kan tí mo lè sọ ní ẹ tẹ́lẹ̀ bá lè pè sórí nọ́mbà mi yìí inú mi á dùn adétúlà ẹ kalẹ́ ọládẹ́wà pẹ̀lú ilé tí náà mi bàjẹ́.
1: bá a ṣe sọ àwa ò fún èèyàn ẹ̀yin lẹ́fọ̀ọ́ ra yín múnàbà yín wá pẹ̀ nọ́mbà mi rèé o mo fẹ́ ràn lọ́wọ́ ó yàtọ̀ sí pé kẹ́nìyàn bá lè pè ẹja máa la kínní yìí o nọ́mbà mi rèé o ẹ̀yin lẹ mu síta ẹ má sọ pé kẹ́nìyàn pé káwa wá fún wọn ní nọ́mbà yìí ẹ fúnra yín má tẹ̀jíṣẹ́ wá wípé ẹ sà ó ṣe mí rí ó ṣe ẹnìkan rí nǹkan báyìí ló lò ẹjọ́ mo fẹ́ ràn lọ́wọ́ ó yàtọ̀ sí pé tẹ́nìyẹn bá lè pè á lófin lórí afẹ́fẹ́ yìí àti wípé a kì í máa fúnyàn ní nǹkan bíi eléyìí. ó dá láti bẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé ẹ̀yin náà lè sọ síta kí ẹ má dà kọ yín àwọn sọ́síta tó bá kàn jọ mọ́ mọ̀lẹ́bí lọ́kọláya àwa ṣetán láti ràn yín lọ́wọ́ nítorí àwọn ọmọ nàìjíríà wà ń kalẹ̀ láti fún yín nímọ̀ràn tó jọjú láti jẹ́ káyìn mọ̀ pé wọ́n wà pẹ̀lú yín nínú ìrìnàjò yìí nọ́mbà tẹ́ sọ́síta sí òun náà ni 0916-159-1011 ẹja sáré tajà bàbá padàdé ẹ láǹfààní láti pè lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí ẹni sòrò bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ẹni sòrò ẹ dákun ẹni sòrò à ń bọ̀ ìkànnì diamond fm lẹ̀ ń gbọ́.
5: diamond fm adé orí òkè

0: FM fún àwọn ètò ọgbọ́n, ìmọ̀ àti òye tó yè kooro.
1: Káàbọ̀ padà sórí ètò láwọlé sàn ní ìkànnì Diamond FM. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ ẹ ní sí wa. A wà pẹ̀lú yín tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ìkànnì Diamond FM lẹ ń gbọ́, ìkànnì tó ń tàn yìnrìnyìnrìn tẹ́tí láǹfààní láti sọ̀rọ̀ tó bá ń dùn yín lọ́kàn jáde. Ẹlẹ́mbẹ̀rún níbikíbi tẹ bá ti ń gbọ́ wa. Ẹ wá kan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan láti jẹ gbàdúrà tó yìí láṣàlẹ̀ tó ní. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ràn wá lọ́wọ́ láti máa ṣètò títí di àsìkò tá a wà yìí. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti máa dá sí àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá sọ síta. Àwọn kan ti sọ̀rọ̀ síta, a dẹ̀ ní láti gbà mú nímọ̀ràn. Àwọn kan ti ẹ̀fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́, ṣùgbọ́n já sójú òpólẹ̀ náà káwọ́ bí tá a bá dé. 0916-159-1011. Ìwúlẹ̀ dá sí ń bẹ̀ o.
2: Ẹ̀ló, ẹ kàlẹ́ o.
1: Ẹ kàlẹ́ ṣeun.
2: Ẹ kú ètò, Ọlọ́run ní dalé sinmi náà rú o.
1: Àmì ẹ ṣeun.
2: Èmi ni ẹni tí Ọlọ́run mọ̀ láti ìlú Tọ́lọ́run mọ̀. Mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà sáànù mi lórí ọ̀rọ̀ ọmọ mi. Ọmọ ọdún mẹ́fà inú máa ń àdẹ̀tí lọ sísù àti ṣe ká àti ṣe tẹ́sì sí ẹ̀jẹ̀. Wọ́n ní kò sí kankan tí ń ṣe, kò ní kankan tí ń ṣe inú ara. Inú yẹn dẹ̀ ń dààmú rẹ̀.
1: Ọmọdún ọkùnrin àbí obìnrin?
2: Obìnrin ni, ọmọ ọdún mẹ́fà ni.
1: Ọmọ ọdún mẹ́fà.
2: Bẹ́ẹ̀ ni, ìtúkálukú bá mọ̀ kan sàánú mi, ẹ dákun.
1: Ó dẹ̀ ṣeun.
2: Mo ti ń pè yín látẹ̀ kan náà. Ọlọ́run ní dalẹ́ àtọ̀nà ń sinmi náà rú o.
1: Àmì ẹ ṣeun.
2: Ẹ ṣeun, mo dúpẹ́ o.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ̀lọ́ ẹ kalẹ́ o.
3: Ẹ̀lọ́.
1: Ẹ kalẹ́ ẹ ṣeun. Ẹ kalẹ́ mà. Ẹ kú ètò. Ẹ ṣeun.
3: Ìsìnjẹ́ àtọ̀nà ti mí náà ní dàrú o.
1: Àmì àmì àmì.
3: Ọlọ́run ni kí n wọlé lónìí o. Ẹ̀wọ̀n mo ti ń pè lórí nọ́mbà yìí ní fún kí n sọ̀rọ̀ oṣù kan.
1: A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọlé.
3: Ìmọ̀ bẹ́ẹ̀ sọ sí ìtànù.
1: Kí ni nǹkan o?
3: Ẹ dákun. Ilé ọkọ tí mo wà ìbẹ̀rẹ̀ ẹlẹ́kẹta ìdààmú yìí wá pọ̀.
1: Ilé ọkọ ẹlẹ́kẹta lẹwà.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ti tọ́ ọmọdún mélòó báyìí?
3: Ẹ ti wá rọ́kùnrin ní mọ́ṣù mọ́tọ̀ yìí ọ̀jọ̀. Ó ti wá ṣù mí. Mo fẹ́ kọ́mọ Nàìjíríà, ó gbà mí nímọ̀ràn.
1: Ẹ ní sùúrù. Ẹ ti tọ́ ọmọdún mélòó báyìí?
3: Mo wà ní ìjọ
1: 40. Ilé ọkọ kẹta, ọmọ mélòó lẹ ti bí?
3: Mo lọ́mọ mẹ́rin.
1: Bàbá mélòó? Bàbá mélòó ló lọmọ mẹ́rin?
3: Bàbá méjì.
1: Méjì ló lọmọ mẹ́rin. Ó túmọ̀ sí wípé méjì fún bàbá kan, méjì fún bàbá míì. Kí ló wá fa, kí lẹ́yìn rò ipò máa ń fa ìjákulẹ̀ lọ́dọ̀ ọkùnrin?
3: Kò fẹ́ yé mi gan.
1: Kò yé yín?
3: Alákọ̀ọ́kọ́ tí mo kú àjà àjà.
1: Kí ló wá mú yín kúrò nígbà tẹ́ ẹ já?
3: Mo ní sálé mi o, tó bá ní tọ̀ kí n lọ sinmi sílé wa, kò fi owó tó o sì gbalẹ̀ pé kò sówó kan lọ́wọ́ o sì yìn nínú mi.
1: Ẹnì
3: àwọn òbí mi ránṣẹ́ kò yọjú.
1: Ẹnì kejì ńkọ́.
3: Ẹnìkejì kò sí jíjẹ, kò sí mímu, kò sí nǹkan kan. Bàbá rẹ̀ ní ń gbé jíjẹ mímu, bàbá sì ti dàgbà. Nígbà tágbára agbára bàbá ò gbé mọ́ iṣẹ́ tèmi náà tí èsì ń ṣe ni kò ní ṣe iṣẹ́ tó lọ fà.
1: Ọ̀dà ẹnì kẹta ń kọ́.
3: Mo kọ́ láàárọ̀ ọjọ́ mi, ṣùgbọ́n mi rí iṣẹ́ rẹ̀ ṣe láti ìgbà tí mo ti ṣe sídọ́mù mi rí iṣẹ́ rẹ̀ ṣe.
1: Tẹ́lọ̀ lẹ kọ́ ṣùgbọ́n ẹ rí iṣẹ́ ò ń ṣe.
3: Ìgbà tó sú mi, mo try mo lọ sí nọ́ọ̀sì, mo tún lọ kọ́ sí àgbo kékeré. Ṣùgbọ́n bákan náà gbogbo ẹ̀ náà kọ̀ náà ni.
1: Àwọn ìgbìyànjú wo làwa gbé lórí ọ̀rọ̀ yìí? Tálẹ̀ fẹ̀rọ̀ yìí lọ.
3: Mo ti gbìyànjú, kọ́dà màmá mi gan ti mú mi rìnrìn àjò lórí ẹ̀. Nǹkan bá sọ fún mi ni pé ibi tí mo gbé láti kékeré náà ti fogun sínú ayé mi. gbogbo gbìyànjú mi ń ká kulẹ̀ ni kó dà ti jẹ́ àti mo gan kó dàbí nǹkan ló mú mi tí mo tún fi fẹ́ lómi. Ìbọn mi tí mo tún wá wà nínú kò sí fọkànbalẹ̀. Wọ́n sun mọ́tò yìí ti pọ̀ jù kí n gbọ́rọ̀ jáde.
1: Ọ̀dọ̀ ẹnìkan lẹwà báyìí.
3: Wọ́n pè mí lórí fóònù tí n tètè gbé ó lé ní bóyá mo ti lọ bọ́kùnrin mi ṣe nǹkan níta ni. Ẹ wò wà náà ètò wá fẹ́ pọ̀ mo fi wá ní kọ́mọ Nàìjíríà gbà mí nímọ̀ràn.
1: Ó dàbí sọ́dọ̀ ọkùnrin lẹwà báyìí. Sọ́dọ̀ ọkọ kan lẹwà báyìí.
3: Bẹ́ẹ̀ni.
1: Ó dà ẹni tẹ wá pàdé nsìn. Ìṣe
3: ó ní ṣe náà ni ibi tí mo wà náà ni.
1: Ṣó ń tọ́jú yín dada.
3: Mo wà ní ìsí ìkó ṣùgbọ́n mò ń dìsáìdì àti ìkó ń bẹ̀rù ọdún kẹta tá a fẹ́ra
1: ni. Ṣó ń tọ́jú yín dada.
3: Kò sí ìtọ́jú kan lọ títí nǹkan tẹ́ni kan wò pé tọ́kàn bá balẹ̀. Tó bá yá gbogbo ohun tí ò tó padà sẹ́kù ṣùgbọ́n kò fi mí lọ́kàn balẹ̀.
1: Kí ni nǹkan tí ò fi fi yín lọ́kàn balẹ̀? Ṣó tún mọ́ fẹ́
3: lómìí o ní ìdájí ni ó jáde sí gbago mọ́kànlá méjìlá kó tó wọlé. Tó bá dé ìbọ̀rọ̀ sùn kí n tó dé yóò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní ìdí ajé tèmi ti fẹ́ lọ ní sùn kalẹ̀ kí ni yóò sàmọ sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ.
1: Ó dà ẹni sòrò ẹni ẹ lámọ̀mọ́ra níbi tá a ti dúró sí i nítorí kò síbi tẹ́ ẹ̀ ń kọ́ mọ́ lọ.
3: Ṣé ẹ ò fi lílù kún ọ̀rọ̀bọ̀rọ̀ tẹ́lẹ̀ láàrin èmi rẹ̀ lílù ni.
1: Ṣé ẹni tẹ́ wà lọ́dọ̀ ẹ lẹ́bímọ fún báyìí.
3: Ìyá mọ̀ lọ́dọ̀ àwọn fámílì rẹ̀ gan ni mo ti wà yí àwọn tẹ̀ tó ń bú mi pé lálẹ́ àtìgbà tí mo ti fẹ́ mi ò yé mi ò pa kí ní fẹlẹ̀ tẹ́mi ò fi bímọ. Tí n bá lè dó kí n dó rìn bá lè dó kí n máa lọ àwọn òfẹ́ lómi fún.
1: O ti yé mi. Ẹ fi ọkàn yín balẹ̀. Ẹ fi ọkàn yín balẹ̀ dáadáa. Ẹ jẹ́ káwọn ọmọ Nàìjíríà ṣàlàyé fún yín bóyá àdúrà lẹ gbà o bóyá àwọn nǹkan kan wà nínú Kùránì o bóyá kìrìsìtẹ́nì lẹ ń ṣe o tẹ gbàdúrà lé lórí o àwọn nǹkan bá wọn. Ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ kí àwọn tó ti lọ àrùn nǹkan bá wọn kọjá àbí wọ́n mọ nǹkan tí èèyàn lè lò sí ṣe gbọ́ mà. Ẹ fọkàn yín balẹ̀ ẹ fi ọkàn yín ẹ má wo àṣìṣe pípé ẹ ti ṣàṣìṣe sẹ́yìn ẹ má dẹ̀ wòye pé bóyá má sùn má tọ̀ má kìnìkan ẹ fọkàn yín balẹ̀ ọ̀nà àbáyọ ni ẹ nílò kì í ṣe kẹ kúrò níbẹ̀ ọ̀nà àbáyọ ni. Ẹ ṣeun. Àmì ẹ ṣeun. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbọ́rọ̀ láti ẹnu ìyá wa yìí kí lẹ rò pé wọ́n lè ṣe sí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kó lè bá níyànjú kó lè bá jọra wọn kí ọkàn wọn láyè balẹ̀ dáadáa. Ẹnìkan sọ̀rọ̀ nípa ọmọ wọn tí ń jẹ eyín mo lérò pé wọ́n máa ń jẹ eyín fáwọn èèyàn tí wọ́n gbọ́ lẹ́ẹ̀kan. Ẹnìkan dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n wọn kan tó ní stroke kinní kan tí àwọn èèyàn ló fẹ́ fún wọn ní nọ́mbà tí wọ́n padà fún wọn ní nọ́mbà látìgbà náà. Ẹ dákun ẹ dábọ̀ ẹja ṣe kánmọ́kánmọ́.

0: alákùnrin kan náà sọ̀rọ̀ nípa àkíyèsí tóun rí tó bá ti wà lọ́wọ́ òun pé kì í dúró àti wípé nígbà míì wọ́n sọ fún un pé kóun lọ borí ẹ má gbàgbé ọ̀rọ̀ ẹ̀ náà kákó mọ́ ẹ̀ tí ń bẹ ńlẹ̀ 0916159 1011 ìmọ̀ràn la nílò báyìí ẹ lè fún wa mọ̀ràn lórí ẹni tọmọ rẹ̀ ń jẹ yín ẹni tí wọ́n ní kó borí arábìnrin tí wọ́n sọ síta ń sìn èwo lẹ mọ̀ ń bẹ̀rù ẹyin bàbá wa àtẹyin màmá wa nílé ẹ mà ṣe wọn o hello ẹnì kan sọ̀rọ̀ nípa ọmọ ẹ má gbàgbé tinúrun ẹlẹ́kálẹ́ o yes yes sir
1: àkó ìpè mi
0: yes sir
1: àkó ìṣe ìdíyà
0: yes sir
1: ṣẹbi ti ẹni tí oúnjẹ yẹn mo fẹ sọ
0: ọ̀dà
1: èmi lẹni tó lọmọ nílùú tó lọmọ ìbejì mi ìkejì mi gan láti kéke báyìí ló ti ń jẹ yín kò sóògùn kankan fún ẹdúgbọ kò sóògùn kankan tó bá ti ń jẹ yín ẹ bá ti gba báyìí pàápàá ó máa yíra padà kò sóògùn kankan bí oúnjẹ yín àti kékeré mo ti lé lọmọ 50 something àti kékeré báyìí di kejì mi ti ń jẹ yín kò ó ṣe pé bóyá oorun àsunjù ni ló ń fà á tó bá ti sùn ló máa sùn tẹ̀mítẹ̀mí so òǹgò ní mọ̀gbà tó nǹkan wọn máa jẹ ní báyìí èmi gan máa ń jí tàbá jọ sùn pọ̀ máa di pé èrè ó yá kéde sùn ó dẹ̀ máa yíra padà bóyá bíi 2-3 hours ẹ̀yìn nígbà mi tó bá jálẹ̀ àtúnṣe máa tún ga gàgàgàgà so kò ó ṣe pé bóyá kínní oorun àsunjù eré pa oorun àsunjù ló ń fà á ṣé kò yé yín.
0: ó yé mi.
1: ẹ̀mọ abẹ́rẹ́ tó bọ̀.
0: Hello, Ekaleo.
2: Hello, Ekaleo.
0: Yes, sir. Eseun.
2: Baba oniji lati Esaku.
0: Eseun, sir.
2: Ọmọ fẹ́ sọ̀rọ̀ ìlú náà ni ìfijìmọ̀ ọkọ sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ìlú yẹn sí ogun kan ní bami gbẹ̀yìn ó dáa gbẹ̀yìn bami kálù lórí.
0: Ẹ̀yìn
2: wa sọ pé ẹni bami kálù ló fẹ́ pé ogun ẹ wá. Ẹ sí ogun ẹ̀ pín pín pín yẹn bami gbẹ̀yìn ò fẹ́ yẹn báyìí ogun ẹ̀ wá mi kàn mí kọ́ tàn yín. Mẹ́ṣọ̀ tiẹ̀ ni
0: ẹ ṣe mo dúpẹ́ o ẹ má gbàgbé ẹni tí inú run o ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
3: ẹ̀ka alẹ́ sà.
0: yẹ sà ẹ ṣeun.
3: sà mo ń gbọ́ prógámù tẹ̀ ń ṣe lọ́wọ́ yẹn mo fẹ́ dá sí ni sà.
0: ìwọlẹ́ dà sí ń bẹ̀ sà.
3: ẹ ti wúmà tó sọ pé ọmọ ń jẹ yín yẹn ni.
0: ok.
3: nǹkan tó ṣe mí náà nígbà tí mo wà kékeré ni ìbàdàn sọ yẹn mo rántí. so ṣe ń gbọ́ mi bẹ́ yẹn sà.
0: mo ń gbọ́ yín sà.
3: Wọ́n á lọ sí etí omi tó bá ń sàn odò tó ń sàn. Odò yẹn máa jẹ́ odò tó ń mu o. Kì í sodò tó ń ṣèdọ̀tí sí tó ń ṣe ẹni nǹkan dágbàdàgbà sí rárá o. Wọ́n á wá bu iyan nìyí tí ẹ̀mọ́ pété yẹn bá wọnú omi kékeré tí ó ń sàn.
0: Èèyàn
3: máa tẹ iyan rìn mọ́lẹ̀ nínú ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: So wọ́n á bu iyan rìn tán tó wà nínú omi yẹn. Wọ́n á bu sínú ewé ọ̀bọ́yà inú ìkísá. Wọ́n á gbé wálé. So tọmọ yẹn bá ti sùn tó bá ti bẹ̀rẹ̀ sí ní jẹ yín yẹn wọ́n á rọra bù díẹ̀ nínú iyan rìn yẹn wọ́n á bù sí lẹ́nu díẹ̀ ni o. Ṣé rí by time tó bá lòun ń jẹ yín yẹn iyan rìn yẹn ló máa jẹ kò ní í sí. Ohun tó ṣe èmi rí tí bàbá tèmi dẹ̀ ṣe fún mi nìyẹn. Because mo lù sí màmá mi ní kékeré nígbà mo wà kékeré. So ọ̀dọ̀ dáàdì mi ni gbogbo wa gbígbẹ́ dàgbà ń gbàjẹ́. Mo rántí bàbá mi ti máa tọ́jú yanrìn yẹn pamọ́ sílé. So bàtàmù tí mo bá ti ń jẹ yín yẹn ó ti máa bú sí mi lẹ́nu. Ṣé ẹ mọ̀ pé láti máa jẹ yín pẹ̀lú yanrìn kì í ṣe nǹkan tó rọrùn. Ó máa wà lẹ́nu mi tójú fi máa mọ́. So bàtàmù tójú bá mọ́ màá ẹ̀sẹ̀ wa máa fọ. Títí bí bàbá mi ti ṣe títí tí mo fi fìkíní yẹn sílẹ̀ nìyẹn. Bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run mo ti lé lọ́mọ ọgọ́ta ọdún o. So kékeré yẹn nǹkan tí mo rí tí bàbá mi ṣe fún mi nìyẹn o. ìyẹn ni omi tá ń mu tí ìṣe pé kán ṣèdọ̀tí sí rárá. So bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run rẹ̀ á jẹ́ kó bá ẹni yẹn lára mu.
0: Àmì àmì.
3: Ẹ ṣe o.
0: Ayílẹ̀ ṣẹ́jù adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ wọ pápápá a ní ìpolówó ọjà.
4: Ẹ̀lọ́ mi sábẹ́sì.
0: Yes sir.
4: Ẹ̀ka alẹ́ sà sálà
0: ẹ máa ṣeun fún gbà àkọ́kọ́ tẹ ẹ pé wọlé.
4: yóò dáa fún yín sà.
0: àmì
4: ẹ̀ṣẹ̀ o
0: àmì sà.
4: fún ìgbìyànjú yín tẹ́ ẹ rí ọ̀rọ̀ ẹni tó ń jẹ yẹn náà ni mo fẹ́ dá sí.
0: ó dá sà.
4: gẹ́gẹ́ bí arákùnrin ìṣẹ̀ṣọ́ ń sìn yẹpẹ odò bó ṣe sọ ẹ gan because èmi tí mo bá yín sọ̀rọ̀ ńsìn yìí mo ti ń lọ bíi 70 69 ẹni tọ́lọ́hún mọ̀ nílùú tọ́lọ́hún mọ̀ níbi yẹpẹ odò yẹn náà ni kọ́ lọ bù tọ́ bá máa lò fún ọ̀sẹ̀ kan táìmù tó bá ti ń jẹ yín yẹn kọ́ bù sí lẹ́nu tó bá kíláàkì yẹpẹ yẹn tó jẹ yẹpẹ yẹn kò sí bí ó ṣe ní jí tó bá máa lò fún 1 week kò ní jẹ yẹn mọ́.
0: Ìyẹn
4: tó ti ṣe mí rí láyé ìjọ òun ni ó dẹ̀ tó ṣe àwọn kan tèmi náà mọ̀ yẹpẹ tó mọ̀ yẹn ni kọ́ lọ wá létí odò àsìkò tó bá ti ń jẹ yín yẹn tó ń rákàrákàrákàrá yẹn kọ́ bu yẹpẹ sí lẹ́nu. Ogun ẹ nìyẹn.
0: Ẹyin lẹ́ṣẹ́ jò amọ̀lóore amọ̀lóore ó dá ọ̀rẹ́ yín ti fẹ́ níyànjú tán ẹni tínú run ẹni tó kó lọ rè borí ẹni tó wà nílé ọkọ̀ kẹta pẹ̀lú másùmátọ̀ gbogbo àwọn nǹkan tọkọ dà lílẹ̀ ẹja wa ronú se lápapọ̀ bá a bá padà dé lẹ́yìn ìpolówó ìjà ráńpẹ́ yìí a máa retí yín láti fún wa ní ìmọ̀ràn tó dáa sí àwọn kan yìí mo fẹ́ kí a fọkàn balẹ̀ ẹni tó ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ kó má ti sùn orun burúkú ò ní kùn wá o ìkànnì diamond fm ò lè gbọ́ ìkànnì tó ń tàn yìnrìnyìnrìn ẹ má yẹ kó ń bẹ̀.
5: Diamond fm ìgbáyé gbádùn yín ló jẹ wá lógún.
6: Lámì yọ ẹyẹ ta ìbọ́lá bẹ́ẹ̀rì èyí tí mo tún ń bèrè.
7: Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò ń kìyìn o. Sẹ́ni tó bá mojú ògún ní pabinire. Gbogbo ẹ̀yin jẹ́ ti ìdàgbà darúgbó. Tẹ́ẹ̀rẹ́ yìí jẹran bẹ́ẹ̀ ṣe ń fẹ́ ẹ̀sùn mọ́tò sí. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò. Bàbá tá a ti mìnì. Lọkọ gbogbo tó bá jọ máa kòkòrò eyín. Tàbí kòkòrò tó bá ń dani láàmú nínú ẹnu. Bọ̀dá àǹtí tí ò lè rẹ́rìn láàrin èèyàn. Torí pé gbogbo eyín ti dẹ̀rà. Ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro eyín bẹ lọ́dọ̀ ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣà kòkòrò 30 minutes. Kíni ìtumọ̀ 30 minutes yẹn gan? Ó máa yé eyín nígbà tẹ́ ẹ bá débẹ̀. Ìtọ́jú akòkòrò nílànà tìbílẹ̀ tí ò mú ìnira dání. Má lọ yọ o. Gbogbo eyín tó ti jẹrà, eyín tó ń mì ká máa fọnu kó máa ṣẹ̀jẹ̀. Ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣọ akòkòrò ní kẹ́ ẹ kàn sí. Kòkòrò tí máa dani láàmú nínú eyín ni wọ́n ń pè ní ságó wọ. Bí kòkòrò ọ̀hún bá gbilẹ̀ nínú eyín, ó lè fa kẹ́nu ó máa rùn. Sí ọmọ ọba ewé dọ́là bàbá onípàṣọ akòkòrò 30 minutes lónìí kò bọ̀ nínú ìṣòro lórí 08057466077. Eyín tó ń mì tí ò tí ì yọ. Ẹ kàn sí bàbá onípàṣọ akòkòrò 30 minutes.
8: Akúdédé wòye ara lé. Orúkọ tèmi náà ni ọmọọba ewé dọ́là bàbá onípàṣán akòkòrò tí mo wà ní rásíà òmùtọ̀ ní ràǹdàbàtú gèrè alímì nílùú ìlọrin. Ọmọọba ewé dọ́là bàbá 30 minutes àwa náà wọ́n ń pè bẹ́ẹ̀ ní iléeṣẹ́ wa àìsè kan míì ju tó ní ṣe pẹ̀lú àìsàn ẹnu àbí àìsàn tí ń kó bá ẹyin ọmọ ẹ̀dá ènìyàn. Tí ẹ bá ti dé ràǹdàbàtú gèrè alímì ẹ bèrè ọ́fíìsì rásíà òmùtọ̀ ibẹ̀ náà la wà tí a ti ń ṣe ìrànlọ́wọ́ ìtọ́jú nípa kòkòrò fún àwọn ẹ̀dá ènìyàn. Bákan náà nọ́mbà tí ẹ lè máa pè mí sí òun náà ni 08057466077. Ẹ tún gbọ́ nọ́mbà náà lẹ́ẹ̀kan sí 08057466077. Gèrè alímì roundabout náà ni kẹ́ ẹ ti béèrè fún bàbá onípàṣán akòkòrò ọmọọba ewé dọ́là. Akòkòrò tí àwọn olóyìnbó ń pè ní toothache òun náà ni àìsàn bí kí eyín máa ru ẹ̀dá ènìyàn, kí eyín máa ṣe ẹ̀jẹ̀ nígbà tí ẹlòmíràn ń fọnu, kí eyín máa ṣe ètútú tàbí kí eyín àbí èrìjì ènìyàn tí wọ́n ń pè ní jọ̀ bíi kó máa ní ìṣòro bíi pé nǹkan ń jẹ tí wọ́n á ti ń jẹ́ wọnú téyín ẹlòmíì fi ń yọbọ́ sílẹ̀. Àbí pàápàá jùlọ àwọn tí ẹnu wọn ti bá máa ń ní òórùn tí à ń pè ní mouth odor, àwọn àìsàn akòkòrò yìí a máa fà á. Kí ẹnu kí ó máa ṣe egbò àbí ahọ́n tá ń pè ní tongue, ó lè já sí pé egbò ló bá wà ń bẹ̀. Tí wọ́n máa ń pè ní mọ̀jàta fún àwọn ọmọ kéékèèké a máa jẹ́ bí egbò ní ẹnu fún àwọn àgbàlagbà láwọn àsìkò mìíràn tí èèyàn bá ti ní àìsàn yìí nínú ara. Ẹnu ríro, orí fífọ́, látara ríro yìí akòkòrò máa dá wàhálà tó pọ̀ sílẹ̀. A máa fara gbígbóná fẹ́lòmíì tó bá sì ti ń da ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ènìyàn láàmú a máa kó bá wọn débi pé yóò máa fa etí dídùn. Tí ó bá ti jẹ́ pé kinní yìí bá ti ran etí à ń pè ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ ẹ̀dá ènìyàn a máa ṣe àkóbá fún eyín tó wà ní inú ẹnu ẹ̀dá ènìyàn láti mọ́ lè fi jẹ nǹkan kan mọ́. gbogbo eyin ni o ma damu eni na tori ti nkan iyen teyan ba ti je nkan sotun sosi ninu enu e ma je ki kokoro yo tete ran si otun yo si ran si osi gbogbo yin le awa mo wa toju nile baba onipasa kokoro nile ise wa omo ba ewe dollar a wa ni round about gire alimi nilu ilorin ebire rasha umoto ibe la fi kale si ti akokoro yi ba ti wa chronic ti a npe ni toothache to ba ti didi gbolugu si enu ede eniyan mi ti aisan ta npe ni akokoro yi to ba ti gbile ni enu eda eniyan o le fa awon kan woyi ti mo fe daruko fun yin o le fa ki eyan ma le je ata lasiko to ye ko je ata o si le mu elomiran nigba to ba mu omi tutu iyan a ma wa ro de pe yo ma fo lori koda telomi o ni rorun sun paapa julo nigba asiko tutu ti otutu ba mu opolopo eda eniyan lowo gaspe oru ori fifo ni oji ati enu riro akokoro ta si so yi o pe orisirisi ilana toju won si wa lototo ni le se ti baba oni pasan akokoro omo be we dollar bakan na mo si ni e ma pe mi si ori 08057466077 08057466077 baba oni pasan akokoro baba 30 minutes aisan akokoro ta lo pin si ilana meji ti toju won si yatoto awon afi owo fa nbe ti ma da kokoro le senu ede niyan ni bi nkan jije abi nkan mi te yan mu elekeji oni ti won ma pe ni ajebi ti o ba ti wa nu eje lumi ti ba fi bi ti o ba si wa nu eje ni ti won bi yen o le sese ko ran ti won pe ni inheritant ka mo tuto ka mo fonu keji o mo jade aisan akokoro yi ti wa lenu wo to ba ngbo mi to ba rapere yi ma bo wa de mi omo be we dollar ipe aisan akokoro yi ni enu fun ojo to pe ti eyan ba ete mojuto a mo tun wa da wahala mi le sinu enu bi ki enu ma wu abi bi ki eriji ki o ma wu o si le tibe ko din ti o lead si in ta npe ni tumor of the jaw bakan na o tun le tatara be ko lead si in ta npe ni tumor of the tongue adua temi wa se fun eyan mo ya wa ni wi pe olorun oba oni ja rogun jejere enu ti a npe ni cancer ni ile ise omo oba ewe dollar a ma bere se latago mesan aro titi di ago marun role ni gbogbo ojo monday titi to fi di jo saturday bakan na ni gbogbo ojo sunday lati ago mewa si ago merin osan la mo fi do lati fi se itoju fun awon omo ede niyan nipa aisan kokoro enu ta npe ni akokoro yiyo eyin ko ni iwosan opolopo ti yo eyin won yo to tun won yo to si o yo to ki o ti yo ti sale ti kini si tun da lamu pataki be julo ni pe ke wa ki eyin o fo awon nkan tin je kokoro yi ko jade opolopo eniyan won ti lawon yo kokoro lotun won yo kokoro lo si melo ni gbogbo eyin tin be ninu enu ti a ti yo kokoro bi 100 ti eyin si je 36 bakan na ti si tun da won lamu ni ile ise omo ba iwe dollar a fi pidan o a si itoju re laarin 30 minutes ti won fi pe awon baba 30 minutes ni pe laarin 30 minutes yen a fonu a si fun ni ogun te di manu to je pe oni o pa awon ta npe ni kokoro yi te si tun danu bakan na la fun lawon ogun te mo ko lo le lati fi won le fi se itoju kokoro jeyin yi ti won pe ni sango worm lede eleyibo bacteria ni ma fa sinu enu eda eniyan to ba wa pe lai ti ri toju o ma lead si awon aisan kan ninu enu ta npe ni mouth disease ilana toju to ba ti di mouth disease yi o tun yato fe ni tinta tin ru abi tin momi tutu ti o gbadun ara re inu awon kan ta wa npe ni mouth disease yi lawon kan won yi bi mouth odor bi watery of the mouth bi ki enu ko sa ma fon to o ma fa to senu ti tonu ma wa run bi ki ete o ma be abi bi ki enu ma si egbo bi ki eriji ko ma wu abi ko ma so ti o ma wa ta ti o ma yo itutu wo to ba tin gbo mi ni agbara tolorun to ba ti de odo emi omo ba iwe dollar isuru re yo di petele lori akokoro omo ba iwe dollar baba 30 minutes opo eyin lodo ti wa ti eyin ba ti mi latara wi pe in to ni se pelu in ta npe ni gum of the teeth to ba ti ni aye ti eyin ba mi amo tin to je itakun re ta npe ni root ti o ba ti kan abi ti o ba ti fo lagbara olohun eyin na o duro pada amo ti eyan ba pe lati se itoju yi ni asiko o le se akoba debi pe funra re yin le yin o ma bole ti kokoro ba ti je eriji ta npe ni jo to ba ti je yo fi aye le ni sale bi ti eyin fi se gbongbo yo si yo bole funra re ko to wa ri be e ma bo wa de mi omo ba we dollar baba oni pasa kokoro baba 30 minutes gbogbo omo de ti nkan wa nba wa nda laamu segede le npe ni o eni gbogbo oruko to ba le je to ba ti jo pe laarin isoro idamu lori enu ni abi eyin abi erigi abi ahan e ma bo wa do emi omo ba iwe dola baba oni pasan akokoro baba 30 minutes ke si ma pe mi sori number ti mu pe fun yi na 08057466077 08057466077 ki wa ni ma wa fa awon kini isi enu eda eniyan ni bi ki a ma fi eyin si nkan to ba le to lagbara bi minerals abi bi koki ti a ba tin fe yin si lera won o le ko ba eyin ati nkan miran be be lo ki eniyan ma fi eyin je nkan to le bi egungun to le abi ki eyan ma je nkan to ni egun to be le gun yen leyin bi eja ti o ba moju to aye o le gba laye ti nkan o ma store si be tawon kankan o ma wonu be to ba wa tin dijoke ta yo di nkan tin form kokoro tan wi papa julo lawon igba miran eyan le ma je nkan ko fe yin pa okuta logigi o le ko ba eyin iwo to ba ti wa ri apere awon kan won yi mo jina se mi baba oni pasa kokoro baba 30 minutes ti eyan ba fi eyin je nkan to le abo fi si nkan to le o le create o abi ki eyin e ko san ti nkan ma wa store sibe yo wa di nkan ti o fi wa gba le ti ti an pe ni kokoro yo fi wa gba le lenu eni na iyen ti nkan ti eyan ba je ba ti ro pamo sibe ti o ri bi jade eyin kikan e kan se mi baba oni pasa kokoro kokoro ta nsoro nipa re yi o je nkan to buru o dabi terrorist of the teeth ni tori pe already lati yo gbogbo nkan tin je yin ede niyan lati mo si nkan kan be mo be na lawa na si wa ti wa si awon ogun kale ni ti gba lode lati mo fi koju awon igbenija yi awa na mura pa akokoro yi kale gege bi ko je nkan ti etete gbogun ati wa mura re kale togun inu awon ogun ti a wa fi seran lo fa awon eyan to je nile ise ti wa o na ni ogun ti egbo ti awon eyan pe ni pasan akokoro atun lati tun si ogun kan ta npe ni anti toothache to e pe o ma gbiyanju fun awon ede niyan nipa pe gbogbo tin je yin yo si di ohun gbagbe lagbara olohun emi baba ewe dola a wa ni gere alimi roundabout te ba ti debe e bere rasia umuto ibe la fi se joko e si ma ri wa lati aaro ni ago mesan si ago marun abo irole ama ni ojo sunday tin je ojo simi laarin ago mewa si ago merin osan le leri wa bakan na ni ile ise wa ati ni awon ero igbalode lori silisi en to ni se pelu complete tooth equipment and tools o ti wa ni ile ise awa omo ba ewe dola ultrasonic scaler machine o ti wa nle lati fi se itoju enu feyan omo ya wa lowo poku check retractors o ti wa nle na feyan omo ya wa television staff fi se itoju yin fun yin lowo poku check retractor yi o na lawon mi npe ni lips retractors be lawon mi ran si npe ni mouth retractor ni ile ise

0: ẹni kẹni tí o bá ní nǹkan tí o bá fira kó kàn sí wọn.
1: Ẹ kalẹ̀ olóòtú, akúṣẹ́ lẹ́ni. Orúkọ tèmi ni Mrs. Adéṣọ́kàn láti Ire. Ohun tí mo fẹ́ dá sí ni màmá tó sọ̀rọ̀ nípa pé ilé ọkọ̀ kẹta làwọn wà, ọkọ̀ àwọn ò tún balẹ̀. Ṣé ẹ rí mà, gẹ́gẹ́ bí obìnrin tí ẹ bá fẹ́ lé ọkọ tẹ́ ẹ sì fẹ́ gbé bẹ́ẹ̀, ẹ pa ọkàn yín pọ̀ sójú kan. Kó mi tó wù kéèyàn mọ bá pàdé ńbẹ, èyàn ó lọ́kàn yìí pé mo ti débi tí mo máa kú sí. Ilé ọkọ nìyẹn. Ṣùgbọ́n tẹ bá ti ń rí i pé ó kù síbì kan, ó kù síbì kan, àbí kinní kan ń ṣe mí níbi mo kúrò. Èyí tó ṣe yín níbi tẹ fi kúrò yẹn, bí tẹ bá lọ, èyí tó le jù bẹ́ẹ̀ lọ lèèyàn lè lọ bá pàdé o. Téèyàn bá ti fẹ́ lọkọ, ẹ wo èjì yín, ẹni ẹ tó ọmọ 40 ọdún 40 good years, ẹ̀yin ni kẹ́ ẹ pọ ọkàn yín papọ̀ pé ẹ ti lọkọ. Gbogbo ohun tó wù kẹ́ máa bá pàdé ńbẹ, ẹ wà máa fàdúrà gba lẹ́sẹ̀, Ọlọ́run ó fìdí yín múlẹ̀.
2: Hello, Mr. Adetile, kaalẹ, ẹkú àtàárọ̀ náà ni Adam tọmọtọmọ. Mo gbé gbogbo fámìlì sọ síta, àyẹ̀mọ̀ lálẹ́ àmọ́ tí màá náà rọ̀rùn ó bá lé ayé wa. Ó sọ bàbá sí kó wà, bàbá àbá oníyè, bàbá kọ́kọ́rọ́ àdúrà, kọ́lá aláṣọkẹ́, àbá sọ̀rọ̀ gbogbo yúùtì. Ìyá Dàmọ́lá àti àwọn ìyá wa ní ọ̀sùn náà ní dààmú o. Ẹ wọ́n dùn pé ìran tí ó kọ yín ni o. Pàṣí ló ṣeré ọ̀gá ńlá, ọ̀rẹ́ àkọ́bí ẹ̀ní mọ̀ ní alágbá ọlọ́mọ̀rán ti bùbá sí dáadáa o. Dààmú kéré tóbi kò níkẹ́ nìkọ̀ọ̀kan Ọlọ́run gbára Ọlọ́run. Mo kí gbogbo wa pátápátá àní ṣètò ìdásíọ̀rọ̀ Ọlọ́run nídìí tiwa lágbára Ọlọ́run. Àsìnì rẹ̀ lùkà fa tiwa dá ní ṣáhàlà. Nítorí sọ́sítà là ń dá sí Ọlọ́run níjà sọ̀rọ̀ dá sí àní ṣàgbápàgbá kò ní ṣe wá o. Agbá Ọlọ́run bólú àti fẹ́ ọmọ alálùkọ́ lọ́mọ mi ṣàánú ẹ̀ nílùú Èbúwa yìí ò ní ti bí òun mú o. Wọ́n ní fàṣọ ránṣẹ́ sí wa ní ṣe rí ìyá tó sọ̀rọ̀ gbẹ̀yìn yìí. Mi ì dálẹ́bi ò kan forí jì mí ò bọ́ ti. Obi méjì fẹ́ nìkan, ó tún méjì fẹ́ nìkan. Why not o, wá ṣẹ́kúnṣẹ́ kó jòkó kó gbà kádàrá rẹ̀ pé mẹ́rin sókè náà. Ó tún wálọ́ lọ́run kọ lẹ́ẹ̀kẹta. Ọlọ́run èmi ò dọ́lẹ́bi àmọ́ ìmọ̀ àwọn kèsì èmi sì sọ pé kéèyàn ò kọ̀ọ̀kan lẹ̀ láyé tèmi ìjẹ́ sọ bẹ́ẹ̀. But bọ́rọ̀ bá ti rí báyìí, ló tún lọ kó sẹ́lẹ̀kẹta lọ́dọ̀ mọ́tò mọ́tò yìí nìsín. Ìbẹ́sìn tó bá ti rí pé kò tẹ Ọlọ́run fọkọ rẹ̀ fílẹ̀ dáadáa, kó wájú kọ́kọ́ gbájúmọ́ àmọ́ rẹ̀ mẹ́rẹ̀ ni. Bọ̀nà tó bá mọ̀ tó gbà tó fi tán fi jọmọ fún ọ, Ọlọ́run kan lérí ẹ̀ lágbá Ọlọ́run ò ní dààmú lérí wọn. Ọlọ́run sì ni fi wọ́n dààmú ẹ̀. Ìyá aládùúgbò àkókò gbogbo dídámọ̀dì pátápátá láti Ìlọrin ni ẹ̀ ní dààmú jọ nítorí Ọlọ́run. Àmì àmọ́mọ́ mẹ́rin it's okay for you. Onímọ̀ra gbọ́nà tó fi tọ́jú àmọ̀ rẹ̀ dáadáa kán jọmọ fún onímọ̀ra o. Ṣé o Adétulẹ̀ onímọ̀ra mo kí o gba àwọn tá à ń dá sítọ̀ àní dààmú lágbá Ọlọ́run. Pẹ̀lẹ́ ẹ̀kejì gbàtẹ́ni tó nínú ọmọ ọ̀hún ni pé tó lọ sí bó bá ti di pé lọ sílùú tí ò rí solution. Ó yẹ kán ṣe ẹ́sẹ̀ kan yàgbọ́ ọ̀dìnì ẹ̀sẹ̀ kán bá ti aláwọ̀ nìkan lọ lé alágbo. Ọlọ́run ní fàṣàn ṣe gba àwọn tá à ń dá sí o. Orí burúkú òní kún ẹmọ bí tó bá mọ̀ tẹ̀lé yín lágbá.
1: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò Mr. Adétulà. Ẹ ní sí ètò ṣe lórúkọ Jésù. Ẹni tó sọ pé ọmọ ń jẹ yín yẹn iyanrìn etí odò tó máa ń nítì láti nítì tí a ti funfun báyìí kó mu tọmọ yẹn bá ti sùn kó fi sí ọmọ yẹn lẹ́nu. Nígbà tó bá fi máa ṣe níbi ọ̀sẹ̀ kan kò ní jẹ yín mọ́ lágbára Ọlọ́run.
3: Ẹ kalẹ̀ Mr. Adétulà, ẹ pé tó Mr. Tàmísì Sọ́fúlá tẹ̀dẹ̀ ni. Ṣé rí nípa bọ́dà tán lówó òdó lọ́wọ́ àwọn ohun kò sẹ́ni tó wó dúró lọ́wọ́ rẹ o. Àwọn nǹkan fúnra bá ṣe ń náwó o, kò sẹ́ni tó wó dúró lọ́wọ́ ẹ o, ńná lówó o. So everybody náà kò sẹ́ni tó wó dúró lọ́wọ́ ẹ o. So àwọn nǹkan fúnra iṣẹ́ tó ń ṣe bó ṣe bówó ṣe ń wọlé owó yẹn kéré sí bẹ́ẹ̀ ṣe ń náwó. So òun ni o kan fúnra sí pé ibi tó lórí bíbọ̀ ẹ̀ náà bá lọ fọwọ́ náà bá lọ fọkàn sí. Ó possible ẹ pé wọ́n á bọrí yẹn náà tán bá fi fúnra sí bọ́n ṣe ń ná owó bá kankan náà ni ó padà máa kú sí o. So nípa ọmọ tán ní ilé ọkọ̀ kẹta làwọn wà kankan bẹ́ẹ̀ yẹn. Bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn it's like pé wọn ò tíì bímọ fún máà tí wọ́n wà lọ́dọ̀ wọn yìí. Ṣẹ̀rí fọkànbalẹ̀ ni wọ́n ń wá náà fífẹ́ máà tí ó wà lọ́dọ̀ wọn yìí. Ṣẹ̀rí lọ́dọ̀ tèmi o, ẹni tí ó bá fọkọ̀ márùn-ún kò ní fọkọ̀ méjì o, ẹni tí ó bá fọkọ̀ mẹ́ta kò ní fi ọkọ̀ mẹ́rin o, ẹni tí ó bá fẹ́ mẹ́rin ò ní fẹ́ mẹ́fà. Ibi tí wọ́n ń lọ wọ́n lè mọ̀ tí ì débẹ̀. ibi tí ń lọ wọn lè mọ ti dé bẹẹ pé ẹlẹkẹta ni mo wà àwọn yóò mọ kọ sí mi ìfọkànbalẹ wọn ló ṣe kókó o káfẹ kò bá sí fọkànbalẹ mọ níbẹ kan mú kan kúrò lọdọ tèmi o ní tó bá fi lè mọkùnrin yẹn máa lù wọn tá má tún fi lè bímọ fọkùnrin yẹn tí wọn bá bímọ fún ọkùnrin yẹn tọkùnrin yẹn tó bá wà lọ yọwọ ju bó ti yẹ lọ wọn tún pakú ṣòro àwọn mẹrin tó ti wà ńlẹ ni o wọn tún pa ẹkùnrin yẹn tó máa pakú ṣòro wọn ni kọfẹ kan di ọmọ mẹrin yẹn kan di ní àmúre kan di àwọn ọmọ lámúre kan sọ àwọn ọmọ wọn dọkọ wọn kan sì mú kan sì wá ibi tó báyìí kan bá rí business tán bá ń ṣe àbí tán bá ń ṣe tán lè fi survive.
4: ọmọ ọba adéolú adétúlà one kalẹ ẹkọ ètò akọ ìtara ẹkú sànù náà ṣe rí àwọn tó sọ̀rọ̀ ń pa abúyẹpẹ tí omi odò yẹn wọn já náà bẹ́ẹ̀ ló ṣe rí ojú òpó tán tọ̀ yẹn náà bó ṣe rí gangan nìyẹn dẹ̀ lórí ọ̀rọ̀ onírànràn yẹn lọ́wọ́ díẹ̀ mí yẹn má bá ń bẹ̀ ẹ ti mọ tẹ máa ṣe sí ṣe rí ẹni tó ní òun wà ń lé ọkọ̀ kẹta yẹn ó yẹ kẹ́nìyẹn yẹrẹ ẹ̀ wo torí pé mẹ́ta ṣé àwọn mẹ́ta ni ò wá dà ni àbí àìní sùúrù ẹni tó ń kúrò ń bẹ àmọ́ bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀ pé àní kọ́kàn balẹ̀ kí ló fa àìfọkànbalẹ̀ ń bẹ̀ níbi tó wà ṣé wọ́n nà ni àbí ọkùnrin ń sọ fún pé bóyá ó ń kọ̀rẹ́ tẹ̀ lórí nǹkan kan pé kíní má ṣe iṣẹ́ bóyá lórí ìmọ́tótó ni àbí ó ìjà pé àwọn bùkátà ọmọ yìí mi ní gbọ́ wọn wá jọ ń fà ni torí ohun tó ń fa ìfọkànbalẹ̀ pọ̀ gan so èèyàn kò lè sọ pé nǹkan pàtó báyìí ni ẹni ò bá gbìyànjú àti sojú abẹ́ǹkù sèèyàn lè wò pé kì ibi tí òun náà bá tẹ́ni bá fìsì kó ṣe àtúnṣe ń bẹ̀ sódà kíní ò ní máa fa gbólóhùn àṣọ láàrin ẹ̀ńtọ́ tún jọ ń fẹ́ ránṣìn mẹ́ta wọ́n ti gbìyànjú tó yẹ pé bàbá méjì fún ọmọ mẹ́rin o torí arábìnrin mi ọmọ mẹ́rin bàbá mẹ́rin ni so kẹ́ni ẹ máa wá jẹ́ kí kíní kó ju bó ṣe wà yìí lọ torí nǹkan foundation burúkú ni o lójú tèmi o níwòye tèmi foundation burúkú ni sùúrù tẹ́ni ò ti ṣe ń lé ọkọ̀ àkọ́kọ́ ilé ọkọ̀ kejì kó gbìyànjú kó ṣe ń bi tó wà yìí o kó má ronú pé òun fẹ́ kúrò ṣóyé igi yìí ò da ayọ́ ná tọ̀hún ò da ayọ́ dànù ohun tá à ń sè ní jiná bọ̀rọ̀ o kò dẹ̀ sí bó ṣe máa wàánù gbéyàwó àbí ibùn kan ká pé ọmọ ayanra lọ́rẹ̀ẹ́ lásán gan boyfriend and girlfriend ìjà máa wáyé so tó bá dẹ̀ ti ní sùúrù kò lè rọrùn so ẹni yìí kó wo àwọn nǹkan tóun ṣe tí ọkùnrin yẹn ń complain pé kò bójú mu kó kúrò díẹ̀ ẹ kú ètò.
0: Mo lérò ìparábìnrin ti gbọ́ àwọn ìmọ̀ràn yìí lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá wà ní wípé kí làwọn nǹkan tárábìnrin ní láti ṣe báyìí tí ó fi ní ìfọkànbalẹ̀ ẹjọ́ wa ṣojú òpólẹ̀ bẹ́ẹ̀ náà bá fẹ́ sọ síta àyè wà fún yín náà láti sọ síta 0916159 1011 ẹ kalẹ́ o.
5: Ẹ kalẹ́ mi sọ́dúnkìlà.
0: Ẹ ṣe ọmọ dúpẹ́ sà.
5: Ẹni tó lọ mọ̀ láti mọ̀ dáyé kẹrin.
0: Ọ̀dà ẹ tẹ̀síwájú sà.
5: Lórí ọ̀rọ̀ ọmọ tí inú rùn yẹn. Ẹjọ́ ó ní solution.
0: Kí ni nǹkan ọ̀hún sà?
5: Tí wọ́n bá sọ pé ká ṣe bó ṣe yẹ kó rí ká tọ̀ bẹ́ẹ̀. Ọmọ ọdún mẹ́fà ni. Bí wọ́n sọ pé àwọn àlejò nǹkan tó ń ṣe. Ẹ̀pa ojúlówó ló máa lọ.
0: Ẹ̀pa ojúlówó.
5: Ojúlówó ẹ̀pa ló máa lọ. Ọmọ ilé awo tó bí lèmi tí mò ń sọ̀rọ̀.
0: Ẹ bá àyìnrìn náà ni.
5: Ọmọ tó ń deyín tí bàbá oníyè sọ pé kò sí solution fún yẹn. Iyanrìn ojú oṣù tó bá mọ́ ọmọ àjẹlẹ̀ nu. Obìnrin tó sọ pé olọ́kọ̀ mẹ́ta yẹn. Ẹ lọ sà.
0: Mo ń gbọ́ yín.
5: Ó ti sọ̀rọ̀ pilẹ̀. Orí la ti ń mọ̀rọ̀. Ó sọ wípé láti kékeré ni won ti ni oni kini yen o ma wa itoju pipe lati so pe wi wo won a koko play ri sodo awon agba tabi o da won jo ti won wa lori pepe awon aya wa ku inu emi wa de kun lo mi tapo se ejibo tabi ti dile o sin ti ipile ni ka ma soro npa e o ti so pe kekere na tin tin ni o nkan ton te ko wu ori wo ni pepe buruku
0: ame eso
5: o da osa
0: eso elo e ka le o ele nbe o
6: elo e ka le o
0: eso mo dupe o
6: yawo anjo lati asare
0: o da mo gba yin
6: Wọ́n lè máa gbẹ̀tọ̀ yín ẹ̀kú ètò.
0: Àmì ẹ̀ṣọ́.
6: Nípa ẹni tó kọ́pọ̀ wọlé tó ní ọmọ òun jẹ eyín. Tó bá ti dáná tó bá ti ń jẹ eyín, owó wá báyá kan ló máa fi sílẹ̀ tó máa fi stọ́pù ẹ̀. Ẹni kejì náà tó ní inú ń ṣe ọmọ òun kó má jẹ́ pé wọ́n máa fún ní oríṣiríṣi o. Tó máa torí inú máa ń pa wọ́n máa pa yàn. O jáde sí dáadáa, májẹ̀kọ́ máa fún un ní oríṣiríṣi ikú máa lọ fojú sunkún ọmọ òun.
0: Ó dá ẹ̀ṣọ́.
6: Ẹnì kẹta náà tó tún sọ pé ilé-ọkọ̀ kẹta ló ń wá. Ó ti dé bus stop ni o, kì í ṣe pé báyà ọlọ́gbọ́n náà ti kọ́ ni o.
0: Ó dá ẹ̀ṣọ́.
6: Kọ́ máa di pé ọlọ́ kúkú ìyá kí wọ́n jèrè ọkẹlẹ̀ jẹ̀rẹ̀ láwọn ọmọ ẹ o.
0: Ó dá mọ̀. Ẹ̀ṣọ́.
7: Hello, Kalen. Paris, hello. Okueto.
0: Yes, sir.
7: Olorun mo tun le tin asiro de le tin ori da. Ami Olorun yo mo wa pelu. Fa da si o ma tan mo je to ba sun. Olorun asun yo ni. Ra o si gba ya o da yin dele. Si sun ni. Wa ko te ba je yin ara yi pada. Dara pada ko wa fi egbe sun to ba ti fi egbe sun. Ko ni je. To yin yan mo. Ma de lori eni to so pe ngba to ba ti lowo lori obinrin to so pe to o ba ti wa lohun awon ma bo se ma lo lowo so iru eni pe go lo kun fun adua daada ni so adua le ni ya kun fun ade o le lo ya bi san 23 o le lo san 102 san 105 tai pe christian ni to ko to sun abi ko to sun ni bi ka bi 12 aka sinu mi so a fi fowo re so gbogbo àwọn ogun pé owó tó bá ti wà lọ́wọ́ yẹn pé ìgbà yẹn ni wàhálà máa ń dé gbogbo orí àwọn kan yá dáwọ́ dúró àdẹ́tẹni tó ní obìnrin tó lóun bímọ ọmọ mẹ́rin ní bàbá méjì lọ ní torí àbẹ̀yọkan ní méjì àbẹ̀yọkan náà tún ní méjì àdẹ́tẹni kò wọ́n gbógun tí òun sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní sùúrù gan ni àdẹ̀hùn náà dẹ̀ tó kún fún àdúrà gẹ́gẹ́ bí bíbélì sọ ni ohun tó ń dára ń fi àdúrà rẹ̀ tí ó dẹ̀ fẹ́ dára náà ń fi àdúrà sọ wá ní sùúrù gan yorùbá nílẹ̀ ní ilé ọkọ ni tó o gbọdọ̀ ní sùúrù gan bá tẹ̀ tún ní sùúrù gan á kún fún àdúrà ìmọ̀ràn tí mo lè gbà nìyẹn èmi lẹni tí ọlọ́run mọ̀ láti ru ti ọlọ́run mọ̀.
0: Ọ̀dà ọ̀rọ̀ nípa eyín ìmọ̀ràn lórí rẹ̀ ó ti tẹnu bíkú báyìí a ti ní àwọn ìmọ̀ràn lóríṣiríṣi lórí ọ̀rọ̀ eyín adúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọ̀rọ̀ nípa inú yìí má sọ̀rọ̀ kan ẹnìkan fi nǹkan ránṣẹ́ sí mi ẹni tó sọ̀rọ̀ nípa inú tí ń ran ọmọ rẹ̀ nǹkan tí wọ́n sọ fún mi má sọ fún yín sìn pé kẹ ẹ ṣe ọlọ́run àjẹ́ kẹ ẹ rí àwọn nǹkan ọ̀hún torí wọ́n ní pé báwọn èèyàn bá sọ̀rọ̀ síta ọ̀nà àbáyọ ńgbà míì ó máa kò rọrùn láti rí ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣe iṣẹ́ rẹ lórí ni láti rí bẹ̀bá dédé ọ̀dọ̀ àwọn iléèwé ọmọ àwọn oníṣègùn ìbílẹ̀ tó bá ní pé oye báyìí ló máa ná yín ẹ máa wẹ̀ pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ní pé kẹlẹ fúnra yín wà mo lérò pé ẹ lè wà fúnra yín o ọ̀dà bẹ́ẹ̀bá fẹ́ sọ síta abẹ́ sọ síta látòrí whatsapp tá àti ìdá yín lóhùn ẹ já mọ̀ látòrí whatsapp ẹ bá sọ síta láti bẹ̀ ní pápápá fáwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n fẹ́ pè wọlé látọjú òpó ààyè ṣì wà fún yín náà ẹni tó sọ síta nipa omo won nipa oko won na oko keta awon yan fun yin nimoran mo lero pe e ngbo imoran na bi tin jade owo yin lo wa ko si lati muru igbese te gbe ni korita te de duro si nitori a le so fun yin pe ke se bayi a le so fun ke tu se bayi eyin le ronu si jile dada bi pe ejen tele imoran mo ra bi elo e kale o e se o yes ma
8: un kon mi mo fe so sita
0: e ba mi gbohun soke ka gbo yin
8: mo fe so sita
0: e fokan yin bale oye te si waju mo gbo yin
8: un kon mi ni eni ti olorun mo lati ni ti olorun
0: o
8: sele ni pe emi asoko mi e so pa mi ge bi toko ti yawo
0: okay
8: awon kokoro ni bi ti a ngbe tele tele awon ko lo si ibomi so adugo bi ka wa ko lo awon ni ranse kunrin kan nibe won ni bi je dore won si mo wara won daada
0: okay
8: sugbon ni dokan omo kunrin wa pe won ni gege bi mi ti mo gojo oluwa fun omo o wa so pe o fe ami lasepo
0: ah
8: e mo be se joje si oko mi ni lopo mi gbian kan to feran baba yen kan lopo lopo o si trust e o wa ni e mo bo se joje si oko mi ni e wa ni se o se ba ni lasepo se ba ti mo wa loyun on ti ba bi mo ta ni oruko ta ni wa mo je o ba lohun oni ijo omo ti to sugbon ke je ti oko mi ki te mo ba gbe bo ma ti se ru e oro yi wa kamilaya to se kiri toko mi to trust e ye ti oko mi je nkan ti ki sise ni bi ta ngbe mo n lo si ibo mi lo se to ba ko to ba di ke lo mo wale o tun mo bi o tun pe pe a mi lo ju wo iran se giri yi wo ya lafia ni o ni toko mi trust e ye mo ni ko se se ko si nkan to do mo ni oro yi wa so mi lowo iran se kiri tun disturb mi wọ́n ní pé ṣé kí n pe ọkọ mi kí n ṣàlàyé fún un àbí tí wo ni bá ní gbọ́ kí n ṣàlàyé fún un àbí kí mo àbí bò ní kí n ṣe ṣé kí gbogbo èèyàn tó gbà mí nímọ̀ràn kan ṣàánú mi.
0: Ẹ ní sùúrù ìṣòro tẹ́ ń sọ yìí ṣó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí.
8: Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́
0: báyìí. Ọkọ yìí ń ṣiṣẹ́ káàkiri àbí.
8: Iṣẹ́ tó ń ṣe ó ń ṣiṣẹ́ nílùú nìkan níbi kan náà mo ló jìnnà sí tá ń gbé
0: so
8: weekend ló máa ń wáyé ìgbà míì kó wáyé lọ́jọ́ Wednesday ìgbà míì kó wáyé lọ́jọ́ Friday.
0: Ǹjẹ́ alákùnrin tí à ń wò yìí ó ju ọkọ yín lọ.
8: Ó jù lọ tó bá ní ká wo èjì àwọn méjèèjì ó ju ọkọ mi lọ lọ́jọ́ orí
0: wọ́n
8: mọ owó ara wọn dáadáa.
0: Ẹja wa bi ni ibeere kan ṣe arákùnrin ti ń wọlé yín àbí kò wọlé yín.
8: Ó ń wọlé wa o ó ń wọlé wa dáadáa kò ní kò sí ohun àtọkọ mi jọ jẹ.
0: Irú ilé wo lẹ̀ ń gbé ṣé fúláàtì ni ṣé ẹni níbọ̀ níbẹ̀ tí.
8: Rárá o ṣé ilé fúláàtì là ń gbé àwa náà láti kọ́lé ara wa.
0: Torí káláyè mọ bí ààbò tó péye wà fún yín káláyè mọ èkejì ni wípé ẹni tí ẹ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé kò níyàwó lọ́ọ̀dẹ ni ṣé kò lọ́mọ lọ́ọ̀dẹ ni.
8: Ó níyàwó ó lọ́mọ kódà èèyàn àtìyàwó rẹ̀ gan-an níbi tó ta fẹ́ ara wa dé gan tó bá ṣe nǹkan gan ìyàwó rẹ̀ ó sọ fún mi ajọ́ ń ṣe wọlé wọ̀dé ni. Ìyàwó rẹ̀ náà fẹ́ràn mi tá bá ṣe nǹkan nílé ìyàwó rẹ̀ náà wà.
0: Kí ni arákùnrin yìí ròde bẹ́ẹ̀ tó fi sọ̀rọ̀ yìí.
8: Ó ní pé kíkẹ́ ni kí n kájọ láṣepọ̀ pé kí tèmi mọ̀ bá gbé ní ilé ọkọ mi mọ́.
0: Ọdún mélòó lẹ ti fẹ́ ọkọ yín báyìí.
8: A ti tó bí ọdún mẹ́fà báyìí.
0: Mẹ́fà. Ṣẹ́yìn ṣàyẹ̀wò ara yín sọ́kọ yín náà ṣàyẹ̀wò ara yín ṣe ń gbìyànjú.
8: Àgbà ń gbìyànjú kódà à ń lògùn lọ sí tù gan àdé ń lọ fún ṣẹpọ̀ wọ́n tẹ̀ ní ká mọ fàdúrà tì.
0: All right. Ẹ wá fẹ́ ká gba ìnímọ̀ràn lórí ọ̀rọ̀ yìí kó má di wípé
8: bẹ́ẹ̀ ni torí lé ọkọ̀ mi díẹ̀ kan fẹ́ pé a fẹ́ràn ara wa kò dẹ̀ síjà kò dẹ̀ síta.
0: Ó dà ẹ ṣeun mo dúpẹ́ fún ọ̀rọ̀ tẹ sọ síta yìí ẹ jẹ́ ká ọmọ nàìjíríà kí wọ́n gbà yín nímọ̀ràn lórí ọ̀rọ̀ náà yes ẹ ṣeun. Mo lérò ìkẹ́ gbọ́rọ̀ tarábìnrin sọ torí àwọn ọkùnrin kan wà báyìí wọ́n ní pé ṣe irú obìnrin yìí sì wà wọ́n wà o ṣe irú ọkùnrin bẹ́ẹ̀ wà wọ́n pọ̀ ń gbòòrò o. Wọ́n pọ̀ ń gbòòrò tí ń lé ìyàwó kí oníyàwó káàkiri tí wọ́n dẹ̀ ń fẹ́ yín sí ọ̀rẹ́ wọn. Ó dà o gbọ́rọ̀ bá wa ríbi eléyìí. Arábìnrin ní òun àti ìyàwó bàbá yìí kò rí kóòsù ni wọ́n fẹ́ràn ara wọn. Bàbá yìí àti ọkọ arábìnrin yìí wọ́n fẹ́ràn ara wọn. Torí pé wọn àti ìbímọ ó ti ń lọ bí ọdún mẹ́fà ni bàbá bá ní pé kí tiẹ̀ má bàá gbé pé ọba nìkan. Mo fẹ́ ká ronú sí ọ̀rọ̀ yìí ká ronú sí ìmọ̀ràn tá a gbà bẹ́yìn náà bá máa sọ síta àyè wà fún yín. Kí ni kárábìnrin yìí ṣe? Yóò kó sọ fọ́kọ rẹ̀ ni ọ̀nà owó ló máa gbé gbà. Ẹ bá mi ronú sí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá mi ronú sí kí ni nǹkan tárábìnrin lè ṣe tí yóò fi ọgbọ́n gbé kalẹ̀ kan má sọ pé arábìnrin ló tú àárín àwọn méjèèjì. Ẹja sáré tajà ń bọ̀.
9: Ìjọ bàbá ìjọ àràbàbà àrà Diamond 88.7 FM. Á jù wọ́n lọ.

0: nkan ti a oro ko ni ba ile tan ti ro je o
1: ko
0: ma ti so fun ko ma la oro yen mo le mi mo boye lu mi le fun won lamorun bet amoran ti mi ni pe ko ma ti la oro yen mo le ko wo fo yogo ogun ma fa seyin ko ma fi ogun ma fa seyin ni odo e baba yen ati odo obirin yen so olorun a ko mo se
2: omo ba de lu ade ti la e ma ko eto e mo mi ran ti awon program kan e ma n gbo lawon asiko kan ko lohun fori je awon to ti lona ikan labe orun ikan nkan be ko la ole olawi ko lohun fori je awon to ti lo Gbenga Adeboye era now ibi ti mo n lo ni pe gbolohun labe orun nkan be toto ti obirin ba fe ki won kan te pe ohun to n se yi it is out of being honest to the relationship o ni dat ni evidence yes she need to get evidence either audio evidence or video evidence after all eniyan ma ni conversation pelu e so o ma ti si pe oke a nkan ti mo n be so afa gba ni n te n ba mi so ko sona nbe se mo be je soko mi ni emi o le se o nkan bayi ko sa make sure pe oun ni evidence conversation yen then ki wa soro to oun ma so gege bi obirin ko gba enu e tori ti o ba le evidence to ba gbe kale waju oko o ma darin won ru tori amoro oju toko ma fi wo based on the relationship to wa laarin oko ateni yen so to ba ti le evidence bi to ma gba wole odo parent oko abi odo parent ti e lo ma gba wole lati fo okunrin yen woropon tori to ba pa ede e ngba mi to ba gi orun eja o ma ma a ma dura o so now o ma need to get evidence against nkan yen and another thing to tun wa si mi mind ni pe 5+5 ni kan ko ni 10 8.5 ati 1.5 no 10 7.5 ati 2.5 no 10 4+6 no 10 won ti mo try ti so ni pe o le je trap boya impotent loko to wa set any as a trap ki en to wa fi lo obirin wa ma se bi good samaritan pe ko ma ekiti e gbe waras okondogbon are bi to wa okoko ti mo po won le se iru relationship o se nkan kan da won atoko kan to fera wole so there are many possible things that could be the cause amo boyo ko laburo okunrin it could be anything ati pe sobirin lo rojo fe ni to wa fi nkan lo yi ni ibasun lo se lo rojo fun ni pe oni 6 years and again eni yin establish pa won ni fe ara won adura nikan ko ni eyan ma n gba ti o ba ro mo bi o it is totally wrong it is not about holy prayer you do tests are you guys compatible se wa se e bara mu ki se adura pe se tin ba gbele e ma ma gbo ma di ogbo nikan ko ni eyan ma se lori pe eyan ro mo bi you need to extend your leg so kẹni yìí dig deep kó dẹ fi òye àti ọpọlọ rin ìrìn àjò yẹn tí ó bá fẹ dèèyàn burúkú wájú ọkọ ẹ torí àmọ how deep how cordial the relationship tó wà láàrin ọkọ yẹn àti ẹni tó wá fi kàn lọ yẹ kwètò.
1: ó dà àwọn sọ́síta àbí ń ṣe wà ń kalẹ̀ bẹ́ẹ̀ bá sọ́síta ẹ má bínú mo máa gbé ìyẹ̀wò báyìí mi ìfẹ́ kọ̀rọ̀ yìí kó dí ọ̀rọ̀ tì yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ sọ́síta 0916 1591011 message ti mbẹ nbi o le ni o le lọgbọn ikan naa la mu nbẹ o le lọgbọn e ma binu ti mba mu message yin o e ma binu e ja soju opolẹ 0916 1591011
3: mba mo de fm ko ni baje lagbara olorun
1: ami esu mo
3: sare tula e ma ri we ma ri so
1: ami esu ami
3: mami damola ni lati sale kuto ni lo dawa
1: mami damola kile di soro
3: ti tarabirin ti ore oko re konu balopo si mo boya oko yi ti bi mo ri gege bi awon ojogbon la kai ti won tin pe wole si waju ma se so ko gbere yo fi ye wa boya oko yi ti bi mo ri oya won ti jo lati po ri ko tori ko wole re a mo mo je pe baba yi o le se oya o ati ore oko ojo ni plan e ni ni ba ni pe na se so tan ni ko record force to ba ti pe ori phone abi do epon jojo ko jo tan re ko ma record e o wa be lowo e pe baba kini ti e ri e bi so pe ki temi o ma gbe ki lo sele gangan ko fi mo bla ba le ata de ko wa tan ko e la won ti jo so abi kan lẹ́yìn ìgbà yẹn kó jẹ́ kí ọkọ mọ̀ bóyá kó gba àtọ̀dọ̀ àwọn òbí ọkọ wọlé bóyá kò rí yóò lè ṣe ní bóyá wọn pláàní lára ara àwọn méjì mọ sí ọkọ sílé mi diamond kò ní bàjẹ́ o wọn mi dààmú láàrin láti gbà tó lè bá wa ẹni ṣíṣe lágbára náà.
1: Ẹ ṣe o. Ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ̀ sá.
1: Yes sir.
4: Àdó ayé ògbà.
1: Ami ṣe o.
4: Ẹni ṣíṣe.
1: Ami.
4: Ọgbọ́n àti òye àti mọ̀tọ́lọ́ ìṣòro yẹn gbà lọ́wọ́ yẹn.
1: Ami.
4: Ẹ kú iṣẹ́ náà.
1: Yes sir.
4: Ṣé rí ọ̀rọ̀ obìnrin yẹn ni mo fẹ́ dá síbi gbọ́dọ̀ nǹkan? Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ pé kó rìkọ́dù yẹn? Ní tí oore fi ṣòro sílẹ̀ Yorùbá nìyẹn. Bàbá yẹn ò ní tẹ́sí láti bóbìnrin yẹn ṣe kankan. Àṣírí tó wà láàrin ọkọ. Àti bàbá ọ̀rẹ́ ọkọ obìnrin yẹn àti bàbá yẹn. Ẹni bàbá yẹn ní láti sọ bàbá yẹn ò ní nǹkan kan láti bá ṣe. Ẹ jẹ́ ìsọ̀tà kékeré kan fún yín nígbà tí mo wà ní Gbúwádà níwájú mi náà. Gbogbo kan wà oníṣàmánu àwọn ọlọ́kọ̀ ní Gbúwádà. Bàbá yẹn ò lè ṣe. Ọ̀rẹ́ rẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ní bá báyàwó ẹ̀sùn. Anybody sì mọ̀. Pé ọ̀rẹ́ ló ní ọmọ. Ọ̀rẹ́ ní tí obìnrin yẹn bá lóyún tó bá bímọ. Bọ̀bọ́ yóò ṣe ìnáwó. Ayé ògbọ́ ọ̀rọ̀ mọ̀. Ẹ rí àríkọ́gbọ́n ti wá ń ta. Bàbá yẹn ò ní tẹ́sí láti bá sọ̀rọ̀. Bàbá yẹn ò mọ bí ó ṣe gbé kalẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ọ̀rọ̀ báwọn òfófó bá yẹn sọ̀rọ̀ sí i. Pé ọkọ rẹ̀ ò lè ṣe o. Ọkọ rẹ̀ ti bí máa ń ta o. Ó ṣòro la ẹbí Yorùbá ní á.
1: Ọ̀dà ẹ ṣeun.
4: Ó ní ọ̀rọ̀ sùn ojúṣùn láfi wò. Bí wọ́n yẹn bá gbọ́ bàbá yẹn tó bá rìkọ́dù ẹ lẹ̀ bàbá yẹn ó ṣoore ní fún bàbá yẹn. Gbogbo obìnrin tí rọrọ bá rí báyìí gbogbo obìnrin kí máa wo ọkùnrin láti bá sùn bóyá bàbá yẹn náà ti gbóbìnrin pé èmi náà gbóbìnrin bí ẹ ń gbé sànú ọmọbìnrin kí wàhálà rí o máa gbé lọdọ ọkùnrin ṣùgbọ́n tó bá rìkọ́dù ohun bọ̀bọ́ yẹn tó bá lọ fọkọ ẹ ṣé wọn máa rú alágbára tí bàbá yẹn jẹ.
1: Ọ̀dà.
4: Tábà rú wájú ká tún rú ẹ̀yìn.
1: Tàbá rò síwájú ká tó rò sẹ́yìn àbájú sọ́tún ká jù sósì.
4: Ọ̀dà bá rìkọ́dù tó bá lọ fi fọ́kọ ẹ̀ sọ́tún yá máa rú agbára tí bàbá yẹn ní.
1: Ọ̀dà ìṣe ọmọ dúpẹ́.
4: Àbí afẹ́fẹ́ mi ẹlẹ́ni ṣòfò.
1: Ọ̀dà bọ̀
4: sí. Ọmọ rìkọ́dù kankan kọ́kà sí pẹ́pẹ́ furu fún bàbá yẹn kí bàbá yẹn kó fi gbọ́rọ̀ ẹnu bàbá yẹn dé.
1: Ọ̀dà sá. Ibi adédúró yìí a ní láti jẹ́ kí arábìnrin kó ronú sí bàbá ní ká máa gbà nímọ̀ràn lọ àní fẹ́lòmíì láǹfààní láti sọ̀rọ̀ ẹnu ẹ̀ torí náà ẹ já gbọ́rọ̀ ẹlòmíì wọlé ká má bàa sun àsopè lórí ọ̀rọ̀ yìí.
5: Ẹ kalẹ́ o Mr. Adétúlà ẹ kú àtàárọ̀ àkúṣe ni mo fẹ́ sọ síta ni ẹjọ́ ìyàwó àbúrò mi kan ni ó jẹ́ pé òun nìkan ni ìyá ẹbí ní ìyàwó mi yẹn òun nìkan ni ìyá àti bàbá ẹbí primary school ló wà nígbà tí bàbá ẹ fi kú ní ìyàwó mi yẹn so ìgbà tó dàgbà tán mọ́mí wa sọ fún pé àwọn ibi tí bàbá ẹ dẹ̀ ní ogún tó pọ̀ baba ye ko le tan gbe o ko le tan fi rent to po si lu won o ni oko koko o ni oko oko obi to po gan o ni oko kasu o ni awon o de ni ile to po ni lu won to ye pe baba ye ti se o ti gbo nkan to ni yen oruko iyawo mi yen lo fi si gbo awon nkan to ni so to tumo si pe omobirin lo ni awon ogun ti baba yen fi sile yen so iye wa je ko mo pe gbo awon nkan ti wa le ti baba yen fi kale yi o ohun loruko ilu wa lori gbo nkan ti baba yen fi to se kale pe ohun lo ni so now gba to wa mari o wa lati salaye fun oko gege bi ife tan ni sira mo pe awon kan ti mama ohun ni to wa ni le ti awon se ibi ti baba ohun ni kan si to ni kan si pe ohun ni awon kan won kan yen so since then oko wa n try lati convince pe ki o gba awon ogun yen lowo mama e ko gbe fun ohun gege bi okunrin pe si se pe obirin ni eni ohun de nikan na bi tin to ti mari pe so nkan to ti mari yen awon ogun yen ko je titi ohun kawon jo ma lo fun awon omo ta won bi so yen lo wa convince pe wa bawo ni ko se wa se o wa ni ko daru fun mommy e ko daru pelu mama e ki o le gba ogun yen lowo mama e ko ba ya ija ko le gbe ogun yen fun ohun ko won ma control ko wa ni charge ogun yen iyawo wa se be nisin o wa tin threaten iyawo so to the same this time ti an mo wole school ku sanwo school sanwo mo yin iyawo lo sanwo school yen fun ara pelu owo ti mo me send si lati ile so iru stage ti wa nisin kini ki iyawo yen se pelu condition ti o ti bara yin nisin kini ko se ejo omo Nigeria egbe wa ni moran lori
1: oko oro okunrin kan na tun mo wa yi o sa wa sa fun mo bayi oda bo le se wa roro yi si be ba so sita e dakun titi te ka mo latori WhatsApp oro so sita kan re lada si yi o eni ti baba re fi ogun le fun ni oruko re a oruko re ati oruko ya re o tun mo si wi pe amo yi lo ni gbogbo ogun ogun ti nbe nle nigba to ba wa ri be oko ti fariga ko sanwo ilewe omo nitori po fe ki omo ba ya re ja ko le ba gba ogun lowo ya re
6: e kala emi le ntolo mo lati e gbe tolo mo ejo ese ma ndu mi ese kan ibi orun ese ti ma rin distance kekere o ma ti ma run at the same time to bale tin do mi ni oro mama do mi so mo lo so hospital oni pe boya bi arthritis abi ba kini o ta fun pe really but ti ma ti le logun yin to ba ti le lapse to ba ti le ti ta gba bi 12 hours abi 6 hours o ma tun bere pada mo ti logun mo ti lo the same ogun mi wa tun ko another ogun mi wa tun ko another ogun ko yi mi mo ti ma gbe eru kekere na ro won ma ti ma dun the same time to ro ba tun dun mi ne le se yin na ma dun e jo mi mo boya anybody mo ogun ibile abi nkan ti mo tun le se abi nkan to le faru nkan bayi mo ti lo general hospital ati lo orisirisi gbogbo ti o ti sun mi so ejo
1: oda eyan omo Nigeria eja tewaju lati be 0916159111 elo e ka le o
7: yes
1: e show
7: all
1: right
7: pẹ̀lú àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè
1: tó
7: jẹ́ kí n pè padà mo ti ń try lábẹ́
1: all right
7: lórí pé ṣé ọkọ̀ mi ti bímọ síbì kan rí tẹ́lẹ̀ lótìítọ́ ni ó ti bímọ síbì kan ó ti fẹ́ nìkan nígbà tó wà ní secondary school
1: all right
7: ló ti fúnyàn lóyún ẹnìyẹn náà dẹ̀ ti lọ rí báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ọmọ yẹn náà wà lọ́dọ̀ wa
1: gba
7: ọmọ yẹn mo ní kó gbà nígbà tá a ṣe wẹ́ẹ́ bí ọmọ yẹn nígbé pẹ̀lú wa ọmọ yẹn ṣe ti dàgbà dáadáa.
1: All right.
7: Ṣùgbọ́n bàbá tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe pé bóyá mi kì í ṣe pé bóyá ọkọ̀ mi ní problem. Ṣẹ̀pẹ́ kí wọ́n ṣe gbogbo nǹkan nìyẹn gbúdọ̀ mọ sọ sí orí afẹ́fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
7: Gẹ́gẹ́ bí pé a ṣe lọ sọ spitu àdẹ̀fẹ́ gidi kì í ṣe pé bóyá mi lóyún mo mọ́ ń lóyún dáadáa kì í ṣe pé bóyá ó ní slow palm kan kọ́ ṣùgbọ́n tó bá ti ní ọmọ wálẹ̀.
1: Báyìí
7: gẹ́gẹ́ gẹ́gẹ́ bí bàbá tí mo fẹ́ pé ó ju ọkọ̀ mi lọ dáadáa lọ́jọ́
8: to fi wa bere pe kilode kilo se yawo re to fi wa ni gba to fi wa di pe ba nkan ti a go to leni se ngo mi ba
1: ngo
8: mi mu awon gba ti o di pe oko mi nkan ti ki gbe le tori ise won gege bi mo se so sale
1: mhm
8: awon e wa to ba baba yen je nkan to jo ni mimo mo to ka fi lo mi pe ewe kan re te ba ti gbo tan o ba mi lase po pelu e tin ba wa gbe we te baba mi lo tin baba mi lase po to ko mi ba wa gbele ta lo wa lo mo olorun ba so pare olorun wa ti be sa mi si ti ma gbo mo poko na mi ma gbo mo ba po tun
1: o ti ye wa bayi o ti ye yan
8: nigba to wa di pe oro yen wa di pe o wa ka ni laya gege bi ogbo mo obirin gege bi ese obirin mo wa lo fun oko mi pe eni kan ti e pe mi o so bayi so bayi so bayi oko mi faraja pe iru obirin to pe mi to so ru nkan baun o fe poko re ni o o fe se kini kan iru omo iru okunrin be yen o ye ki yan se kini kan o ye ki yan se gba ah ibi ka mi ti wa ba mi ko wa so sita ni pe e gba mi bo la tun gbe ka
1: oda e seun ti e pe wole ti e ba wa fi ategun si awon oro ti awon eyan bi yin ni ibere lori re e seun o lagbara bayi a ma mu lati bi kan si omiran ni bayi
9: e kale olotu
1: yes sir
9: oruko mi ni ene si olorun mo ni ilu ti olorun mo e jowo nipa oro arabirin ti o soro so so si tayi pe

0: ìlú gangan lọ̀rọ̀ yìí ó ń tọkọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́nìkan ṣe rí tó ń ṣe wọ́n lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n wà yìí tẹ́ bá gbọ́ tí arábìnrin yìí sọ ó láwọn kọ́lé táwọn ń gbé ọkọ òun ò sì gbélé wọ́n ń ṣiṣẹ́ níbòmíì kí irú arákùnrin yẹn tó lè sọ irú nǹkan tó sọ ọkàn jẹ́ pé ó yẹ kó gbà á nímọ̀ràn ni kò yẹ kó jẹ́ pé láti ẹnu tiẹ̀ ni ó ti sọ pé kó òun fẹ́ bá a ní àjọṣepọ̀ ó lè ní àwọn nǹkan tó ti gbọ́ tó jẹ́ kó máa fẹ́ dọ́gbọ́n fún un ní ìmọ̀ràn báyẹn ṣùgbọ́n kò jẹ́ kó jẹ́ pé òun ni yóò kọnu sí pé kóun bá lájọṣepọ̀ kó lè bá a bímọ.
1: ọ̀dà torí tìjọba àkókò arábìnrin ti tó pè padà wọlé báyìí kó má di pé àbùtúwé ọ̀rọ̀ ní apá abìkan àwọn ìmọ̀ràn tó bá wọlé ni wọn kàn lè gbìyànjú láti lò. ẹ já gbọ́rọ̀ láti ọ̀dọ̀ arábìnrin ẹ já fi ọ̀rọ̀ rẹ̀ ẹni tí wọ́n ní ọkọ̀ sanwó sukú ọmọ nítorí ó fẹ́ kí ìyàwó báyà rẹ̀ jà kó gba ogún. hello.
2: hello ẹ̀kọ́ ni
1: yes sir.
2: ẹ̀kọ́ tààrọ̀.
1: yes sir.
2: ọkọ̀ wákà
1: yìí. yes sir.
2: àti ìgbà àti ọ̀dọ̀ dábìtì lẹ́rọ olóògbé kúlẹ̀ kẹwọn.
1: amina.
2: ọmọ àwọn ọkùnrin gan wá lójú tí ẹsẹ̀ bá mi obìnrin wọn máa gbà ọ sọ̀rọ̀ yìí nà ọjọ́ iwájú
1: ọjọ́
2: nínú ìkejì sẹ́ẹ̀rì ẹ̀ẹ́dì owó máa tọ́ sọ̀rọ̀ jáde ní ìgbé ọ̀rẹ́ ọkọ̀ ń wáyé kan àwọn èèyàn sì máa ṣe ìkàwá yìí ẹ̀ẹ́dì kọ́ ó yá ọkọ yẹn ti jọ láti jọ sọ kàkàkàkà àti ìbẹ̀ni wọn máa yẹ di sáàbù àwọn ọmọ
1: rẹ lórí
2: ìkíni ẹ̀sìn
1: ọdẹ
2: ìṣẹlẹ yẹn tó ọdẹ mẹsìn yẹn gbé kọlọ máa pọ jù náà ṣe gbọdọ dáadọ tí wọn bá yẹn ó dẹjúlẹ dáadáa kó lè tó bẹrẹ kó dẹjúlẹ ra kó wá mú sí i ojú wọn làkọ yẹn jókòó kó wá yá máa rìn dábì kí ló dé jẹbi ṣọba rẹ
1: All right, Alhaji ẹ mà kalẹ̀ sà.
3: Ẹ kú jẹ́ ọ̀la.
1: Ẹ ṣe ọmọ dúpẹ́ sà.
3: Ẹ lẹ́la ẹ kú jẹ́.
1: Yẹ sà.
3: Ọ̀rọ̀ lórí obìnrin tó lòun ti kúrò ní ọkọ̀ méjì yẹn lèmi fẹ́ sọ lé lórí.
1: Ẹ bá ń gbẹ́nu sí sà.
3: Ni pé tó ní ọkàn wé ó ń lù ú pé ó ń ní kó mọ̀ pé tó ń sàn lọ́wọ́ lẹ́sẹ̀. Tó ní pé èmi ò ní rọ̀ kó dúró ń bẹ̀ ìpínlẹ̀ o. Torí pé ọmọ mẹ́rin tó di bílẹ̀ gan kò sọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn. Ó dẹ̀ di dídán ó yẹ kó mójú táwọn ọmọ yẹn.
1: Bẹ́ẹ̀ni.
3: Bóyá torí àdúrà ẹ wà dáadáa tí ó wá dídí pé orí ìgbẹ́ ọkọ̀ ò bá gbèèyàn máa gbèèyàn. Ó wá bá a ṣe wá sẹ́kún fẹ́ ó kún fàdó àpò ṣiṣẹ́ pẹ̀lú kọ̀pẹ́ṣẹ̀ àwọn ọmọ ẹ̀yẹn. So torí bí ó bá dúró bẹ́ẹ̀ lọ́ba lùpà àwọn ọmọ yẹn á di ọmọ ọlọ́mọ náà ni. So èmi àárọ̀ tí ọkùnrin yẹn ò bá ti stop lílù tó ń sọ ìgbà tí mi mo fẹ́ yàwó níyàwó tó ti bímọ bíi méjèèjì léyìn sọ èèyàn méjì tí mo ní kọ́mọ̀ bá sọ̀rọ̀. Tó o tẹ́yìn bá ti fẹ́ èèyàn bẹ́ẹ̀ yẹn á ní sùúrù pẹ̀lú ẹ̀ ni. Tó ẹlẹ́ẹ̀kejì ni tóbìnrin tí ọkùnrin tó ní kí ìyàwó ń bá máma ẹja lórí ilẹ̀ oko property ọkùnrin yẹn ṣe èèyàn dáadáa níṣẹ́ ló yẹ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run táwọn àna ọba wa ò gbé dáadáa ká mú ká tó tọjú wọn. Ìṣèwé ká tó gbà kan ọwọ́ wọn. Then your bad day, you are for the Obawa. Property and then they were like
1: you.
3: But then about the property to the town.
1: All right, sir. A show, sir. Mudupelo, sir. A show. A show, sir. A jalo, so the WhatsApp. In papa, 0916 159 1011. Teba, so sita. I guess you were a gumakalabo, Tilo, Consiusu, can be said many by.
4: You misadded to the car lever, a long machine, one, and she saw. Who bound the water to so latter while on the Shelesilla in one little like barrel law. Along our Paluku, who I shall have looked for sister family and in them, little malaria, ability of Yala, where lots of Yato sorrow, Babato sorrow, Yato sorrow, Nancy. Kikon to come by ma, come on try, come on by Yari chow. Come on by Yari chow, only a barrel, Ululu, to so slow about Molulomo. Come on, try, come ever try, talk about Pada Bugu, and I honey, I like him. I did fair wood, I got an early low fair wood laying that I cook all liquors everything. Come on, try it, I'll buy you good on to the law. Come on, told you I'm a law, but I told you I could do our property tea. Yaw, give a very feeling. No, when you call, I put a monkey will go a lag barrel law. I must go my bone, my bony. About what I do, I see go on later, or she'll see alone in your sabula and our lag barrel law. About a lock at another, and neither more yaw, yaw, me walk or in a mob, no to return. No, nobody am all this bear and she and this is all I got you into your mouth.
1: I shall do perma.
5: Sorry, I'm not so. Sanky, will I play a play for snooting me, which of course I'm not a I want to cut out what we are to send the same with me to the peg book or make a gum or body a gum. No, so best be. Said I want about sitting and papa would get off or be big boy that was a time running me. Call up on the junior cause and one. But then the lesson was the first note test, let go beg by that to call me. I don't so what I want to call up on the gang by me. Documented it now to the bim. So others who have more than pure call me, more than so full, who believe the terminal send the message. First note with the sending scene. Ode, Ode, I love for your swing bow, a boy that could also send bow, a book of me. Ode, the could go to come up, be no book of dark of region. So was a genuine. Could be a go better cook or quay, or so for quay, over by six men, who sick a gun, who saw a cut of a safe, no long pa.
1: But I just test what you 0916 159 1011. A Kaleo. Yes, I see my dupe.
6: Sherry Lori, Tita Coco, Udugu, Papa, the Count from Papa Sadi. See, I win a banner lawyer.
1: Benny.
6: You want to see fake documents? Who can you walk on here with you? Should be metal.
1: Can't be fake documents, local law.
6: Can't be local law. Your ta property yen. Okunrin to ba nise lowo to kaju e ki lo ngogun ologun si. So yin o nede.
1: All right.
6: Ori tele keji to benrin ti baba kan to lo ngogun ni ama. O pe oko e ko wa di si ba ti je pe boya won gba nkankan tan lo lowo baba yen. Kan ki sara.
1: All right, sir.
6: Oro le tun se ku poko e.
1: Pada.
6: Oh, Bobo.
1: Pada, sir. A show. Pada, I go mock and lab, but you lo. Pada, Beba Fesosita, is your wow, as it needs, as you put it away. 0916 159 1011.
7: Ekaleo, Mr. De Tulequito, sir. Samson and the Federal Program, ni at your learning quality to me by Basin, ni learning be. Titi ara benin to won ba won so sita nsin lori oro osogun ko sogun toko ni pe to lasin pe ko lo ba won ko gbogun pe kinikan kinikan ah ko ye ko ri ba en na oun ko ni o ko yawo na bo pe boya oun na ni o pada den ko lo mo ba yawo eja se se pe oko en fan re gan o ni mission so ti o ni mission so yawo yen gbodo gba o ko gbudo gba tori pe onikan ni won bi so ya dere ya si wa laye so wa ni pe ko lo mo ba ya won ya won ja je so definitely ti gbogun yen gan to ba dititi ara konrin yen gan ko ra o tun le fe lomi gan le gan to e pe ka kan gan ni won gan di mo so rubbish ni okunrin ni ti o ba sogun yen le nko se ko ni bomo ko ni boyawo ko ni bomo le bi ni se ko ni bomo ko ni bomo le bi as in ko ni bo anybody ni to afẹ ran ojumọ ogun yawo ogun ologun pe ko lo gba ko le se kini kan ko furukan o si definitely o ni mission lori e so gẹgẹ bi mo ran temi ko gbudo gba fun ko de ma je ki o ti ara e se si ya e ya ma lo won le pe ba de pe o gba ogun yen ko gba gantan gan won ni mo nkan tan pada fi gbogbo yen gan tan fi se gantan.
1: All right, sir.
7: So we dey go shore ashe o
1: sure
7: pe ara okan lara awon molebi oko boya aburo ni abegbon abe ni boy to na ba ni abe ni kan ko feju esun won kan le ba won yanju oro yin bo pe lo ba eja lo binu lo gba lowo ya we le lowo ya e kini kan rubbish ni o gege bi moran temi Samson lati busy
1: o da o eja soju opole boya re nikan ti o so sita ka to ma lo lale oni mo lero pe azri nkan ko are nkan dimo lale oni o si loro kan ti mo ma so nipa ni ti inu run yen e ti gba pe elo e ka lewo 0916159101 e ka lewo
8: e ku se o e kwataro.
1: Yes, session
8: e jo gbogbo oro sa tin gbo lati eso ti baba yen lo pa mi lara
1: baba wo nbe
8: to fe fe yawo ni yawo kẹri fo lagbara sa obinrin yen ni lati sumo olorun titi so
1: tori
8: pe mission ti baba yen ni fun o lagbara to ba ti try ti o to ba ri to hun rona lo o le wa bo se ma se tupa
1: ah
8: ko sumo olorun ko ma gbadura daada
1: oda
8: o ti se bi pe ko ton ko gba voice e ko play fun oko e ati awon family oko so da iyen ma je ti je
1: Oda, kusu wala. Esho.
8: Amoran ti ni niye.
1: Esho. Elo e ka leo. 0916-159-1011. Esho. Hello. Yes, sir.
9: Ola, alasu ke. Luko, minita.
1: Esho.
9: Cheri le, do do po zwasi ta ba akoko loko akoko ta e li loko beda si no. Akoko uma e. When the last one can't get any of the first one, all over okay, dear. When I need each other, understanding or cool your shit. Jim will only be two, but that was the last one, or one of the first one. Maybe because one penny marriage or more, so what I like the last one. Come up by a lot of the Dakokoi, who he married by a lower middle or mother. A kid in the woman and book will be too bad to get cocoa too bad in the soccer so far. Omo koko ini ti o ba ti ni se kaka lowo 70,000 Nigeria wa bayi e fun mi lowo epo e fun mi lowo ata e san wo scripture omo bi privilege ni not the right amara yi ni lodo okunrin to meto amo lowo ibi ti Nigeria lo yi iwo no fi kaka le ni o ma to a do loju ko ni kaka to di file pa manage ni to ba fe o le ko bi to lo ni ti e wa niyan gbo fi ri ti lo ti ti o fi jire awon ma awon ko nko yen wasting your time elekeji lori ti o obirin ti o ni baba ore ohun dagba lohun fe se ohun ma o advice ni ko kontẹriti yen o se se nto to rorun ko je fun atokojo plan o se se pe baba yen willingly to wu lakan ni pe ko ti mo pe ko yo ko yen to dey perform abi ko ti mo po creative lo ma kanta ayi ta wa ibi sade tula ina ba gbe ni tijo me ni omo si tobi to lodo bi o kokko yo ra na ni ko to yo mo re o je pe o awo yen ohun ni ko ko territory won yanya amo ko to ku o wo mo fun o je ko mo nkan to sele laarin won ati ore oko re to je baba agbalagba amo ko ko territory yen o ba jo dawo kole imi o ni de ka ra go plan life won ti en ba be laye ni sanuku o
1: Hello,
9: the
1: medical
9: color. And you, by the way, you're still in the school.
1: Sure.
9: Then it's all not for a good year. Now, the same mistake. So, because consuming a less pain or auto to intimacy, they need, but that would be a hobble. I'm out on a Sunday, who going in once you fail or once you fail out. Maybe I will mean if you go feel call. Who may not like or control, I want to buy that any property. See, property, never do I refer, I want you to buy to see love. It's a break.
1: All right.
9: You refer, you pay. Now, our advice, you will call Obama, me. So, when you buy that, I met at your car, call it, that can walk away. Damage you, you go by a shoe, you must be swaying for Obama. Would you call it by the local photo and family net? But I'm not very bambi. So, you go away in mind, and he expects to go in an office in the car. Dear Toba, for news, you are testorn, so moon, so fair. So the package, say people have to go to the fair. I'm not sure about the bed, but you mind if you can see you going to go to the fair. That bed. You can go by the voice with the cocoa. I was not come by the castle.
1: That's him. If I bad day by an in Latin Jackie and when you were King won't shake, come to 22 years. I do pull over and went to one bar anymore, the local joker. La Leoni, I'm on Lori. Oh yeah, Kai Fenny Kalam Fanny. Kai went to a little joke, no? Yeah, Fenny Kalam Fanny, see. We were in 10 while out of the Facebook, I do pull over in. Fun, the local joke can take Baba Latibe, I do pull over in. Baba, see, I first saw Sita. I guess you were. A jig be your owner. Eric be lataro. Mama said, no, we are in for best sort of people around me. And today, I am mainly Mama be money back when you know in Lockbo. Latty found me anymore to die. She would be well over you. A young be called Locana. Then to buy my solicitor name in Febby in Monati Kunle. And it don't for more again. Gay, my late aluma by you. Hello, Carlo.
10: Hello?
1: Shepherd Sositani.
10: I'm a federal.
1: But I'm a boy.
10: Hey, Joe. Tan obi e leke titi oko re komo je ki ife oko ko jamu ti o si wa gbe ife o iwo iya re fun oko ten ru oko to gbegbe se leyi pe ki ogun ko wa sodo ohun ni akoko yi iro okunrin yen o ni woye si pe sisi ko ni nkan mi lokan pelu ara bi se fe yen de nbe nbe lojojo so iro bi yin o not to very careful ko lo okunrin kẹjẹni kẹsẹ sọ láìpẹ yìí ìmọràn tó dáa ni kó wá lọ́yà tó bá jẹ pé ó dáa tó yanjú ká ṣe àwọn ìwé ẹ̀dà ìwé ká gbé fún lórí tó ká wá worú tú òní òpa pẹ̀lú ìwé yẹn ká fi mọ orí yẹn lọ jẹ sọ àti ọmọ bẹni sẹ́ni tán lè mọ tẹ̀síwájú pẹ̀lú àbẹ̀rẹ̀ tó ń kú lọ́dọ̀ rẹ̀ torí irú ọkùnrin yẹn ó má lè ṣe aburú pẹ̀lú ẹlẹ́ni tàìm sọ kọ́ lọ́run kó fi ṣe sọ ẹ̀kejì ó mà tí ó sọ pé òjíṣẹ́ sọ pé kóun bá òun lò pọ̀ torí pé òun ti bímọ kọjọ kò sí wàhálà kankan fún kó má bẹrù méjì náà báyẹn sọ ìtìdàkọrẹ pé ni ó fẹ fi tẹsítì rẹ wò pẹlú ọkọ tọyí pé ti jọ ní ọrọ àbí kọjọ pé ọkùnrin yẹn ní èròǹgbà burúkú láti ṣe burúkú ẹlẹ but kó má bẹrù pé ọkùnrin yẹn lè ṣe aburúkẹ pẹlú òun kò ní agbára kankan ìránṣẹ èṣù ni kò lè ní agbára kó má fi má bẹrù kankan kó gbégbé sí akin kó rìkọdù ohun rẹ nígbà tí wọn bá fẹ jọ sọrọ ṣùgbọn ọ̀nà tí ó fi ṣe ni pé ní kóòtù pé wàá fẹ jọ ẹ sàánú mi gẹgẹ bí ọmọ yín ẹ ràn mí lọwọ nínú òní bàjẹ ọrọ tẹ bá mi sọ ó bá mi lójijì nígbà tẹ bá mi sọ ni ṣùgbọn mo rò padà pé ẹ ṣe pẹpẹ sàbúrú pẹlú mi kí nìkan tó ń ṣẹlẹ jọ ẹ là mí lọ yẹ
1: tẹ
10: fi rò pé ní kíìtì náà gbé so ìlẹyìn náà ti mọ olùgbèsè tí ó gbé
1: ọlọrun
10: wa pẹlú ẹṣẹ o
1: ẹ pé jù. Ọ̀dà ẹ jẹ́ ń gbọ́ ìmọ̀ràn kan kí n tó fi ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn lórí nǹkan tí ó sọ ohun tí wọ́n ní ká fúnyàn nímọ̀ràn nípa ọ̀rọ̀ nù.
11: Ọmọ bá ẹ̀kú ètò ẹ̀kú ṣẹ́ náà. olójú kòkòrò lọkùnrin yẹn, olójú kòkòrò ni kóbìnrin yẹn máa gbà, kó máa gbà, yes, because ṣáájú kó tó di pé ó mọ̀ pé wọ́n wíìlì ogún lórúkọ ẹ̀, ṣé kò sanwó iléèwé àwọn ọmọ? Ọkùnrin mi ṣáà máa ń ṣe bí ẹni torí ẹ ti dàrú, tòrò tí wàá gbọ́ pé wọ́n wíìlì ogún lórúkọ ìyàwó ẹ̀, wàá fojúṣe ẹlẹ́ ò ṣe mọ́. Kó máa gbà tágbára bá gbé kó máa sanwó iléèwé àwọn ọmọ ẹ̀, àmọ́ lẹ́yìn tó ṣe kó fẹjọ́ ẹ̀ sun àwọn òbí ẹ̀, àwọn òbí ọkọ, kì í ṣe òbí tí obìnrin o, àwọn òbí ọkọ pẹ̀tọ̀, àmọ́ ṣáájú kó tó fẹjọ́ ẹ̀ sùn kó kọ́ fun ní kó fi sí probation grace period kó òwe ó máa yí padà.
12: Ẹ̀kálẹ́ o, ní tí ọlọ́mọ nílùú tọ́lọ́mọ fẹ́ẹ́ dá sí ìjìnà àwọn iṣu wọ̀nyí ni, tí obìnrin tó ní bàbá tí ó jẹ́ bí ọ̀rẹ́ fọkànbọ̀ tó jọ kọ́ ń lọ, tó ní fi ń lọ gbé kí tó mọ̀ gbé, kí obìnrin ó sọ́ra dáadáa. Nígbà tó ti jẹ́ pé kì í ṣe ilé kan náà jọ ń gbé yẹn àti rẹ ó sì bọ̀, kó mọ́ gbà fún bàbá yẹn báyẹn o. Táwọn yẹn sọ pé kó wá bí ó sì rìkọ́ọ̀dù yẹn kó wá, bọ̀ rìkọ́ọ̀dù yẹn kó mọ́ tí mo jáde tí wàá pọ́rọ̀ bá dojú ẹ̀ tán. Ẹ̀gbọ́n tí ló ń sọ fọkọ sí mi láti pé ẹnìkan sọ pé ṣẹlẹ̀ sínú tọlọ́kọ yín fárígá nínú nǹkan tó sọ ń ṣe àti mọ̀ pé kì í ṣe fọkọ rẹ̀ lè ṣe ìṣe pé bóyá kinní kan òun náà ti sọ pé ó máa lóyún máa wálẹ̀ ni, èyí tí bàbá wá ní wá méwé kan kinní kan kó o bá sùn kó máa gbà kó wá bí ó sì fọgbọ́n rìkọ́ọ̀dù àwọn eré yẹn dáadáa, tó bá rí bí rìkọ́ọ̀dù ẹ̀ kó wá sọ fún ọkọ rẹ̀, tàbí tó wáyé pé àwọn àgbàlagbà kan tó wà nítòsí tó jẹ́ bí èèyàn ọkọ rẹ̀ tán sì mọ bàbá yẹn tí ó lè sọ fún, bọ̀ tó bẹ́tà kó sọ fọkọ rẹ̀ sódà kan lè sọ́ra fún, torí bàbá yẹn kò sí irú tí ẹni yẹn ò lè ṣe pẹ̀lú irú ìgbésẹ̀ tó ń gbé yẹn, kó sọ fún wọn kí wọ́n sì fi yanjú àárín yẹn kí ó má jẹ́ kí ti ọkọ rẹ̀ ó di sí, torí ti nínú àwọn ọ̀rọ̀ tó padà sọ lẹ́ẹ̀kejì ó ti ń sọ clearly pé bàbá yẹn èèyàn burúkú ni, aburú sì ló fẹ́ ṣe pẹ̀lú wọn, so láti sọ́ra fún gidi torí tiẹ̀ àti tọkọ rẹ̀. Tí obìnrin yìí tí òun náà tún sọ tó ní àti ọ̀rẹ́ ọkọ bá sọ pé ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ òun ń bínú pé ìyàwó rẹ̀ ò gba ogún ṣe kinní kan ń bá já ṣàwọn ojúkọ̀ ọmọ kò ṣe kinní kan, kí ọ̀rẹ́ yẹn bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ kò sì sọ pọ̀ rẹ̀ bá búrò sí lópè ni, ó kéwu lábúrò ni kó bá sọ̀rọ̀, ìgbésẹ̀ tí ń gbé yẹn ò dáa, ó burú púpọ̀ púpọ̀ púpọ̀, ó burú púpọ̀, torí eléyìí ìgbésẹ̀ tó ń gbé yẹn gan ọmọ yẹn lè máa rò pé ní tó ń bá gba ogún yẹn àwé yẹn lè pàun, bó ti mọ̀ pé ọkọ lólówó rí aya ò lè bàjọ́ ogún yẹn, kó wọ́n bá yẹ ìyà sí bí ìyá rẹ̀ náà ló sọ fún un wípé àwọn nǹkan kan wọn ìwọ lọ ní, tán bá ní sòro tán bá ní dìẹ́pù ká máa sọ fún ìyá, tàbí ìyá sì ń fún ní nǹkan ń fún ní gbogbo ẹ̀ náà, tán bá tún nídìí ká gbà sí ká sọ kán gbà sí kì í ṣe pé ká wá fọwọ́ bá ìyá jà kó ń bá ìyá jà o, ó lè jẹ́ kí ìyá understand tí ń ṣẹlẹ̀, ọkọ mi bọ́rọ̀ rẹ̀ ṣe rí ni ọwọ́ rẹ̀ ò gbé sókè púpọ̀ mo sì fẹ́ ká ràn lọ́wọ́, tó bá ìyá sọ nítorí àìnù bí ìyá gan le tún fún ní àìdíà ó dáa já sí báyìí ó dáa fún ní báyìí ó dáa ṣe báyìí, ṣùgbọ́n ìgbésẹ̀ tọkùnrin yẹn ń gbé àwọn ìgbésẹ̀ tó léwu ni kí èèyàn rẹ̀ tí ó bá sọ síta yẹn kó wọ̀ mí kó bá sọ, ìgbésẹ̀ tí ń gbé kì í ṣe ìgbésẹ̀ ọmọlúàbí pápá.
1: Ó dà ṣe adúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa lálẹ́ òní, wọ́n ní ká sọ fún ẹni tí inú nù nínú Yorùbá tí wọ́n fi rántí, wọ́n ní òróòro oríṣi méjì ní ṣiṣẹ́ fún nǹkan báyìí, wọ́n ní ilé tó dájú bẹ́ẹ̀ ni òróòro ìjọ ọ̀ká àti rédíò báwọn yóò lè o, ṣùgbọ́n tí wọ́n bá rí yàn wọ́n ní òróòro màlúù tí wọ́n bá lè rí òróòro ìjọ ọ̀ká, wọ́n ní tí ọ̀ká yẹn ṣiṣẹ́ ju ti màlúù lọ, ṣùgbọ́n ti màlúù náà ń ṣiṣẹ́ náà ó kàn lè má yà kí wọ́n kan mọ́nà ni ṣùgbọ́n ṣiṣẹ́, wọ́n ní kí wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ àtàrí kí wọ́n kó sínú òróòro náà fún ọjọ́ méjì, wọ́n ní lẹ́yìn ọjọ́ méjì tí inú bá ti ń rọmọ yìí kí wọ́n máa fún kó máa wẹ̀ sẹ́nu kó máa jẹ́. juba nlo se ri pe o je nkan ti o ronu sugbon ko tu ronu eyan yo wa ororo lo yala tejo katabe malu pelopolopo atare ti o ko sinu ororo fo ojo meji e ma fugwe senu leyin ojo meji fun omo na lati ri pe inu re fuye gbogbo nkan to ba di lowo nu ko gbogbo e ko ba gbon se lo a ni pe lo lale oni nitori okun bi seju bi mijila la sale oni oro iya ti won ni baba nkan won ni kan ma jo ni nkan papo oro mu ti tenu bepo eni lanfani lati da se oro na mo sugbon nkan ti mi ma so o le yato die si gbogbo nkan ti awon eyan so tori gbogbo imoran ti eyan omo Nigeria ti fun iya yi ohun lo da. Akoko imoran ti ma fun arabirin yi ni wipe ki won pe oko won joko ki won salaye fun oko won sugbon recording o egbodo ni proof egbodo ni proof sugbon ke to pe oko yin joko egbodo ma se iforowanilenuwo ko kan latodo oko yin bo lohun bo nise ba o lo se wa nlo ba o lo se njeun lohun ki lawon kan to nsele ah bo wa le to suna iforowanilenuwo to domoran laarin ose ni pari ose ton ba de oro baba yi o gbodo ni wa ni akole baba e se mojo ewe te fun mi toko mi ba de e mu wa o sugbon e gbodo ma se iforowanilenuwo die die lati do baba yi lati mo iru ipo ti oko yin wa lodo baba yi nitori abere ona kin sina te ba ni pe tori ti oro ti won so le fe fi be gbogbo en le lala ise awon iwadi kokan emi mo pe obirin lo gbonju nipa pipo ofin toto to birin ba se iwadi nkan o yato si bokunrin se ma se o mo fe ke ni suro gbogbo awon nkan bi kan se nlo yi eni nle gege bi akole ni sisentele eni nle eni gbogbo awon nkan mo ma nso kini kan fun awon eyan mo ni ti oko ati iyawo ba ti n ja ti iyawo yin ba ti n fun yin lepe gege bi oko to n sepe to n da gbogbo eru erikode àṣírí mo ń sọ fún gbogbo ọkùnrin ni o bákan náà fún gbogbo obìnrin tí ọkọ yín bá ń torí tọkọ yín bá ń ṣépè kinní kan èmi ìtí ọmọ kọ bá èmi ló jọ bí àìmí mo lọmọ ẹrìkọọdẹ torí ngbà tọjọ ọrọ náà bá wá díwájú àwọn àgbààgbà ó lè sọ mí sọ bẹẹ dáde ẹ má bínú ẹjọ ta ló ń sọrọ bíi ẹ ṣáà rí kémi fún lẹsẹ torí ngbà míì ọpọlọpọ ìdílé ti dàrú nítorí ti wípé ẹlòmíì ò ní proof ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ìgbà míì ẹlòmíì á lóun ṣe fídíò tó o bá ní ọ́díò ó dájú fídíò lọ kọ́ má ba fọ́ fóònù ẹ tẹ rekọ́dìng bíjà wọn bá ń lọ bá ṣe pé gbogbo àwọn kan báhùn simple. Arákùnrin tí ó ń bá ìyàwó rẹ̀ jà lórí ọ̀rọ̀ ogun yìí náà ọ̀rọ̀ yìí náà bá yín wí ẹ bá ọkọ yín sọ̀rọ̀ ẹ gbọ́ tẹnu ẹ̀ ẹ gbọ́ tẹnu ẹ̀ ẹjọ́ wà lákọọ́lẹ̀ kílẹ̀ fẹ́ kí la fẹ́ ṣe kí la fojúsùn ẹ̀ pé kínní wọ́n bá tẹ̀jọ́ òkú mẹ́wàá bàbá ní ẹ sọ pé mẹ́rin ni ẹ fi márùn pamọ́ torí ti ṣẹlẹ̀ sínú àwọn èèyàn ti wá rí tí ìyàwó talẹ̀ tó kówó fọ́kọ tọkọ náwó jẹ tọkọ fi establish ìyàwó báyìí ṣe ló ń sunkún lójoojúmọ́ pé ọkọ òun ṣe ìdànù káàkiri lálá gbọ́n bá dẹ̀ bí ọkọ léèrè ń gbòòrò wípé báwo ló ṣe bẹ̀rẹ̀ ọkọ ò lè sọ fún àwọn aráàlú wípé ìyàwó ló mà talẹ̀ tó ń fi establish nígbà tí gbogbo ẹ̀ le eyan gbodo sora re lati ri wi pe nkan to ba dawole ko yori se rere ko ma je wi pe iyan mama dara ilebi to ba ye po ko yen po mewa ele eyin fura yin ele gba merin nbe abi meta nbe kese pa mo ti ba mama o won ti fu wa meta nbe o e mo de fe ma se sugbon gege bi eyin ba lele eyin na le se gbogbo e so ke ma ba mojuto e wo iha ti won ma ko si e ja wo sugbon ke yan ma duro de ogun yawo re ko to le tese waju ke yan ma ni lokan wi pe o n fe make e lati ogun yawo re ki se kan to da o ma nda ke yan ni ogun ti e loto ki oko na ni ti e loto bi ogun ti e ba logun ko ti e sari ko na ti e ni ti e lati ri wi pe ojo ti isoro ba de fun ogun yawo awon ogbon ati imo teyan ti ni nle eyan fi bori re won ti wan so kini yen ti pe lori eto yi wi pe owo ko na fi nfeyan owo lo kere ju nipa wi pe okunrin ati obirin jo n gbe papo owo lo kere ju tori ahon atenu nja oko ati yawo nja owo si bo ba ti e ba wa nbe die ni omo le wa laarin won amo nkan ti o ni tumo pepepe o dana tan iyoja obe amo nkan risirisi sugbon owo lo ikere ju nbe Olorun afun wa se eja bi eja lati gbe pe kan bi meji si meta ka tun ma lo e ka le o 0916159101 e ka le sa o ka le ma o e ka esum ah ajin lo le ki lo se le te se so se tan sin
13: mo ti se la karo
1: o da da ke wa ni kan to se le ko ma da yin pe boya ah da yin lo
13: Mama,
1: ni ilu le wa na tori e nkan to ba je mo oju o le nje ti lo si le iwosan
13: ati lo si ile iwosan lori se ni jojo ati lowo se to ni lowo se to but lowo wo ki ho bo bo shop mi je ko ti nkan de mi ati se ati mo o le ti e
1: ah o ni ra o to tin de wi pe ko si nkan ninu shop mo ah oda en lati fesi sile si awon ipilo oja ti won se nle se radio ni o pe awon se pate ni ipele osun abi ni ilu lesa ni ilu so ilu so gbo ti won se ni ilu lesa bayi en lati boya awon eyan be awon eyan wa boya won yo gba ni imoran tori awon ni won mo pa re tori bi won ba si ti o ba si result test eyan le so be ba kan salaye fun adoya fefe bayi amo bo se ri se won yin ran ni abi won ni kankan mo ah en lati do da won ni segun ni ni mimo All right, all right. Alone igba imole ara wa. E fokan yin bale, fokan yin bale. E gbiyanju lati ri awon ti bile na. Bi awon ri nkan ti won le se si. Esu. E ka le o.
14: E ka le o.
1: E ba wa yiri dun si sale.
14: E ka le o.
1: Esu e ba mi yiri dun si sale. Ada.
14: E ka le.
1: Ese mo dupe o.
15: Hello.
1: Hello.
15: Hello.
1: E ka le sa.
15: O di le so la ki kakan.
1: Papa pa ti nlo.
15: Ki wa ni ti mo gba okunrin o.
1: Oda.
15: Ti mo gba okunrin tori o ti ti ka je o ke gba ni fe tori je ni. Ya yo pada pe awo mi. O ko ni ko le da. Body o wa ran ju mo go lopo
1: eda
15: ko si ko na wa ti je ko na wa ti je loto e mo gba fun ara o ye po ka ki ni
1: all right sir
15: ko ma gba
1: fun
15: o po ju ko fe awo mi ko ba gba fun
1: eda eseun eto lawo lesson test waju to ba di ojobo pelu baba Tunde Aziz Oloye ela nfani lati gbo won ela nfani lati dasi oro no ela nfani lati beere awon beere to ba njawo jase lai ino yin sugbon oro ti mo fe fi pari eto lale oni o ni wipe e ja gbianju lati mo imo ara wa e ja gbianju lati ba ara wa rin lona toto ati toye mo dupe lowo arabirin ti won so seta nipa nkan ti baba yin so fun toropolopo obirin mi won wi pe elomi asebe opolopo okunrin mi iru awon ifa to wa robirin ti o lara ti o mo ba se gbara duro abale le onje e ja gbianju lati wa mu luabi oloro kan ti mo tin so lati bere odun yi wipe eto idibo n bo lona 2027 ewura yin dada ewu omo yin ewu awon egbon ewu awon aburo ewu wipe nibo le fe ki won wa ni wo yi odun mewa se fe ki wo wa lo won ni se fe ki gbogbo ijora won ni atun se te ba fe ko wa laye ka yin eke gbajare eni te ba fe eduro ti eni te ba mo pe yo fa irile di lowo soke oni ke polongo ko le ba ijora won aba won se se lori eto yi o sugbon ani lati je ka won eyan mo pe a bodo je ki gbogbo nkan ma baje lo bi ile tori nkan won gboro epo won ati je won ati mu won owo ile iwe bayi awon kan won ti san ose to nbo bayi won le awon lole olorun fun wa se oju ni ti wa o latodo giwa ile ise yadupo lowo yin itogun ode ojo mejo oruko temi ni Adeolu Adetula ele tele wa lori Facebook Diamond 885 TV. Tabi Prince Adeolu Adetula. Udaro.